0: ṣe iléeṣẹ́ Gan FM 92.9 àtọ̀rọ̀lọ́dọ̀ ọlọ́run fẹ́nukọ̀ kan wọn àṣeyọrí ìdùnnú tí lọ bí àṣejì ọlọ́mọ́sà bá ṣe fún wọn láàyè ẹnìkan kọ́lẹ̀ àtọkùnrin àtobìnrin àtọ́nílé àtàlejò tó wá ń fẹ́ Gan FM náà ọlọ́jọ́ wọn dá fẹ́nukọ̀ kan wa lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Alhaj Imam Abdulgani Adébáyọ̀ Igiganga Grand Missioner Ayatollah Umotele Barakatu.
1: Àlàáfíà fún gbogbo ẹ̀yìn èèyàn ọlọ́run tó ń gbọ́ wa jákèjádò ìpínlẹ̀ Èkó àti ní ibi gbogbo orí àdúrà òwúrọ̀ la wà láàárọ̀ yìí ní iléeṣẹ́ rédíò Gan FM ní ìlú Èkó orúkọ mi ni Wòlíì Solomon Adéoyè ọdún Ayọ̀lú Ayíká Bíóyè láti ìjọ Powerline Center Worldwide CAC nọ́mbà 2 Ajébọ̀ Lane ní agége Lẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kí ẹ gbà pé olùwádúpẹ́ gbọ́pẹ́ wa ọlọ́run mímọ́ gba ẹ̀yìn wa gbogbo ọkọ̀ tó ń gbọ́ wa ọlọ́run dáwọ́lé wọn ọlọ́run dáàbò bò wọn ọlọ́run tì wọ́n lẹ́yìn ọlọ́run gbé wọn ró jésù olúwa àmì àmì àmì. Ibi kíkà wá láàárọ̀ ẹni ìwé òní Solomoni orí keje ẹsẹ̀ kejìlá èyí tó kàbá yìí pé jẹ́ kí á dìde lọ sínú ọgbà àjàrà ní kùtùkùtù jẹ́ kí á wo bí àjàrà rúwé bí ìtàn náà àjàrà bá là àti bí igi gránẹ́ẹ̀tì bá rudi níbẹ̀ ni èmi ò fi ìfẹ́ mi fún ọ. Ọba Solomoni ló sọ̀rọ̀ inú bíbélì ó ń sọ̀rọ̀ nípa wípé òun máa fi ìfẹ́ òun fún olólùfẹ́ òun nígbà tó ń bá lọ ibi ọgbà àjàrà tó ń bá rí bí nǹkan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn èèyàn tó ń gbọ́.

ẹ̀mí ò fi ìfẹ́ mi fún ọ. Ọba Solomoni ló sọ̀rọ̀ inú Bíbélì. Ó ń sọ̀rọ̀ nípa wípé òun máa fi ìfẹ́ òun fún olólùfẹ́ òun nígbà tó ń bá lọ ibi ọgbà àjàrà tó ń bá rí bí nǹkan ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tó ń gbọ́ sí ń tẹ́ wá ṣe láyé ìjú pé ká fẹ́ràn Ọlọ́run, ká ṣèfẹ́ Ọlọ́run, ká tẹ̀lé ìlànà Ọlọ́run. Bẹ́ẹ̀ tí wọ́n ń lọ lónìí yìí lórúkọ Olúwa Ọlọ́run ọmọ ogun, ìyanu yóò ṣẹlẹ̀, ọ̀nà máa là, owó máa wọlé, iṣẹ́ á yá, ọjà yẹn á tà, ẹ máa ṣòwò, ẹ máa jèrè, ọ̀nà máa là fún yín, ẹ ṣoríire, bẹ́ẹ̀ ló máa rí. Iléeṣẹ́ Born FM yóò sì máa tẹ̀síwájú lórúkọ Jésù Olúwa wa. Àmín.

0: sọ̀rọ̀ rẹ láyé yìí dà. Ọba tó yìí tún ayé já bí sì padà sí rere sì wà láàyè síbẹ̀. Ìjọ ìmọ̀lẹ̀ ọlọ́run aláàyè láti ìlú Èkó lórí yá níbi ìgbà tí àdúrà ìsọjí ìta gbangba. Ọlọ́jọ́ méje gbáko pẹ̀lú àkòrí ìtàn mi gbọdọ̀ yí padà sí rere. Ìsọjí ti máa bẹ̀rẹ̀ láti August 26. Àwa parí ní September 1st, 2026. Akọni wòlíì Prophet Rotimi Ilésanmi aka Baba Sioni lọ́lọ́run máa lò pẹ̀lú àwọn ọkọ̀ ọlọ́run mi láti bikíbi tẹ́ ẹ bá ti gbé ń bọ̀ wá. Bó ṣe láti sango sí òkè ọ̀rẹ́ àbí ẹ̀yin tí owó dé yẹ wa ìlárò òkèríjà ọjà owó dé adọ́dún ọjà alápòtí ẹ máa bọ̀ tààràtà. Bó ṣe ọ̀kadà lẹ́gbẹ́ sọ pé ọjà owó dé láti bọ́lẹ̀ ní àwùkọ Alágbọ́ Primary School pápá ìṣeré ọ̀hún la ti ṣe o lówódé ìyẹwà ìpínlẹ̀ Ogun. Nígbàtí ìsọjí ìtìjí ìrókò máa wáyé ní 5th of September 2026 níwájú àfin oníkọ́ ìdí ìrókò bọ́dà by 5 PM daily. Ẹ̀lú Bàbá Sioni 0706-717-0079. Jésù lolúwa.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni Wòlíì Rotimi Ilésanmi Bàbá Sioni. Ojú yóò sì ti ọ̀tá yín tí ń retí pé kójú ó tì yín. Ará mi olùfẹ́, ìpàdé àdúà ìsọjí ńlá tá a ṣẹ̀ṣẹ̀ gbọ́ ìpolongo ẹ̀tàn sìn bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn. Ọ̀la ni yóò bẹ̀rẹ̀, ọ̀la tí í ṣe ọjọ́ àánú ló máa bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wu. Ẹ múra sílẹ̀, ó máa ní àgbàrá torí pé àpórúkọ ìsọjí yẹn ní ìtàn mi gbọ́dọ̀ yí padà sí rere. My story must change for good. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá màmá bàbá bàbá ẹ̀yin aládùúrà tí ẹ̀ ń gbàdúrà fún mi, ẹ̀yin tí ẹ̀ ń pè tí ẹ̀ ń gbàdúrà tí ọmọ mi Ọlọ́run máa fún ẹlókun àti agbára. Òun gbé sọjí kiri níbí lọ́hùn níbi gbogbo àdúrà yín náà yóò sì gbà lórí mi. Àdúrà tọmọ yín náà ó máa gbà, àdúrà tí yín náà ó máa gbà lórúkọ Jésù. Torí pé Ọlọ́run ló pa àṣẹ fún mi pé kí n máa gbé ìsọjí yẹn káàkiri ayé. Bá a ṣe ń gbé kiri nìyẹn o. Now tá a bá tún kò lówó dé, à ń lọ sí ìdíròkò nìyẹn. So nítorí náà nǹkan iṣẹ́ Olúwa ni, Olúwa ló sì fi rán mi. Lórúkọ Jésù yóò dára fún yín. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé alágbára ni orúkọ rẹ̀. Ìyẹn ní kọ́kọ́. Ará mi olùfẹ́, ẹ jẹ́ gbàdúrà kí n tó yí ọ̀nà náà ibi tí ìsọjí yẹn yóò ti wáyé ní ọ̀la. Ṣùgbọ́n ẹ má gbàgbé, mo ń bọ̀ ní Surulere ní àárọ̀ yìí. Níbo ni ní Surulere? Fuja Street Community Hall tó wà ńbẹ̀. Mo ń bọ̀ ńbẹ̀ o, gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná, mèmì yóò sì mí lágbára lọ́wọ́ Ọlọ́run. Aago mẹ́jọ àárọ̀ òní sí aago mọ́kànlá ni. So níbẹ̀ láti fẹ́ gba àdúrà méje tí mo lálàárí tí Olúwa ní ká gbà fún ọ̀sẹ̀ mẹ́ta. So ìsọjí ò lè dí mi lọ́wọ́ kí n má wá sí gbogbo ẹ̀ka wa. Mo máa wá nítorí lé ẹ mọ bẹ ṣe máa ń gbà. Ẹ wọ mọ́tò Shitta Under Bridge. Ẹ bá dé Shitta Under Bridge, ẹ lẹ́ lọ sí Fuja Street Community Hall tó wà ńbẹ̀. Ẹ̀yin ti Mile 2 Estate, Jákàndé, Ọkọ́ta, Ejigbo, bẹ́ẹ̀ bá ti ń bọ̀, ẹ lọ sí Sẹ̀lẹ̀ Express. Tẹ bá ti dé Sẹ̀lẹ̀ Express ìyẹn ti àárọ̀ yìí, ẹ lẹ́ lọ sí Láwánsìn. Láti Láwánsìn ẹ béèrè lọ́wọ́ àwọn onímọ́tò yẹn, ẹ kàn sọ fún wọn pé ẹ ń lọ sí Randu Avenue Junction, kẹ́bèrè Fuja Street Community Hall tó wà ńbẹ̀. Gbogbo ẹ̀yin tí a jọ gbàdúrà ní tá a jọ gbàdúrà kọjá ní mo ṣe, ẹ gbéra o, ẹ já pàdé lónìí ká lè jọ gbàdúrà kejì ọ̀sẹ̀ kejì ní ìlú Surulere. Láti mo ṣe ní ojúwòye ẹ rí mọ́tò tó lọ sí Shitta Under Bridge, tó lọ sí Fuja Street Direct. Ẹ máa rí Fuja Street Direct. Ẹtí ojú ẹlẹ́gba ẹ rí mọ́tò kóropẹ̀ tó lọ Fuja Street Direct. Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run láti gúnmọ́ ẹ̀rin orílẹ̀-èdè àgbáyé Ogun State Lagos State, ẹ já pàdé ní Surulere làárọ̀ yìí. Fuja Street Community Hall tó wà ńbẹ. Ará mi olùfẹ́, mo fẹ́ kó o pe nọ́mbà yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ìyẹn tí o bá ń bọ̀ tí ọ̀nà yẹn ò yé ẹ 0706717079. Ẹ jẹ́ gbàdúà. Àdúà àkọ́kọ́ rèé, àdúà kan yìí náà ni àsọtẹ́lẹ̀ ńlá yìí lónìí. Mo lò ó pẹ̀lú Psalm 97. Yes, thank you Jesus. Psalm 97. Ẹgbọ́, our Father in heaven, Father of nobody, who makes his nobody to somebody to the whole world. Bàbá tó sọ aláìjẹyàn aláìlẹ́nìkan ẹni tí ò jẹ́ nǹkan kan, ọba tó sọ di nǹkan kan tó sọ di ńlá fún gbogbo àgbáyé láti rí. Mo pàṣẹ lónìí kó sọ ẹ di ńlá. Gbogbo àwọn tó ti ń fojú ibi kékeré wù ẹ́, àwọn tó ti ń fojú kékeré wù ẹ́, àwọn tí wọ́n ti ń wẹ̀ pó ti parí, awon ti won ti wo wi pe oja to nta yi gan ko le gbe edide won ti wo pe ko le pe o won ti wo pe o ni lari won ti le ti wo pe o le gaju ibi to wa yen lo mo pase ni oruko Jesus tama tama e mi mi mo gbe edide wa dide wa dide wa dide omo re o si dide erin ajo aye re generally ninu ara ninu emi ko gbagbara igbedide ayo ni ri emu wa de dide laye mama mo beru fokan bale sha ma gbadura ko si ma ni be lorun o di dodon wa ri ba ti se o si rona gbigba jesu alagba wiwa ami mo nba ara mi lu fe e je ki agboro eri mo nba o
2: sa de osun ni mi oro wa ja ni mo fe je ifagbara olorun owo aja yen mo ka ko wa si osun ojo Friday o ko ko so mi ni ibaji mo inu inu yen ko mi se ni mo ko tere rin mo ko bere ni to ko pa ti mo ni o ko si ara mo pa si wa de le ti mo wa gbo ro pa so se da yen ti mo wa ni bo ni gbo si ti mo ni o le de ti pa o du pe lo lo wo wo le ajo awu ba ni ki o yen le ise ro se baba wa ko ni ko ma de ju ni
1: ara mi olufe mo so asotele sinu aye gbogbo eni to ngbo mi o je oru o je ojo oru to je tin damu aye e ni oruko Jesu ko jade ko nbe se ri ororo kan wa ti mo nko bo ni owo de o oruko ororo yen gangan ni oruko soji yen na o na ni ito mi gbodo yi para si ororo agbara ni ofe ni o ofe ni enikan ororo kan o wa le bayan gba e ja gboro ri si mu nbo
2: ti mi to fa ibe ni program ti mo ko ko mo ti ko ko tere de fun edu ki to wa kada gbo ti ko ko gbe ni ki to gbo awon ti mo ngbo ti ko se wa gbo ti wa da mi si ki mo ya mi ni ile le bi je ki n de de mo sa be lowo awon yen ko bo ni mo se wa la ibi to ni lo gbo mo na ni sa gbo mo de se de be je Friday ni wa je lo ba te ko si ta kan ni owo mi ni bo gbe ze ti ze e ti mo se di to ko mo lo se ja ni o pa sa di 2:30 o se wa di tri mun mo jo ma lo le olorun to lan be se lo se yen ni ko ma mi ta se pe ni ma ba gbe oja lo si osun di o se mo se gbe ga bi sojo fun ni 6000 ni o ma to go ko 600 naira 5000 yen lo wa lo wo mi mo pa mi ti aso mo ti poko ti fun a send di 2000 so mo mi lati sibadan ni o mu 3000 na se wo le pe ti o se de le en kan ba ni a awon iya malika o fe fun ni 2000 ko send e si maliki ti mo nko nkan ah Allah o se o sa pa 5000 yen mara ni wa wa si prayer yen ni jo Friday yen ti o se je prayer mo sa mo gbadura mo so wo gbe mo ni ibi lo kokko se prayer fun wa won ni emi Olorun so fa pe ka da 1000 mo sa 1000 jo ni wa jo lo ba teyin gbogbo ti obi yen so fun ki 500 naira kan kan be wo 1000 gbogbo 6000 ki ko fun mo mo sa 1000 jo ba tani ke ti sa da won to ni emi Olorun pa won ka so 1000 mo to so mo sa so gbogbo yen yen sa je 4000 mo sa 1000 si mi lowo 1000 to ku da di gangan da ta bo so ri ofa won ni ka so 1000 mo sa mi 1000 yen mo sa ti gbagbo be ti bi ti mo ti se prayer yen awon kan ta jo nsise mo po won mo ya ka ma bo ni prayer bayi pe prayer ta ma ngbo da ji da ji ti ni ke ma gbo pe eni je wa si mo se awon ni yen wa ogbo eni yen lo ya mi ni 2003 ti mo fi ra ororo andu ati part sender yen ati iyo yen lo fun mi lowo yen mi sa ra ni wa jo lo ba tin gba ti mo dele ni go yen mo su mo san jo yen ni mo lala mo ni nkan tutu bo mi ni ati oke dele ko jo bi era pe ti gbogbo e white ara mi wa n segin ni oju orun yen mo sa ji gba to ji ko sunday bi abro oko mi ka se pe ni e ni yen mo se nfe ni abro re se wa ko ni e ko boda mi o sa eni yen oko bi ya sa ko ni pe o wa lo bi abro ohun iye kan mo ni e ba mi ki won o e ba mi gba nkan bo nkan ko ba ni a owo bo ki won nto so fun ni ala pe o ti su o pe ohun itere lo se wa so do abro ohun pe ohun de ti so fun pe wa ni ko pe number re eni yen sa ni hello madam e gbo kilo sele mena e gbo daddy wa pe ise ti mo se ti su ni pe de ti ni mo ti mo ko de so wo lo daddy wa pe kan je to yen ti a ba ni wa ni bi elo mo ni gbogbo to lo n ba fun lagbara wa ni bi elo e ma ni o da ni nasi ati nkan pepe to mo kan si ti esipe ma fi mileage ti ba ri bi 15000 wa ni se la kanti mo ni la kanti o ni send account ni pe se ju marun mo se ra lati 50000 ni
1: ara mi olufe gbogbo iwo to ohun reti iyanu to de ti su e to ti ri iyanu mo pase sami meta faya kan wa ri iyanu nla ami ami ami fire se bi tomo benin ba mo a ti so pe 200,000 bi 500,000 n to bere un na ni won fun yo dara fun yin mo mo nipa ti ise adura anu ise ose anu yen o ti gbina ya o iye ki sofe egberu mejo niyan ke o ba ti ni pelu adura ona re ti la mo mo e ja gboro ri e
3: orupe ni owo olohun mo se dupe lowo baba wa ile san mi ro ti mi olohun sa gbara do tun ani wa yin ti o mi mo ko ri to tun ri ba nbe nu aye mo tori mi ni gbagbo mo pelu gbogbo nkan to ju mi ti ri ola gba to se pe boya abi ntin se mi un oni ose ti mo ra ni odo baba wa ndo mo ku nbe tori pe mo n ta rice e wa nkan kan tele gba to ya la won ni gba jibi ti ba lu mi na ba sa mo owo mi gbogbo nkan ba dagun ko sa sin kankan ma ti je doran mo ka kiri ka kiri mo bowo to tun ku si mi do won tan gba ko sin kankan mo mo wa ore mi wa pe mi ni jo kan pe baba kan mo nbe ni oko afo bi pe olodum mo fi baba an kale si be ni ipa fi bi gbogbo nkan tin se den be bi igba to se pe magic ni o se kan membe ni si ti won ta ipo ro ko boye se n lo fi gbogbo lo mo gbogbo nkan tin be lare yin lo mo po nbe emi na sa se gbiyanju nu won sa sa awon ose won ta ka igbonu mewa mi to se pe ati di ati mo gan o nira fota mi mo sa lo ra ose un gba ti mo dele mo sa lo wo ose un gba mo wo ose un ore mi kan to je pe ngba ti nkan jo wa lowo wa ta je mo na ona lo raja mo se wo ose nkan ti mo sun bayi idaji jo keji ba omo benin lo mo ji mi to ba ni o gbo pe ko si nkan kan lo pe gba ti tan o si je mi ni 300,000 gba ko ko 300,000 fun mi eyin gba na lo ba ni rice ewa gbogbo ọjà tí a jọ ń tà ó tó bá ti di ṣe díẹ̀ sí ní ìsìnkú ìran ọmọ tẹ̀lé òun kan bá mi kó sínú mọ́tò òun fi ta mí ní ọrẹ.
1: Ará mi olùfẹ́ lórúkọ Jésù wàrà ànúgbà ẹyin tí a bá ràn jẹ ẹ lọ sí ẹyin tí àlímọ̀ṣọ́ ẹ lọ sí abáranjẹ road alabama bus stop ẹ bèrè oyè wọlé street ilé bàbá oyè wọlé pẹ̀lú àdúrà ẹ gẹ ti iṣẹ́ àdúrà nù yẹn òróró iyọ̀ kankan ń bẹ̀ oruko Jesu yo dara fun yin iso mo nbo ni ilogbo elegba ni ola Wednesday mo fe wa fun yin ni mantu te ba ti de iyana era bus stop Lagos Badagry expressway ele lo si ilogbo elegba town hall yo dara fun yin ago mejo aro si ago melo si ago mokanla then ni ojo Friday mo nbo ni Isagan oluwa ni kin fun yin ni ororo enikan ororo kan ofe ni fun ti osu August yi gbera o ma pe ko jajo pade mo wa nbe na ni Friday to koja yo dara fun yin isoji owode gbogbo eyin ti e fe gbo oruko adugbo yin yi e ja pade ninu isoji yen ni ola
4: gbogbo awa ti an bo wa sibi isoji na lati ilu Isango Iju Obere Onibuku Atan Ajibawo Oke Ore e ma bo wa si ori papa ilewe awuko alagba primary school ni ilu owode awa ti ilaro iwoye eredo okenija bakan na e ma bo wa si ori papa ilewe ti awuko alagba primary school nibe ni soji na yo ti waye bakan na ni awa ti adodo olopanrun alapoti idiota e ma bo wa si ori papa ilewe awuko alagba primary school ni ilu owode awa ti diroko ajilete Ihubo Ajegunle e ma bo wa si ori papa ilewe ti awuko alagba primary school ni ilu Owode nibe ni soji na yo ti waye gbogbo eniyan ni ape o ama
1: ara mi olufe o le ti gbo yen loruko Jesu yo dara fun yin ago marun irole ni ipade yo bere a pare ni ago mesan o le fe yen na o ma wa nbe ni ola yi ti sejo anu Wednesday lo ma bere bi ero ibani soro yi 070-67-17-0079. God bless you. It is well with you.
5: Fond FM.

0: Ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyì Olópọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Ògún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: Ọlọ́run ọjọ́ ìṣẹ́gun, a yìnyàn. Adáwọ̀gbọ́n ògún padà sọ́dọ̀ ẹni tó ni.
2: O ṣe Jésù.
1: Gba ọpẹ wa.
2: Mi.
1: Adúpẹ́ fún àná.
2: O ṣe Jésù.
1: Adúpẹ́ fún ohun tó ń ṣe.
2: O ṣe bàbá.
1: Àbọ̀ rẹ.
2: O ṣe.
1: Ìpamọ́ rẹ.
2: O ṣe.
1: Àtìlẹyìn rẹ.
2: O ṣeun.
1: Ìwòsàn rẹ.
2: O ṣe.
1: Ìdáláre.
2: O ṣe Jésù.
1: Ìṣẹ́gun.
2: O ṣe Jésù.
1: Ọ̀run ṣíṣí.
2: O ṣe Olúwa.
1: Ìdáríjì.
2: O ṣe Olúwa.
1: Sísun jíjí.
2: O ṣe Jésù.
1: Èlò la fẹ́ san fún àwọn orí láwọn yìí.
2: O ṣe Ọlọ́run wa.
1: O ga.
2: O ṣe Jésù.
1: O pọ̀.
2: O ṣe.
1: Ẹja dúpẹ́ lọ́wọ́ lọ.
2: Ọkàn.

0: sọ pé èmi kì yóò kú.
1: Èmi kì yóò kú.
0: Èmi yóò jẹ.
1: Èmi yóò yẹ.
0: Àwọn ọmọ mi kì yóò kú.
1: Àwọn ọmọ mi kì yóò kú.
0: Àwọn ọmọ mi yóò jẹ.
1: Àwọn ọmọ mi yóò yẹ.
0: Láti ròyìn iṣẹ́ Olúwa.
1: Láti ròyìn iṣẹ́ Olúwa.
0: Èmi yóò rí iṣẹ́ ara Olúwa.
1: Èmi yóò rí iṣẹ́ ara Olúwa.
0: Ní ilẹ̀ alààyè.
1: Ní ilẹ̀ alààyè.
0: Mo ń sin Ọlọ́run iṣẹ́ ara.
1: Mo ń sin Ọlọ́run iṣẹ́ ara.
0: Oníṣẹ́ ara lọ́lọ́run.
1: Oníṣẹ́ ara lọ́lọ́run.
0: Yóò fi ayé mi dára rere.
1: Yóò fi ayé mi dára rere.
0: Yóò fi ayé àwọn ọmọ mi dára rere.
1: Yóò fi ayé àwọn ọmọ mi dára rere.
0: Mo wà lábẹ́ òjìji alágbára jùlọ.
1: Mo wà lábẹ́ òjìji alágbára jùlọ.
0: Mo wà lábẹ́ orí ọ̀fẹ́.
1: Mo wà lábẹ́ orí ọ̀fẹ́.
0: A rú àwọn ọmọ mi lágbára láti ṣàṣeyọrí.
1: A rú àwọn ọmọ mi lágbára láti ṣàṣeyọrí.
0: Ọmọ ẹbí Ọlọ́run ni èmi ń ṣe.
1: Ọmọ ẹbí Ọlọ́run ni èmi ń ṣe.
0: Orúkọ mi wà nínú ìwé yìí.
1: Orúkọ mi wà nínú ìwé yìí.
0: Ọmọ ẹbí ara Kristi ni mí.
1: Ọmọ ẹbí ara Kristi ni mí.
0: Mo wà láàrin àwọn alààyè.
1: Mo wà láàrin àwọn alààyè.
0: Ikú kì í ṣe ìpín mi.
1: Ikú kì í ṣe ìpín mi.
0: Ikú kì í ṣe ìpín àwọn ọmọ mi.
1: Ikú kì í ṣe ìpín àwọn ọmọ mi.
0: Èmi ò ní fayé sílẹ̀ lójijì.
1: Èmi ò ní fayé sílẹ̀ lójijì.
0: Àmì.
1: Àmì.
0: Kí ni mò ń bọ́ sọ? O ní wípé gbogbo ohun tí ogun borí. Lọ ní kí n gbàdúrà fún un. Gbogbo ohun tí ogun borí. Ohun mẹ́sàn-án ló ṣe wọn. Gbogbo ohun tí ogun borí láyé. Ogun mẹ́sàn-án ló borí wọn. Kan mẹ́sàn-án ló ṣe wọn. Tógun fi borí wọn àkọ́kọ́. O ní wípé wọ́n ṣe ẹsẹ̀ gbé. Wọ́n ṣe ẹsẹ̀ gbé. Ẹ̀yìn nígbà tó gún fẹ́ borí Júdà. Bẹ́ẹ̀ni bó ṣe ẹsẹ̀ gbé. Ó kúrò lọ́dọ̀ àwọn ará rẹ̀. Ó lọ sí ọ̀dọ̀ ará Adúlámù kan. Ó ṣe ẹsẹ̀ gbé. Gbogbo ohun tó gún wá borí ẹ̀ wọ́n máa ń ṣe ẹsẹ̀ gbé. Ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé wá dẹ̀ gbé. Ogun ará dẹ̀ borí wọn. Àwọn gbogbo ohun tí ẹ rí náà yẹn tó tún disappear yẹn. Ẹsẹ̀ ni wọ́n sì gbé. Ìgbésẹ̀ ẹyọ kan nígbà tó gún fẹ́ borí Jona ó ṣe ẹsẹ̀ gbé. Wọ́n wá ní kó máa lọ sí Nínífẹ̀ ṣe ló gbàtà ṣíṣe lọ. Ó tún lọ kó bá àwọn ènìyàn ni wọ́n kó bá ẹni. Ìdí kejì tó gún fi ń borí àwọn ènìyàn ò ní wípé wọ́n bá ẹni tí ò yẹ kí wọ́n bá yẹn rìn. Wọ́n ẹni tí ò yẹ kí wọ́n bá yẹn rìn àjò wọ́n rà tó. Bọ́ ọ bá ti lọ fẹ́ ìyàwó tí ò yẹ o fẹ́ ogun ó borí rẹ̀ ọ̀run àpáàdé kékeré ni. Bọ́ ọ bá fẹ́ ọkọ tí ò yẹ o fẹ́ ọ̀run àpáàdé kékeré ni. Tí ò yẹ o bá àwọn bàbá Ábírámù. Wọ́n lè lọ bá lọ́ọ̀tì rìn lọ́dọ̀ ní kí lọ́ọ̀tì tẹ̀lé wọn. Ọmọ àbúrò ẹ̀ náà ni ọwọ́ ọ̀hún sì ni ọ tẹ̀lé. Ó kàn fún ó kàn sí àwù ni kò mú dání. Ìjọba mú ìtumọ̀ lọ́ọ̀tì ní èdè Hebrew ni ìbòjú. Wọ́n ti àfi bòyàn lójú. Gbogbo ìgbà tí lọ́ọ̀tì wà lẹ́gbẹ̀ẹ́ Ábírámù oríire jìnnà sí Ábírámù. Èmi ò mẹ́ni tó fi sọ̀rọ̀ ẹ́. Ẹ̀mí tí ọ̀nà fi dojúrú tí gbogbo ẹdìbò wọn yà ni kò ṣàdúrà tó gbà orúkọ náà ni. Àfìgbà tí lọ́ọ̀tì lọ wọ̀ ọ̀gá àgbà tí lọ́ọ̀tì lọ àgbà tí wọ́n sọ Jona sódò o wọn rí sinmi o àwọn rí sinmi o àgbà tí wọ́n lé èṣù kúrò lọ́rùn ẹ ti ń da ọ̀run lónà bẹ́ẹ̀ ni. Ó lóun fẹ́ gbé ìtẹ̀kù òun fẹ́ gba ìtẹ́lọ́wọ́ Olódùmarè. Wọ́n lè dànù bí ohun tí ò lọ́wọ́. Àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣàánú wọn lé wọn ni o. Yẹra fún wọn ni o sá fún wọn ni o. Kí ló tẹ̀ fi ń sá fún mi ẹ sọ pé àwọn erin wa ò kò mú nǹkan kan jáde nǹkan ṣe wá. Nǹkan ṣe àwa méjèèjì yẹ àṣọ òótọ́ fúnra wa ọjọ́ tí mo ti ń bọ̀ rìn. Kí ló yọ ńbẹ nǹkan ṣe wá. Sá o. Tí ìbá ṣe pé èèyàn fẹ́ ẹni tí ó jẹ́ ọ̀tá rẹ̀, ọkọ ṣe máa lu ìyàwó ẹ̀ pa, ìyàwó ṣe máa lu ọkọ pa. Nǹkan kan ló ṣẹlẹ̀, mo wà ń kirikiri, mo lọ gbàdúrà fún nínú ọgbà ẹ̀wọ̀n kirikiri, mo pàdé ọmọkùnrin kan ńbẹ̀. Ó sá ìyàwó ẹ̀ pa, ó sá pa, kì í ṣe ẹ̀kan o. Ojú ọgbẹ́ tó fi kì í sọ̀rọ̀ ìgbà 40 tó ṣàṣàṣà tó dẹ̀ dákẹ́ mọ́ lọ́wọ́. That is why gbogbo ẹni tí nǹkan dagun fún tó burú fúsà ẹ wù dáadáa ẹni tó bá rìn ní kẹlẹ́ fúnra sí. Ó ti bá ẹnìkan rìn. Ìkẹta tí mo ń ṣẹlẹ̀ tí mo ń jẹ́ kí nǹkan bàjẹ́ fún yàn gidi jù òní kéèyàn bára rẹ̀ ní agbègbè búburú. Àyíká tí ò da, àyíká òkùnkùn, àyíká ẹlẹyẹ, àyíká bankanjẹ́, àyíká fúnnipa, àyíká dayí nǹkan dáńdé. Àyíká tún nǹkan ká mọ́ni lọ́wọ́. Wọ́n ní ọkùnrin yẹn ó kó irúgbìn dáadáa ní. Wọ́n ní ó dà kan báyìí. Wọ́n ní ẹ̀bá ọ̀nà ló bọ́ sí. Wọ́n ní ẹyẹ ojú ọ̀run ṣàjẹ́. Kò sí bẹ́yẹn gbowó báńkì tí ń dà sí agbègbè tí òkùnkùn gbàjọba. Ẹyẹ ojú ọ̀run àwọn àjẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀ o. Ẹyẹ ojú ọ̀run ni ọmọ ṣàjẹ́. Wọ́n ní míì tún dá tiẹ̀ ó tún bọ́ sínú ẹ̀gún. Wọ́n ní ẹ̀gúngún pa. Gbogbo ọjọ́ ọ̀la tó dáa tó yẹ kó fi ran ẹlòmíì lọ́wọ́ ẹ̀gúngún pa. Nítorí ẹ kó ṣe káwọn ọmọ rògo lò ń bẹ ẹ̀gúngún pa. Nǹkan ṣe sà. Èmi tún da tiẹ̀ lọ́jọ́ táwọn ohun wọn tún bọ́ sórí àpáta. Wọ́n ní kò ní gbòǹgbò. Wọ́n lọ gbẹ bọ́ọ̀rùn ti ràn ló gbẹ dànù. Ó rí pò ń gbẹ nǹkan ṣe ọ. Ó rí pé òwò rẹ̀ ń rù. Wọ́n fẹ́ràn rẹ̀ torí pé ó ti bọ́ sí agbègbè búburú. Ó rọ ọmọ yẹn ọjọ́ tó ti bọ́ sí agbègbè búburú nǹkan ti ṣe. Nǹkan ṣe sà. Ó bọ́ sí agbègbè búburú. Ayé kí wọ́bọ̀ lára. Wọ́n gbé ọmọbìnrin kan wá láti Canada. Nígbà tí mo wà Lábújá nọ́ọ̀sìn ló ń ṣe. Ó dẹ̀ sùn. Wọ́n dẹ̀ da nǹkan lu látòjú orun. Wọ́n dẹ̀ ya wèrè látòjú orun. Ó ṣe agbèrè látòjú orun. Gbọ́ that is why mọ́mọ́ mi ṣèpàdé alaalẹ́ tí mò ń ṣe o. mo fe wo level kan ni sa fe ma sa won etu sile kan bayi ninu pade alale o ma ni agbara ago mo kan la si meji la lori Facebook Peter Dino lopo oko on Facebook tabi Mercy Monday TV on YouTube wakati kan pe wakati eyo kan agba sun adua kokoro ina ji me ka kin to sun angeli ji me ka kin to sun je ka la mi ji ala rere je ki ofa to ti toju orun wonu aye mi ba ina jade je ki owo to wo ara mi tin je mi ni ya ko wo won gbe omiran tin toju orun yo si mi tin gba nkan re lowo mi je ki na pade e ah eyan mo gboro bi sawada that is why mo fe ko jajo gbadura to ru oni ko won ti o sele asiri kan o tu ko to daro asiri kan tu awon ara ilu ebo ah won ma wo gidi mo ni lala le ti won gbadura wakati kan emi a ja sowo san fun ni time yen mi o wa aro mi o wo daji mi o wo oru na ni gbo o le waye kan e kan bo official fo o le waye kan e ki won dola mu o le waye kan e ki won ja o si o le waye kan e ki won bo si omo logo mo lowo o le waye kan e ko wore omo tenu o le waye kan e ko mo rerin ah ye ndurun be won won pada bo e lo ri gba mu e lo ri gba mu e lo ri gba mu e lo ri gba mu e mo gbagbe wi pe laaro e ni oregun a o ba olorun pade go me fasi meje meje si mesabo si mejila o ba ti de old toll gate ni be 7 up motorway won sa so pe ohun lo si love of Christ ni waju access bank olorun anu o ti kale gude sibe ibe ni irin ajo na ta yan tin gba itu sile ni gbogbo ojojo tena lo fi okan bale anje mo da olare mo gbagbe pade awon odo gbogbo eyin odo irin ajo lati bere fun ni won ma ba yin se pade nla fun gbogbo awon odo ni on the 27 to 29 Thursday to Friday gbogbo odo lo ti ko loko ti won ko ni sese gbogbo odo ti ko ri se won ka won je kon ka se yori gbogbo odo ti won fe beg di ona won gbogbo odo to ro ki ejo ni ebo ki lo ki ti si ti won ni na o gbogbo odo to fe alaafia ti won ti ta lofa abi awon odo ti won ti ko won bo ogun lowo drugs oluwa lo n fe tu awon odo won si eyin abiyamo e so fun awon odo yin between the age of 16 to 40 Kun mura 27, 28, 29. Oma ni agbara pupo. 27, 28, 29. Thursday to Saturday. Ni ajo nla ni sa. Moto ma wa ni Oregun. Lati ku awon eyan. Gbogbo to ba wa to ba le do Oregun. Bo to ba le wa straight ibada. Moto ba le wa si Oregun. Moto ma ko wa wa. Ofe moto na. Moto de ma wa ni Kodu town o. Ma ku awon eyan. Ni ajo Thursday. Oje te ma je fojo meteta. Ati pe se e ofe ni ibi ti wa sun gbogbo e lo wa mercy camp lati ma se gbogbo ibi to ba ti nbo ma bo ni ma gboro olorun lo si abule oba ni makoge e ajo nla ni
2: nigeria ku wa lala
0: gbo
2: adua
0: jesus
2: oluwa wa
0: e mo pe fun adua
2: ba ti n pari
0: eto 070 4912 3572
3: eto ere owurọ ni e sese gbọ tan yen lati ile ise iranse love of christ chapel international baba wa Adeni olopo ku ni won fi onje mi bo wa anu olorun ko ni fi gbogbo wa sile ki olorun ki o bu ko fun yin jesu loluwa

ìbámu pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó ń gbé láti dènà àwọn ìwà tí ó ń ba àyíká wa jẹ́ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé nínú ètò Kings Plus ti gómìnà wa ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú àjọ tó ń bójútó ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí KAI ń pe àwọn babalọ́jà àti ìyálọ́jà gbogbo ẹgbẹ́ tó ń bójútó ìdàgbàsókè agbègbè àti ìgbèríko CDA àti CDC ẹgbẹ́ àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó NURTW àti àwọn àgbà ọ̀jẹ̀ nínú ká bójútó àyíká ní ìpínlẹ̀ Èkó síbi ìpàdé àwọn olùkópa agbègbè ìlà oòrùn àti àgbáríjọ ẹ̀ka gbogbo tí ó wáyé ní Safety Arena Multipurpose Hall ní ọjọ́bọ̀ ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 ní aago 12 ọ̀sán àkòrí ìpàdé náà ni fífòfin de ìmọ́tótó àyíká pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn olùkópa ẹ jẹ́ kí a jíròrò lórí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká wa ó ṣeéṣe ká a ní àyíká tó mọ́ tó sì ṣeé gbé ìgbéga ìpínlẹ̀ Èkó àjùmọ̀ṣe ni ìkéde yìí wá látọ̀dọ̀ àjọ tó ń bójútó ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó lajes tá a mọ̀ sí KAI.

torí náà ọ̀pọ̀lọpọ̀ ojú kókó wa ní ọjà gèrègè mo dẹ̀ sí rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo lórí ọ̀fẹ́ àti bá sọ̀rọ̀ dayé láàárọ̀ yìí pé ẹ dákun ẹ ṣọ́ ọkọ̀ wọ̀ irú ọjọ́ báyìí tójú kókó máa ń já gere nífẹ̀ẹ́ rẹ̀ báyìí àwọn oníṣẹ́ ibi ò mọ ọjọ́ bí ànábí wa àwọn fi ń ṣìkà lọ ni iṣẹ́ ibi tí wọ́n ṣe ni wọ́n fẹ́ ni wọ́n gbájúmọ́ yàtọ̀ síyún ẹ má jẹ́ àṣà eré àṣà pajúdé torí pé ojú kókó wa já gerege àbáta máa rìnrìn àjò tá a kérò láti ìpínlẹ̀ kan sí òmíì ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ akádákún torí ọlọ́run ká ṣe sùúrù mo fọ ọlọ́run bá bẹ̀ wá ẹ jẹ́ aṣọ́ra ṣe o ẹ bá jẹ́ lo àǹfààní ọjọ́ òbí ànábí wa muhammad sallallahu alaihi wasallam ká fi ṣe àgbéyẹ̀wò kan tó ṣe pàtàkì ọlọ́run ṣọ wa di aago méje ààbọ̀ lọ́la ànábí wa muhammad sallallahu alaihi wasallam torí pé kínní tálámọ̀ tó máa kàn ṣe rí ṣe pàtàkì ọlọ́run ṣọ wa di aago méje ààbọ̀ lọ́la ànábí wa muhammad sallallahu alaihi wasallam torí pé kínní tálámọ̀ tó máa kàn ṣe rí àwọn ọmọ gànfẹ́ ní ojú pópó tí wọ́n sì ná tí àwọn awakọ̀ pàápàá jùlọ awakọ̀ aládàáni àtàwakọ̀ akérò awakọ̀ afàyàfà wọ́n sọ dọ́dọ̀ awakọ̀ akérò tó ní wọ́n nígbàgbọ́ pé gíràn sí gíràn nìyẹn gíràn plus gíràn ìṣúná gíràn tó túmọ̀ sí pé bájá bá ń sinmi wọn ojú olówó ẹ̀ nítorí àwọn ojú àti sọ ni wípé ṣe rí mi mọ̀ bóyá fọ́nrán ọmọbìnrin kan tó bá dorí ètò ẹlẹ́kejì lájọ ọlọ́run máa gbìyànjú àti eré gẹ̀ẹ́sì ni máa wọ̀ bá a ṣe lè ṣe àyànjú fọ́ rẹ̀ fún wa lórí ètò ẹlẹ́kejì wọ́n padà yaṣọ ọmọ lọ́rùn mi ò ríru ẹ̀rí àwọn ọmọ tá à ń sọ yìí bọ́ bá ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ wọ́n pọ̀ ní gbogbo ọ̀nà lẹ́kí yẹn gan ohun tó bá mi lọ́kàn jẹ́ nínú ni pé àwọn ibi tá à ń múyan gan tá a rò pé bóyá ìlú tó lálàáfíà lẹ́kí àjá ibẹ̀ gan ni wọ́n wá sọ dílé torí obìnrin ṣé láwọn ọmọ kànfẹ́ tá à ń sọ yìí nínú sún kẹrẹfà kẹrẹkọ̀ tóbi iná bá ti da yín dúró bóyá iná mú yín tí mò ń sọ túmọ̀ sí pé bóyá iná jó yín o rárá iná tó ń darí ọkọ̀ wa mú ọkọ̀ yín pé kẹ́ ẹ dúró kẹ́ ẹ tó lọ wọ́n wàá súnmọ́ yín bí èṣù bá ṣe ọkọ̀ yẹn tẹ́ ẹ̀ yí gíláàsì ọkọ̀ yín sókè àǹfààní lánàá ohun tó ṣe ọmọbìnrin yẹn kò yí gíláàsì ọkọ̀ rẹ̀ sókè kó tó di pé wọ́n súnmọ́ fún wa lówó ó wá ṣí àpò owó rẹ̀ ó fi hàn pé òun ò lówó lọ́wọ́ o lọ́wọ́lọ́wọ́ báyìí o kò sówó ọkọ̀ lọ́wọ́ òun o bó ṣe pọ́n ṣe máa rówó lòun náà bá lọ o a ti dojú ká tó là ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fìtìná tí ọmọbìnrin àwọn bá wàhálà fẹ́ irú àwọn ọmọkùnrin báyìí káàtàrí ó gbà wọn kò sọlọ́pàá tó sì kò sẹ́ni máa gbà wọn ló bá ní kóhun mú gíláàsì ọkọ̀ òun kóhun mú sókè mọ́ tán máa ṣe ni wọ́n á mú ọwọ́ báyìí wọ́n á fi mú gíláàsì ọkọ̀ débi pé kò lè lọ sókè láyé kò sí bó ṣe lè yí tóbi jù gíláàsì yẹn máa padà já wálẹ̀ tí wọ́n gan máa kábàámọ̀ ni tọ́rẹ̀ ti mú báyìí wọ́n máa yí ọkọ̀ tọ́ra ẹjẹ ni kò ní lọ káfọ́ wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní gba ọmọbìnrin ní ẹ̀ṣẹ̀ lórí dì í ní kùdù ẹ̀ṣẹ̀ gidi gan tó ń dì í lẹ́ṣẹ̀ gidi lórí lẹ́yìn ìgbà tó wá ṣan wọ́n tún láti máa fa aṣọ ya ọmọ lára nínú ọkọ̀ ńbẹ̀ à ń pè láàrú ni o ṣé wàhálà ò ti máa wọ̀lú díẹ̀ díẹ̀ báyìí ṣé nǹkan ò ti ní ma kò tí ń ṣẹlẹ̀ rẹ̀ báyìí báyìí tá láàmú tó máa ọmọbìnrin yẹn ìwé èèyàn kan ni o gbogbo ẹ̀yọ ọkùnrin tẹ́ ń gbọ́ mi kọ́ lọ́ máa jẹ́ àríwú bó bá jẹ́ ìyàwó ẹ̀ ló gbọ́kọ̀ jáde bí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí tó wá pè é lórí ẹ̀rọ báyìí nígbà báyìí máa lòun là kọjá ìyàwó ẹ̀ ń bẹ ní bóyá ìdú ìwọ wà ní bóyá abúlé ẹ̀gbá ṣé egbé ló ń lò ní àbọ̀fẹ́ èwo ló máa lòun méjèèjì ẹ dákun torí ọlọ́run à ń láti bára wa sòótọ́ ọ̀rọ̀ láàárọ̀ yìí kí ni ọ̀nà àbáyọ ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún nítorí mo ti ibi tí ẹ̀ ń lọ ẹ pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn o mí ìkan lè pa ṣiṣẹ́ wọn dójú òṣùwọ̀n ni pé kójú òṣùwọ̀n dójú débi pé a pè wọ́n ti daka gan ọ́ ẹ já fún wọn ní ìdáwọ́ gọ́ta 60% èyí náà o kò sọ ọlọ́pàá mi kankan o aṣọ ló yàtọ̀ sí sẹ́mi àti wọn àti wọ àtọlọ́pàá tó wọ ẹ aṣọ àtìbọn tó dé ìmọ̀ tó dẹ̀ gbéra nìyẹn ó ní bó ṣe lè yín ẹ má sì mi gbọ́ mi ò pa ọlọ́pàá kan ìṣìwà ìbọn yìí àmọ́ kan tí mo sọ ni pé bọ́lọ́pàá bá mú wọn tán bí àpẹẹrẹ wọn tó wọn sínú ọgbà task force lóṣòdì bí àpẹẹrẹ tàbí kọ́kọ́ lọ sínú ọgbà aláùsà tó bá pọ̀n kalẹ̀ ọlọ́pàá ò lẹ́tọ̀ àti yìnbọn lù wọ́n ní kókó sẹ̀lẹ̀ wọn ò dẹ̀ lẹ́tọ̀ àti pa wọn bó bá pa wọn èmi àti ẹ ijọ́ ẹ̀ la máa padà di human rights àti social media pé ọlọ́pàá bẹ́ẹ̀ pààyàn àmọ́ falẹ̀ ṣe ni pé kọ́lọ́pàá wá ṣe kí ni kọ́ ṣètò bí wọ́n ṣe dé ilé ẹjọ́ nígbà tí ilé ẹjọ́ wá wọn ilé ẹjọ́ á ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bí wọ́n ti ń tún ayé wọn ṣe tán pè ní correctional ó ti kún pé ohun tó fi dẹ̀ sọ ni pé bí irú ẹ̀ bá ti ṣe irú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe yìí ẹ̀ káwọn fún wọn ní ẹ̀wọ̀n

0: sí àti ìtọ́sọ́nà àwọn bàbá àti àwọn àwọn aláìsàn tí akẹ́kọ̀ọ́ lápò fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kìí ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo rẹ̀. Fún wa ní Sanlam Agnes, àwọn àkókò ìrírí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí pẹ̀lú iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ láti débi tó wà, pẹ̀lú àwọn ètò mọ́dàn tó fọwọ́ tó yanrantí. À ń rí dájú wípé àwọn àkókò ìrírí kò ní fẹ́ ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti ẹ̀sìn Sanlam Agnes, pẹ̀lú ìgbésí ayé pẹ̀lú ìgbéga.
1: Àríkẹ́ríkẹ́, èmi lọ́dẹ tó rojú kòkó báyìí.
2: Ojú lọ ṣùrí, ṣé mo ti máa bọ̀ jẹ?
1: Èmi ni mo ṣe.
2: Ẹni bá rí ẹ bó ṣe lé fùrùkọ́kọ́ bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́.
0: Sanlamas, pẹ̀lú ìgbésí ayé pẹ̀lú ìgbéga.
1: Àríkẹ́ríkẹ́, èmi lọ́dẹ tó rojú kòkó báyìí.
2: Ojú lọ ṣùrí, ṣé mo ti máa bọ̀ jẹ?
1: Èmi.
2: Ẹni bá rí ẹ bó ṣe lé fùrùkọ́kọ́ bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdíyẹrẹ lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdé ìdájọ́ ọ̀nà. Kí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yàn.
1: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ́ ẹ lọ mójútó ra mi? Bàdá táwọn fọgá máa kárí o. Ó wẹ gbogi bàbá òkè o.
1: Kí ló wí ni? Wọ́n náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ màá ráyọ tó gbé alẹ́ rẹ̀ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè o lè lépò jẹ. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí. Oyè Kọ́lá Shopping Complex, Ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Afá Igbó Road, ẹ̀pẹ̀ 08094471430 08094471430. Bàbá òkè o, elépògì débẹ̀débẹ̀.
3: Àmọ̀kò yìí kí ló fẹ́ ra yẹn? Olówó ìṣègùn ni fẹ́ràn ìṣòro. Olè orúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. O sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé.
3: Lọ́tí kí n máa fani lákòóyá o. Ọ̀rọ̀ náà ló wá fẹ́ kí n rà báyìí. Owó ló dín fún kings ló yẹ ká. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣèbẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore fitamin A. Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
5: Devon Kings, ọmọ aládùn, adùn tó kọ àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: Kawe, Iwada, Yupa Waje bi igbakeje la fun polongo na o baka na baka je gomina ipinle Sanfara Senator Abdulaziz Yari on je pe won oga agba patapata toro mo ti polongo fo egbe selu APC gomina ti ipinle Imo o Sodima la gbo yo je bi akowe o sa to bo eni esese ke egbe selu APC ko le ba ri kan pala wi pe igbolongo ogunde kan yo si rorun ojuwe ke the Guardian balance iroyin o ri ni Daily Trust
1: inu wero the nation na mo si wa laaro yi o jeje hey won ni bakan la se su bakan la won se ma kun isu won to ton la ma nla iyan je mo pe en to je on dije du pele be gbo selu Nigeria Democratic Congress Peter Obi lanode o ma so di mo pe se ri abaka pelu nkan to so pe to n ba di are lodun 2027 won yo kila ko jo ku la oni pe pe to ti are bala met nu yo won da pada Peter Obi so di mo pe oro ye ko ri be ara o ni o je nkan to ya yan lenu bi pe tori pe an wa ipo aba nle ipo aba fe de ipo wa je pe nkan ta so lana ka so pe to wa ni so be mo le ni poku di e ka to lo ton won ni ono a ma n pada debilization enu o ni sugbon ki se gugu oro na lo je pe eyan ma so ti ya ko je bi en to pe o ti gbagbe pe ohun so ro kon nu o n te ba gbagbe lo tin ngba ti a ti ko abaka to n dije du ipo are won ni o se ileri pe to de ori alefa o won yo wa kila ko jo ko la oni pe ko betiro o ni ma to ti odun ti ni o tun so nkan kan na o lo so wa je asiko yi lo tun wa ye un pe nkan to so npa ni won so be mo o se to ati da owo irowo ipo ara ye ohun lodun 27 Peter Obi en do so ri mo ni lo lanode so di mo pe ohun gege bi eniko ti o n ba lanfani adori ale bi are lori liwa Nigeria o ni ilana ti are bola mele to yo won kila ko jo akuru lawo ni pe ko betiro o ni ohunle o ni kini kankan ni awon ere ta ri loro nipa ko yowo oro wo ko lepo o ni are bola met wo lo si bi to e ko lo si o ko se nu awon wo nbo lo wa ki la fi nse ba lo se nto ara lara ba o ni ara lo se ni ma la la se ba o le bi o se nipa wa ti pe ba gan le wo epo se wa le pe a yowo iranwo epo kuro nu epo o ni nkan to n gboju aso n to wo nkan to ma se nu won ogun le ilana ti are bola met pe won be nipa iyo kila ko ja ko lo pe pe tori won a ri pe owo won lo wo ti to eri si pa ke gbo mo Nigeria ama pe boya o ma do wo eyin pada o ni ko jo ara tori pe kini ati n soro ibo lati iwa tele pe iso ni nipa epo ona ni pe owo ti o mi so oro won igbo atu lo nlo oni se ti ati ko ba ka so wa oro da bi en to ti epo o soro to ta lo won so be mo ajagbolo to re e ron station laaro yi e ba ru yin
0: to ko ni le se ba re na lo ja ko n te si wa ju en dele trust laaro di guardian na tun gbe royin gbele gbona ogbeyin o ni oselu popo pa popo bulese e ja dina se ja tun ro le lo si apo mu kire ibi ti ojulo ododo ati adun tin jade wa o won ni gbangbo be wo lanu ode nigba ta gbo pa awon egbe wa ko bi pe won wojo ara ilu kire bi ro se gbe laaro ti toni won ni jeje mo pe awon egbe wa ko wojo ara won lanu ode ni ilu kire ni garaja agba garaja agba garaji to je po wa ni obo ni ilu kire ni ipinle osun won ni arakunrin kan to ko je sai kinrole bi pe ibamba nigba ti le se agba pa si n to pin pe oro yi eyan la gbo pe won dagbere faye ni ilu kire ni ipinle osun ṣùgbọ́n ilé iṣẹ́ àgọ́ wọn ń tọ́pù ọ̀rọ̀ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú àkọ́ pàtì ní olú ọgbọ́dọ̀ jàgbà lójú fìrí wọn ń tàkù tó ọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣèlú apc ẹgbẹ́ òṣèlú apc náà dá padà wípé àwọn ọmọ kankan nípa rẹ̀ wọn tó ara wọ ẹ̀bẹ̀ gbé bó ni ọba ṣe lè tó ọgọ́ ọlọ́pàá pátá nípa nàìjíríà wọn ní ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ni pèpè sẹ́ẹ̀ náà lánàá òde yìí ojú ìwé kìíní gbélé gbọ́ bákan ìwé the guardian daily trust ẹ̀nà kàfún ti ìpínlẹ̀ ọ̀sun lórí òṣèlú òṣòṣèlú
1: o. nínú ìwé ìròyìn náà lẹ ń gbádùn monday fm lọ́wọ́ ara ẹ̀tún dọ̀tá ìwọ lọ sọ pé mo jẹ́ báyọ̀ òṣèlú mo á ṣe ó gbé tèmi kalẹ̀ ṣùgbọ́n o ti lọ síbò mí ọ̀dọ̀ onímọ̀tò sọ̀rọ̀ ìwà nàìjíríà tó àjọ kan náà ẹgbẹ́ òṣèlú all progressives congress ali ndume ọmọ àtìrà wẹ̀wẹ̀ sí àwọn ẹgbẹ́ òṣèlú lápò pé tẹ́ ẹ bá fẹ́ ṣe ìpolongo yín fún ọdún 2027 nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe náà ní kẹsọ̀ o àwọn nǹkan tí ìjọba ti ń bẹ lóde yóò ṣe jẹ́ ń sì wòye pé tẹ́ orí àlééfà ẹ ṣe é tọ́ pé inú aráàlú ó dùn òun náà ní kẹ́ gbìyànjú pé ẹ máa polongo fún àwọn tí wọ́n jẹ́ aráàlú ẹ tún wá wá àwọn ọgbọ́n àtìlá kan èyí tọ́ pé ìjọba ti ń bẹ lóde àtàwọn tó ń bẹ lórí àlééfà wọn ò ti ẹ̀rọ nípa kẹ́ gbé kalẹ̀ kẹ́ wá jẹ́ gbogbo nàìjíríà mọ̀ pé tí ń yàtọ̀ láàrin àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ díje bí ipò ààrẹ torí pé ọlọ́tọ̀ ni máa ń sọ pé tòun ọ̀tọ̀ ní kọ́lé rẹ̀ sọ́tọ̀ gidigbe ẹnu ẹ̀ gbìyànjú láti ri pé ẹ fa àwọn nǹkan kan tó yẹ pé orí ìrísẹ́ tí ò tí gbọ́ ẹ fa ayọ̀ kẹ́ fi ṣe ìpolongo bòyí fún àwọn aráàlú kì í wá ṣe pé kẹ́ máa sọ pé sàtífíkẹ́ẹ̀tì tinubu pé o ọdún kan báyìí tinubu ọ̀lọ́ tinubu kí lọ́kàn yín pẹ̀lú ẹ̀ ẹni tó ti di ààrẹ ti jẹ́ aṣíṣọ́ gbapò kí náà yé ja ń pata ẹni tó ti di ààrẹ olùwà nàìjíríà ti di ààrẹ olùwà nàìjíríà ìwúrò máa sọ pé sàtífíkẹ́ẹ̀tì kan ni kiri kan ìkànnì ṣùgbọ́n oríṣiríṣi tẹ̀sán kọ̀ tàlétí àwọn èèyàn mọ́ ohun tí ó lè tàlé

0: oats. Much more goodness. Now in a new pack.
1: Dájú ni ikú ikú ọ̀kẹ́ni kankan kún ẹni bá wà sàmú lọ ni engineer Peter tó yan mọ́tòṣọ́ small body big gẹ́jì ní fi ń kẹ́dùn to the state senator Baríù Gbẹ̀ngà Àṣàfá àti gbogbo èèyàn ìlú Ìtẹ̀dó ìwérekun land níbẹ̀ jù Lẹ́kí lórí ọba Aláínúwà Tajudeen Adébánjọ di onítẹ̀dó òfin Ìtẹ̀dó òkè odò ìwérekun land tó wàjà kí Ọlọ́run ṣe kùsùmí fún ọba náà kọ́lọ́run tẹ́wọ́ sáfẹ́fẹ́ rere kí Ọlọ́run tu senator Baríù Gbẹ̀ngà Àṣàfá àti gbogbo ará agbègbè ìbẹ̀ jù Lẹ́kí nínú sóré o ọba rere Alá Tajudeen Adébánjọ ẹlẹ́mọ̀rọ̀ ọmọ ẹlẹ́mọ̀rọ̀ àríkí ọmọ àfi gúdúgúdú ṣẹ́kù ọmọ ọgẹ mẹ́ta níbẹ̀ jù ọ̀kan sowó ọ̀kan sòrùn ọ̀kan so àlàbà aṣọ olùkíni engineer Peter tó yan mọ́tòṣọ́ small body big engine.
2: Ayẹyẹ ọjọ́ yìí, Alhaj Asiri, pẹ̀lú ọdún Mẹ́lùkà, ló tún ọlọ́dún ṣé ó ń wà. I'm going to go to the hospital.

0: Advancing Engineering Technology in Nigeria.
1: Ìtẹ̀méjì omi òrùngbọ lẹ́mọ̀nì síbi ojú kan àti iyọ̀.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi rìn ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí. Epsodent Natural Akon Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́ta pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrùngbọ lẹ́mọ̀ fọyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Labbaik Allahumma labbaik.
4: Ọjọ́ tó ṣètò ìrìnàjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní ti wípé àjọ tó mú tó ìrìnàjò àjì ní àti kéde ò pé owó tí wọn yóò san fún ìrìnàjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ní pilo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kódò di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 08076-6813 tàbí 08023174373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni ìgbìmọ̀ arìnrìnàjò àjò ní ìpínlẹ̀ Èkó.
5: Ìwé aṣọlé owó ìkẹ́kọ̀ọ́ ẹgbọ́nà ibùsùn ń kọ̀.
6: Ìyá mi irúsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ mú kà.
5: O tún ń ná owó náà ni. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó fẹ́ sunun àlàáfíà ó di dandan kó pe gidi nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Náà tún mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
7: Mocha, adding comfort to life since 1959.

0: síwájú bọ́dẹ̀ fm láwà 92.9 radio fẹ́ sọ wá pọ̀ tó kárí ayé nínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí wọ́n ti ní mú gbẹ̀ nìkan ìgbẹ́nà lẹ́nu ẹnu rẹ̀ báyìí náà la fi kọ́ méje ẹgbẹ́ òṣèlú all progressives congress ló máa ń sọ dímọ̀ pé alàgbà àbáyọ̀mí ìhùyẹ wọ́n ní kò ń ṣe ẹni tí àlẹ́ o gẹ́gẹ́ bí ẹni tí wọ́n dìje du ipò gómìnà ní ìpínlẹ̀ ogun ara bíi ti wù ọmọ wọ́n ní ogun ọ̀rọ̀ tí ọba náà ń sọ wípé kò bá òfin mu bíi ti wù ọmọ o wípé ń ṣe ló fẹ́ máa fi lórí àwọn èèyàn wípé wọn ò sì ní àwọn òfin tó yẹ pé ó tì wọ́n lẹ́yìn láti pé kò máa fi ra wọn ní ẹni tó fẹ́ dìje du ipò gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ogun náà tẹ̀jáde kan tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC jáde sínátọ̀ Sirajuddin Bashiru wọ́n ní ẹgbẹ́ òun wọ́n ní wọ́n ti jẹ́ kí ó yé gbogbo èèyàn pátá wípé alàgbà wọn sì fún ní ìwé ìdádúró pé kó sì máa lọ ọkùn léná wípé wọn sì gbé ìkìlọ̀ kalẹ̀ pé gbogbo ìpolongo àti àwọn ìwé tí ń lẹ̀ síta tó ń pariwo pé òun díje bíi gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC wọn ní irọ́ náà ló ń pa fáráàlú o kẹ́mi ọyẹ́ wọn ní tẹ́ ẹ̀ bá gbàgbé ọjọ́ keje ní oṣù kẹrin wọn ní náà ló jẹ́ pé àwọn tí ń bá wa náà ní àwọn ìwé pé kó lọ rìn rọ́kún lé lórí àwọn ìgbésẹ̀ kan tó ló ń gbé tako ẹgbẹ́ torí ìdí èyí ó wá yà wọ́n lẹ́nu pé ó tún wá ń pera ẹ̀ ní òǹdíje bíi alẹ́gbẹ́ òṣèlú APC wọn ní kíkọ ẹ̀ mọ̀ wípé ẹni táwọn fà kalẹ̀ tí ó di ipò gómìnà alẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ogun nígbà tí ètò ìgbà àpapọ̀ bá wáyé lọ́dún 2027 sẹ́nẹ́tọ̀ Solomon Lamilekun Adeola ti gbà yín mọ̀ sí yáàyè wọn lòun ní gbogbo olúfẹ́ òní gbogbo èèyàn ń yàn nínú ẹgbẹ́ òṣèlú APC òun sì ní gbogbo àwọn lọ́balọ́ba gan tó yẹ pé wọ́n kó ẹgbẹ́ òṣèlú APC mọ́ra òní gbogbo wọn fọ wípé ọmọ wa Solomon Lamilekun Adeola yáàyè òun náà ní àfàkalẹ̀ àmọ́ lẹ́yìn ọ̀sọ́kà ṣé wọ́n ti ní gbẹ́tẹ̀mídò yín òun tàn yóò wù tí ẹ̀kú tó lọ ni alàgbà ìyẹn náà pé òun ò fi gbà kọ́sọ́ pé òun jẹ́ òun díje du ipò alẹ́ jẹ́ òun díje du ipò ẹgbẹ́ òṣèlú APC o wípé kí wọ́n má ṣe òun gbọ́ o òun gbà kọ́sọ́ sọ nímọ̀ pé bóyá òun ni ẹgbẹ́ fàkalẹ̀ láti wá díje du ipò gómìnà ní ìpínlẹ̀ ogun torí ìdí èyí kẹ́ni fi ọ̀rọ̀ kọ́rọ̀kọ́rọ́ kan fi kó òun lọ ó ní nǹkan tó òun sọ nígbà tí ní ọjọ́ kọkàn oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ọdún 2026 ó ní wọ́n yẹ òun wò wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ kan sí òun sì kópa nínú afẹ́ṣètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC ní ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún 2026 gbogbo nǹkan wọ̀nyí ló wáyé ó ní bóyá kinní òun ni àwọn èèyàn ń rí ó ní ṣùgbọ́n òun ń lọ pera ó ní yàmọ̀ nǹkan tá a bá ti ṣe sílẹ̀ pé tòun fẹ́ díje du ipò ó máa wà títí pàápàá jù tó bá ka sílẹ̀ àbí tó wà nínú àkọọ́lẹ̀ ó máa wà títí lọ kẹrin kése ni wáyà òun ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn rí pàápàá jù lórí ẹ̀rọ ayélujára tẹ̀ wá wáyé sí nǹkan tá a bá ti ṣe láti bí ogún ọdún sẹ́yìn wọ́n lè gbé padà wá sórí ojú ìwòran ó ní nǹkan tó ṣẹlẹ̀ rí òun fi gbà pé tó bóyá òun ni wọ́n fà kalẹ̀ pé bóyá gẹ́gẹ́ bí ẹni tí ó díje du gómìnà ẹgbẹ́ òṣèlú APC ó ní rárá o òun ìgbà kan sọ bẹ́ẹ̀ ó ní ìgbà tí àwọn ń díje du ipò lábẹ́lé ńgbà ni lòun ti polówó pé òun ni òun fẹ́ jẹ gómìnà ní ìpínlẹ̀ ogun ẹni ọgbọ́n ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: kókó

0: ọjà pọ́ńtẹ̀ síwájú ẹ kó ti rò pé bàbá alágolo yẹn bá ka kókó bí aago méje ṣe kù ìṣẹ́jú mẹ́ta lábẹ́ ọba rí bẹ́ẹ̀ ọjà gbèsè bí ṣe máa kìpà fọ́mà táwọn kìpà ló pera rẹ̀ ìrìn ìfọn ọkọ máa rí ọfọn wọn ní fèrè tán lẹ ní okó rẹ.
1: Èmi ti fọ tèmi níbi ogójì ọdún sẹ́yìn.
0: Kọlá kọlẹ̀ tọba lọ sùkúrù rẹ̀ àtijọ́ mọ̀ pé fọ́mà táǹkì pa lọ́wọ́. Nídà kò burúkú bàjẹ́ rédíò Nàìjíríà amóore lọ́pọ̀lọpọ̀ èmi fojú kan àgọ́ aláàmù ni Ṣẹ́gun Gbélé Ṣẹ̀gẹ́ Fẹ́ńtọ̀ lágbàgbé ló yarí mọ́pá túlù ṣe ti gborí ẹ̀ àti Fọ́tí Kọ́rí àti Násfà gbé náà wọnú ara wọn ni Dímù Kúrọ́ Mọ́pùsà Tábùgàfà gbànṣẹ́ gbẹ́rẹ́ pàkọ́ tujì nìkan lọ́dún sí ìgbóná bíbá o. Ló jẹ́ pé wọ́n ní àwòkọ́sí ànábì lẹ́jẹ́ akọ́ o àwòkọ́sí ànábì lẹ́jẹ́ akọ́ o kárí káṣe bí àrí ń bẹ fún mu. Àwòkọ́sí ànábì.
2: Àwòkọ́sí ànábì ni ẹ já. Àwòkọ́sí ànábì ni ẹ já.
0: Tẹ̀síwájú tẹ̀síwájú. Ní ìtẹ̀wé rántí ẹ̀ ni bọ́ọ̀bù akọ́kọ́ kọrin ọgbọ̀n ọba yìí. Ọba sì fẹ́
1: gbé. Ẹ ọ̀rọ̀ fún ìlú ọgbọ́dọ̀ tẹ̀lé. Ìṣọ́nì gbogbo yẹn wọ́n kì í bí ìwà tí olóògbé bá kí ìkúté mọ́lẹ̀ bí wọ́n ṣe ń kí orin
0: tiẹ̀. Gbogbo àwọn òkè ògùn tí mò ń pàdé wọ́n sà máa jẹ sàmọ́lẹ̀ wọn tó jó ni mo ní. Àwọn ẹsẹ̀ báyìí ń bá dàn náà kò burúkú bàjẹ́.
1: Ọmọ pé ẹsẹ̀ ni jó wà.
0: Okay.
1: Ọwọ́ a máa fi ṣáájú jóni ṣùgbọ́n pé ẹsẹ̀ òun ló máa ń sọ pé èèyàn ní ẹ.
0: Okay. Ẹsẹ̀ ni jó wà. Sọ àwọn àwọn àdìkú kù ta ṣe báyìí ní wà lọ́wọ́ ẹ̀.
1: Èyí náà gbìyànjú ọwọ́ gẹ́gẹ́ ní ṣáájú jóni.
0: Burúkú bàjẹ́.
1: Ọmọ pé ẹsẹ̀ ni jó wà.
0: Okay.
1: Ọwọ́ a máa fi ṣáájú jóni ṣùgbọ́n pé ẹsẹ̀ òun ló máa ń sọ pé èèyàn ní ẹsẹ̀ ẹ jó.
0: Okay. Ẹsẹ̀ ni jó wà. Sọ àwọn àwọn àdìkú kù ta ṣe báyìí ní wà lọ́wọ́ ẹ̀.
1: Èyí náà gbìyànjú ọwọ́ gẹ́gẹ́ ní ṣáájú jóni wọ́n máa fi wọ́ ṣáájú ṣùgbọ́n ẹsẹ̀ gan ni jó wà. Ẹsẹ̀ ń lọ máa gbé tó máa bá lòun. Ṣé tó o bá gbọ́lù olùmẹsẹ̀ ẹjọ́ gbé.
0: Ṣùgbọ́n mọ̀lúfù mọ jọ jọ
1: jù
0: jọ
1: alẹ́kàlá.
0: Ndajọ lọjọ tòní ọlídé ń bẹ.
1: Kòkòrò ló ń wò
0: yìí. Ìyàwó ààrẹ lẹ́wà Nàìjíríà Sẹ́nẹ̀tọ̀ Olúrẹ̀mú Tinubu lágbàgbé alága ìjọba ìbílẹ̀ Surulele Ọ̀gbẹ́ni Bandele Sulaiman Yusuf wọ́n mọ̀ ti ránṣẹ́ ìkíni fún pọ̀pọ̀ sísìn tọrọ àwọn ti ọjọ́ bí ànágbà mẹ́rin tó pé ó gbòde kan ìdí ìmọ̀lúwẹ̀ 2026 o. Wọ́n ní ayẹyẹ Prophet Muhammed káwọ àwòkọ́sí látara wọn lórí ìgbésí ayé rere tó pé wọ́n lò jákèjádò àgbàláyé pé bá a bá ṣẹra wa tún jí foríjì mi bímí náà bá sí ọ èmi náà foríjì ọ tó rọ ọsẹ mi mo foríjì ọ lórí ìtọ́rọ̀ wọn ti sọ̀ka àti àlàáfíà ọ̀gbẹ́ni sì wá kí gbogbo mùsùlùmí jáde lẹ́wà nàìjíríà pé ìmísì náà ni ká máa lò láti jẹ́ pé àlàáfíà àti ìsọ̀kan àti ìgbọ́ra-ẹni jákèjádé inú ilé àti orílẹ̀-èdè wa nàìjíríà ká kọ́ ọmọ lùbọ́ ká sì máa ṣe bí ìgbà tó yẹ pé ọ̀làlá kò bí ànábì mohammed ṣe ń pè àṣà kíyèsí wọn ní ká rántí o ábìrì rántí ọjọ́ pé aránṣẹ́ àti ọjọ́ pé a ní ká jíṣẹ́ fún pé adarun ẹ̀jẹ̀ ní gbogbo wa ká sì máa ṣe dáadáa jákèjádé àgbáláyé torí gbogbo nǹkan náà ló jẹ́ pé ó ní àkọọ́lẹ̀ bá a ṣe ń ṣe náà ni ká sì máa ṣe lọ ìyẹn ṣe irú eléyìí kó máa padà láàbọ̀ bá a ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ a kú ọdún ìtọ́nà ti ẹjọ́ ọjọ́ ànàbì kókó náà lè ṣe bọ́dẹ̀ fẹ́ ó ń tẹ̀ sí.
1: Ṣé wàá rìn tó kọ̀ yẹn ṣe ti rí pé ó ti yàtọ̀ sílù ti jìnà sílù. Ó ti jìnà sílù.
3: Kókó inú wẹ́rọ yìí ń tẹ̀ síwájú nínú wẹ́rọ ìdẹ́sọ̀ láàárọ̀ yìí àwọn àjọ tó ń sí ìpín epo ìṣàn epo orílẹ̀ èdè nàìjíríà tàbí nàìjíríà ministry of industry petroleum regulatory authority wọ́n máa ń sọ dímọ̀ wípé àwọn epo tí a lò nínú oṣù kejì ọdún tá a wà yìí wọ́n ní ó fi ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lé sí eléyìí tí a lò tẹ́lẹ̀ ìyẹn nínú oṣù kejì ọdún tí a wà yìí wọ́n ní jẹjẹmọ́ pé mílíọ̀nù lọ́nà márùndínlógójì àbò lé díẹ̀ lítà 5.7 million liters òun náà ló jẹ́ pé a lò ní.

0: wọn ní oṣù kẹfà wọn ní pàápàá jù láti bí ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ló jẹ́ pé epo lílò fún àwọn ọmọ nàìjíríà ọ sáfẹ́rẹ́ díẹ̀ ṣùgbọ́n ní oṣù keje wọn rówó repo ẹnu ọgbọ́n ìwé ìròyìn ìdè sọ láàárọ̀ yìí ẹ bá rò yìí.
1: lójú òkè the guardian láàárọ̀ yìí ẹbú fọpo dangote ọ̀nà tó pe àkíyèsí pé ọmọléde wa nàìjíríà pé ká má bínú n ta bá ń wo epo tó pọn ta síta láàrin oṣù keje sásìkò tó pa wà ẹ ipò lọ bí ìdá mọ́kànlélógún ni pé kò sì rí bẹ́ẹ̀ torí pa ní ànító àti ànísẹ́pẹ̀ epo pẹ̀tró ní ẹwà nàìjíríà wọn ní ìdí pàtàkì tó fa sábàbí ni pé aná ń wo nǹkan tó pẹ́ ń lọ ní àgbàlá ayé ṣùgbọ́n wọn ní ká lọ fọkàn balẹ̀ lórí bọ́tí àti tari epo síta nílẹ̀ ẹwà nàìjíríà pé ó dínkù fún ìdí kan tàbí èkejì wọn tó pe àkíyèsí fún àwọn orílẹ̀ fún ilẹ̀ europe láìpẹ́ pé nítorí ọmọ ti ilẹ̀ amẹ́ríkà ọlọ́run ọba òsán nìjẹ́ kí arogun ojú ìwé kìíní wọn di guardian lẹ́tẹ̀ẹ́ náà ká lára pé ká máa ṣe sùúrù lórí àwọn èkó tẹ́pọ̀ ń tari síta wípé yóò sì máa pọ̀ sí.
0: ogún relé òde lé oroko odoko toko oroko doko oroko tó kọ́ra ọba lẹ́nu ọlọ́jọ́ ìkọ́dá kó máa jẹ oúnjẹ tiwa à ń rìn nílé à ń fò lókè à ń rìn lójú omi gbogbo ibi kíkọ́ tá a ti rìn kọ́ra ọba kó máa ṣọ́ lòun bíbọ̀ wa wọ́n ní ìjàmbá ọkọ̀ máa wáyé lánàá òde ó máa kọjá bẹ́ẹ̀ èèyàn 17 ni wọ́n ní wọ́n jẹ́ ọlọ́run ọba nípè láìrò tẹ́lẹ̀ lánàá òde yìí wọ́n ní ojú ọ̀nà èkó síbàdàn àti ojú ọ̀nà márosẹ̀ bídà kútigi mọ́kúá ní ìpínlẹ̀ niger ibi tí àwọn ìṣẹ̀lẹ̀ aburú wọn ṣẹlẹ̀ rèé o wọ́n nígbà tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ló kú lánàá òde yìí nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ibi tó ń pè ní kára ìbàfò ní ìpínlẹ̀ ogun wọn ní ojú ọ̀nà márosẹ̀ èkó sí ìbàdàn nífẹ̀ẹ́ rẹ̀ kílẹ̀ mọ́ àná òde yìí wọn ní jẹjẹ́ mọ́ pé bó ṣe ṣẹlẹ̀ lánàá òde níbẹ̀ ń bẹ́ẹ̀ náà ló tún lọ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ niger tó yẹ pé lójú ẹsẹ̀ náà lèèyàn mẹ́wàá ni wọ́n jẹ́ ọlọ́run ọba nípè àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbójútó àwọn federal road safety corps ẹkùn ti ìpínlẹ̀ ogun wọ́n sọ dímọ̀ pé ṣẹ́rí ti ìpínlẹ̀ ogun ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 12 kọjá ìṣẹ́jú mẹ́ta lóru níbi tí ọkọ̀ mẹ́ta tí wọ́n ti lọ forí sọ ọkọ̀ gbọ̀rọ̀kọ̀ àjàgbéjò kan tí wọ́n pè ní howo cng / cimc henrik pẹ̀lú ọkọ̀ kan náà tí wọ́n pè ní mark òun náà ọkọ̀ àjàgbéjò ní white àti mitsubishi ti kanta rẹ pé nọ́mbà tí wọ́n kọ́ láàárọ̀ yìí ẹ̀tọ́ jẹ́ agbẹnusọ fún àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbójútó ní ìpínlẹ̀ ogun àfọlábí ọdún sì ó ń sọ dímọ̀ lánàá òun náà jáde kótó jáde tí wọ́n tẹ̀ jáde pé èèyàn mẹ́sàn-án ọkùnrin èèyàn mẹ́sàn-án gbogbo pátá jẹ́ ọkùnrin náà lọ jẹ́ pé wọ́n wà nínú ìjàmbá ọkọ̀ ọ̀hún kó tó di pé lójú ẹsẹ̀ òun náà ni méje jẹ́ ọlọ́run ọba ni pé àwọn méjì tó kù àwọn farapa yánnayànna o ṣùgbọ́n wọ́n ń gba ìtọ́jú ní ilé ìwòsàn kọ́lọ́run ọba kó má jẹ́ kí àwọn ba ibẹ̀ lọ kọ́lọ́run ọba wa dóòlà ẹ̀mí wọn ẹ̀yin tó wá jẹ́ agbẹnusọ fún àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbójútó ti ìbàfò wọn wá ń jábọ̀ pé ní nǹkan bí aago mẹ́rin wá kọjá ìṣẹ́jú mẹ́rin wọn ní ńṣe ni àwọn tí wọ́n jí àwọn èèyàn àwọn tí wọ́n tẹ̀ kúrò ní ojú òpópónà nǹkan bí ìṣẹ́jú márùn ún náà ń gbọ́ pé ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀ ọdún sì tọ́jẹ́ pé ó jẹ́ ọ̀gá kan ní àwọn àjọ náà sọ dímọ̀ pé ohun tó ń ṣokùnfà àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ikú sí lẹ́yìn eré àsápajúdé àti ẹ̀ máa kíyèsí àwọn ọkọ̀ tó yẹ pé à ń gbé jáde kí ọlọ́run ọba lójú ẹ̀ ní kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ẹ lọ́ọ́ ká ìkúrẹ́ ìròyìn yìí nínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí.
1: lójú.
2: ilé arákùnrin mi kí gan ló ń ṣe ọ́ tí ò jẹ́ kó o gbádùn àgọ́ ara rẹ tó mú kó o máa pè yí balùwẹ̀ ní alẹ́ra láti tọ̀ bí o sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdójúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlargement ìsétọ̀ ṣùgbọ́n ẹ má mikàn rárá ọ̀kẹ́ prostate wà fún yín ọ̀kẹ́ prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìsétọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú ewé àtẹ̀gbò tí ò ní kẹ́míkà nù rárá èyí tó lè fúnni ní side effect bó ṣe ń dènà àìsàn ìsétọ̀ lára ọkùnrin ló tún wa gbo dẹ́kun fún pátápátá bẹ́ẹ̀ ni o àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì má ṣe wò ó níran o bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kẹ́ prostate ẹ kàn sí ọ̀kẹ́ herbal mixture ní 296 Murtala Mohammed Way opposite Mobolaji train station Yaba Lagos ẹ sì lè pè wá lórí +234 810 0098 105 website www.okeherbal.com ọ̀kẹ́ prostate ìlera prostate rẹ àlàáfíà rẹ.
3: gbogbo ẹni tó bá gbọ́ ni kò sọ fẹ́lòmíì.
4: kutukun máa wu lọ́gọ́ special breakthrough night ti ọdún yìí.
3: lọ́dún tó kọjá gbogbo wọn ló mà lẹ́rìí.
4: august special breakthrough night august 31st
3: sí september 4th 2026 ni open air cruise 5:30 to 8 p.m. daily.
4: ní lion free okumo street mọ́ṣáláṣí bus stop ìyàmì market lakers.
3: sunday september 6th 2026 5:30 to 8 p.m.
4: nínú ìjọlówẹ̀ light of the world international evangelical ministry.
3: 18 ibukomose street ofolarin street alimoso bus stop ìyàmì ìpájà lagos.
4: nípẹ̀lẹ̀ àti máa ṣe ìpífun full stop.
3: pastor E.O. Odejomi general superintendent CAC worldwide.
4: evangelist Oduade pastor Bankole.
3: evangelist Esther Igbekele evangelist David Sunday Alowomi.
4: evangelist Dola Otoluwase reverend Shonaro Timi àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
3: prophet and pastor Mrs. Ogundi general overseer ni olùgbàlejò.
4: 08023772 8

0: tàbí 0806 842 5518.
1: Jésù retí rẹ o fẹ́ fún ọ nísìnyí.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsàn tí akẹ́kọ̀ọ́ alápọ̀ fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà, pẹ̀lú àwọn ètò mọ́dàndófò wa tó yọrantí. À ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, bí ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: Ọ̀dájú ni ikú ikú ọ̀kẹ́ nìkan kan kún, ẹni bá wà sàrá ẹ̀lú ló lè mú lọ. Ni Engineer Peter tó yan mọ́tòṣọ́ Small Body Big Engine fi ń kẹ́dùn pẹ̀lú District Senator Baríù Gbẹ̀ngà Àṣàfá àti gbogbo èèyàn lu ìtẹ̀dó òkè odò Ìwérekun Land níbẹ̀ Jùlẹ́kí lórí ọba Aláìlúwà Tajudeen Adébánjọ Ẹlẹ́mọ̀rọ̀ di onítẹ̀dó ọ̀fẹ́ ìtẹ̀dó òkè odò Ìwérekun Land tó wájà. Kí Ọlọ́run ṣekú nísìmí fún ọba náà, kọ́lọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Kí Ọlọ́run tu Senator Baríù Gbẹ̀ngà Àṣàfá àti gbogbo ara agbègbè ibẹ̀ Jùlẹ́kí nínú. Súnre o, ọba rere Aláìlúwà Tajudeen Adébánjọ Ẹlẹ́mọ̀rọ̀, ọmọ Ẹlẹ́mọ̀rọ̀ Àríkí, ọmọ àfi gúdúgúdú ṣẹ́ wọn lẹ́yìn ọrùn, ọmọ ọgẹ mẹ́ta níbẹ̀ jù, ọ̀kan sowó, ọ̀kan soyùn, ọ̀kan so àlárì bàbá aṣọ. Olùkíni Engineer Peter tó yan mọ́tòṣọ́ Small Body Big Engine.

0: tẹ̀síwájú bọ́dẹ fm 92.9 lédè òfẹ́ sọ́wápọ̀ tó kárí ayé ìjọba tó bá fẹ́ ṣe aráàlú láǹfààní wọ́n sábà máa ń ṣe ọ̀nà torí pé ọ̀nà yìí máa ń ran aráàlú lọ́wọ́ láti jẹ́ kí ìlú ọ̀fẹ́ sí ọ̀nà máa ń fi aráàlú lọ́kàn balẹ̀ ọ̀nà máa ń jẹ́ kí aráàlú kí wọ́n tètè débi tí wọ́n lọ ọ̀nà a sì tún máa mú ojú ìlú tutù kódà ọ̀nà máa mú ìdàgbàsókè bá ìlú náà ló dé fún ààrẹ bọ́lá ahmed tó jẹ́ pé wọ́n ṣe ń ṣe ọ̀nà lọ́tùnú ń ṣe ọ̀nà lọ́sì wọ́n máa tún gbé ọ̀nà wọn báyìí wọ́n tún gbé ẹjọ́ ẹ̀ kẹ́kẹ́ lọ sọ́nà ìbàdàn sí ìjẹ́bú-òde o wọ́n ní ojú ọ̀nà ìbàdàn sí ìjẹ́bú-òde tó gba ìlú oríyege kọjá wọ́n ní ojú ọ̀nà yìí náà ló jẹ́ pé ẹlẹ́yọ̀ kan péré ni ìyẹn alábala kan ṣùgbọ́n nígbà yìí wọ́n fẹ́ so ojú ọ̀nà náà di alábala méjì wọ́n ti lánàá-òde òun náà ni wọ́n sọ nímọ̀ pé wọ́n lọ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ o níbi tí ojú ọ̀nà náà tó yẹ pé ó ti bẹ̀rẹ̀ wọ́n ní jẹjẹ́ mọ̀ pé owó tó yẹ pé wọ́n fẹ́ fi ṣe ojú ọ̀nà ọ̀hún ó jẹ́ bílíọ̀nù lọ́nà òrìnlélógún àti mẹ́tàdínlógún ₦297 billion òun náà ni wọ́n fi ṣe o ìbàdàn sí ìjẹ́bú-òde òun náà ni wọ́n pe ọ̀nà náà àwọn tó wà níbi tí wọ́n ti ṣí ọ̀nà ńlá lóde náà ni gómìnà dàpọ̀ abẹ́nu ti ìpínlẹ̀ ogun igbákejì wọn náà ìmọ̀ọ́sà làkò òyedélé olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba rasheed adéwọlú ládẹjà ebumawe ti àgọ́ òwòye ọba rasaq àti oníyẹ̀dù epo gómìnà ẹgbẹ́ òṣèlú all progressives congress ní ìlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ sharabadeen ali bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ẹgbẹ́ òṣèlú apc àwọn náà wà ń bẹ̀ o àti àwọn làmìlaka tí wọ́n jẹ́ olóko gómìnà ṣèyí mákindé wọn ò láǹfààní àti wà ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ alákòóso ètò ògbóǹsa fẹ́ wọn dọ̀tún yìí làdé wọn wà ń bẹ̀ tí wọ́n sì ń sọ nímọ̀ pé àtàbà ní parọ́tà ní ṣèké wọ́n ní àwọn tó yẹ pé wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí wípé wọn ò pe gómìnà sí ni wọ́n mọ̀ọ́mọ̀ má pe gómìnà sí ni o wọn ò lọ́fà àti gómìnà ni òbí láǹfààní wọn àti dọ̀tún yìí làdé tó sọ ṣùgbọ́n wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu sọ pé gómìnà dàpọ̀ abẹ́ọ̀dún náà lóṣojú wọn wọ́n ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ètò ńlá láti mú ìdẹ̀rùn ba aráàlú àti láti jẹ́ kí ètò gbá gbádùn ọba aráàlú kí aráàlú sì máa jẹ ìgbádùn nínú àwọn kàmáyédẹrùn tó yẹ pé ìjọba ti ń bẹ lóde tó yẹ pé ó ń pèsè wọn ṣàlàyé pé ojú náà yìí wọn tó bá parí ẹ̀tàn wọn ní ọdún mẹ́ta ni wọn fi ṣe o wọn ní ṣùgbọ́n tó bá parí ẹ̀tàn wọn ní gbogbo ìyà tó ń jẹ àwọn èèyàn tó yẹ pé bóyá kan tó dé láti ìbàdàn sí ìjẹ́bú-òde àbí àwọn olùtọ́ bẹ ní ojú ọ̀nà kan tó débẹ̀ yìí máa pẹ́ wọn lẹ́yìn ọ̀sán kan ló ti máa débẹ̀ bákan náà ló jẹ́ pé yóò tún mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé tó yẹ pé ń bẹ lójú ọ̀nà níbẹ̀ náà káwọn náà tó gbádùn dáadáa kí ìlú tó fẹjú sí dáadáa olùbàdàn ilẹ̀ ìbàdàn náà sọ̀rọ̀ wọn nínú àwọn ọdún sí ìgbésẹ̀ yìí ẹni tó jẹ́ alákòóso ètò iṣẹ́ òde dé ìfìmà yìí wọ́n ṣàpèjúwe àtúnṣe ojú ọ̀nà gẹ́gẹ́ bí ẹ̀bùn tí ààrẹ bọ́lá ahmed fẹ́ bo olùbàdàn tilẹ̀ ìbàdàn ẹ̀rọ gbọ́ ìwé ìròyìn the nation láàárọ̀ ìbàdàn.
1: kókó onúwẹ̀lẹ̀ sọ bọ́ọ̀dù ẹ̀fẹ̀ náà ló jẹ́ pó ń tẹ̀ síwájú lójú ìwé kan the guardian láàárọ̀ tòní daily trust náà tún gbóròyìn lórí ojú ọ̀nà.
0: mo ní ọ̀nà yẹn gba ìlú ẹ̀ kọjá ọgbọ́míyàjú
1: ni ọ̀dọ́ tó ń lọ́míyàjú ọ̀sá àmúhò lóhùn nígbà kúrúkọ náà ló fi ń pe fọkàn ní fọ́kùnkùn
0: látọ̀dúnwó
1: jẹ́jẹ́ mi ojókò mi ò wọ́n lọ ń ta sí
0: i
1: lọ́jọ́ kí n kọjá lọ sí orílẹ̀-èdè àbújá ìlú ọbẹ̀ bí àṣà rẹ̀ wọ́n ní àwọn olùgbé agbègbè kan tó ń pè ní kabuza ní orílẹ̀-èdè àbújá náà ra wẹ́bẹ̀ sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà wọ́n ní ojú ọ̀nà ti bàjẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn wọ́n ní yẹn nìkan jọ wọ́n ní ojú ọ̀nà ta kò ní kàbúsá wípé kò jìnnà sí ojú ọ̀nà kan tán pè agbègbè kan tán pè ní kéjì ní olú ilẹ̀ wa àbújá wọ́n ní àti gbé mọ́tò jáde àti wọlé ó di wàhálà bójú bá tún wá lọ́rọ̀ òkè gbé mi ni o wípé súnkẹrẹ fakẹrẹ ló sábà máa ń ṣẹlẹ̀ ní olú ilẹ̀ wa àbújá báyìí o wọ́n ní agbègbè tán pè ní abuja municipal area council wọ́n ní látọ̀dún 2025 ojú ọ̀nà ti ń tiri bí omi ọkà wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé alákòóso olú ilẹ̀ wa àbújá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúnṣe ojú ọ̀nà wọ́n ní kò tíì dọ̀dọ̀ àwọn pé bó ni o bá ṣe dò tó bí ìjọba àpapọ̀ àbí alákòóso olú ilẹ̀ wa àbújá ìyẹn alàgbà yẹn sọ wípé bá ń ba gbé ìgbésẹ̀ lẹ̀ ìkan náà àwọn olùgbé ibẹ̀ tó ń kẹjẹ́ ọ̀gbẹ́ni séwù àyáàtúlá ẹ̀ ló ń ra owó ẹ̀bẹ̀ pé ẹ bá tètè fi epo kó jága o kó tó di pé yóò dépò iyebíye ojú ìwé kínní ìwé ìdí gádà bákan náà ìwé ìdí dé trọ̀ sẹ́yìn náà kàlà rọ.
2: ìlú àbújá tó lọ láàárọ̀ èlé náà gbòjú àtẹ̀lé ọlọ́run torí pé àbújá ni ilé ọbẹ̀ àbújá ni ilé ọbẹ̀ àbújá ni ilé ọbẹ̀ ká máa gbádùn kẹlẹ̀ lé kóńkọ́ èkó nílé ayò èkó nílé ayò èkó sani ilé ayò ká máa gbádùn rẹpẹtẹ jẹjẹrẹ pé àwọn àjọ ẹgbẹ àgbà òṣìṣẹ tó ń pè tó ìná congress of nigeria lánàá òde yìí wọn máa yàbò ilé ìtura kan èyí tó ń pè ní abuja continental hotel wọn sì jẹ gbogbo iṣẹ tó ń lọ bẹẹ kọ yàrá kí ni wọn ṣe wọn fi ẹsùn kan tó jẹ alákòóso ilé ìtura náà ni wípé wọn ń tasẹ àgẹrẹ sí àwọn òfin tó ti àwọn òṣìṣẹ lẹyìn ẹtọ àwọn òṣìṣẹ wọn ń fojú rẹ gbolẹ wọn ò tọjú àwọn òṣìṣẹ wọn níṣẹ ni wọn ń lo àwọn òṣìṣẹ wọn bí ẹ ń lo ẹrí wọn ń lò wọn bí ìlomi òjò ni fún ọ ní àǹfààní àti ewu nǹkan tó yẹ kí wọn ṣe gẹgẹ bí òṣìṣẹ tó ń bẹ lẹnu iṣẹ kódà àǹfààní àtúnṣe ọmọ ẹgbẹ wọn ò fi sílẹ fún àwọn tí wọn jẹ òṣìṣẹ ibẹ wọn ní ìgbésẹ yìí náà làgbọ pé ó bẹrẹ ní nǹkan bí aago mẹfà ìdájí tó jẹ pé gbogbo iṣẹ tó yẹ kí wọn ṣe níbẹ gbogbo ẹ pátá ni àwọn àgbọn iṣẹ wọnyí tó yẹ pé wọn sọ di àárọ wọn wá ní kì í ṣe àwọn tí wọn jẹ àwọn àgbọn iṣẹ nú àjọ trade union congress nìkan o wọn ní àwọn àjọ ẹgbẹ mìíràn tó ń bẹ lábẹ àkóónú wọn hotels and personal services senior staff association hapsan ń bẹ bákan national union of professional and allied staff of nigeria nupsi anu bembe to e gbogbo na do se pe ani se awon ni gba fe gba eto ti awon ti won je ose won yi ti won ni an fe gba le won lowo nigba to soro lasiko to gbe igbese ohun e to je akowe agba fun ajo trade union congress komre nu toro won so di mo bi pe se ba wo dada bi pe ajo egbe yi won ni won ti gbianju lati ko iwe se awon alakoso ile itura yi won jo joko kan jo ji soro lo bi won se ma toju awon ise won sugbon opolopo kan ti won je alakoso lo je pe ko si nkan to kan pelu gba igbadun awon ise ka won sa ti ma ri owo padi so ni idire to je pe dada yi pe abi won ni won ti gbianju lati ko iwe se awon alakoso ile itura yi won joko kan jo ji soro lo bi won se ma toju awon ise won sugbon opolopo kan ti won je alakoso lo je pe ko si nkan to kan pelu gba igbadun awon ise ka won sa ti ma ri owo padi so ni idire to je pe awon lo mu o lowo ofin oselu ori ogoji en ta ba wo ofin oselu odun 1999 won lo ko sibe so ni pe e to wa fun ogbo omo nigeria lati se egbe to ba wo to ba si wa wa nu egbe a gboro je ki ya je won egbo e gboro ni ipa le awon omo egbe re tori de la na fe wo pe a gboro gbanju ati gbon iya to nja ile itura inu idire ta fi gbe igbese e no gbo iwe iroyin new telegraph la baro
1: lo ti o kende letter si la ro e di guardian na tun gboro yin won lati bi oba mo jare jo e bi benu are are sin benu e bi ejo to wa ri ola to je kan omi gbona ni koni da si wa dala no je ka to koja lo si ilu ba ta si koja lo si ile ejo chief magistrate court to pe wa ni iyagun ni ilu badan ni ipinle oyo ngba ta gbo pe a daun se kan

0: ẹni ọdún márùndínláàádọ́rin 65 years tó lùkọ́ jẹ́ síkírù mu jèrè ọlá lọ́gbẹ́ ẹnìkan láti òkè kúrò ẹ̀bìrìtì kò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adájọ́ náà tó lùkọ́ jẹ́ ọ̀gbẹ́ni abilékọ bí sí ògúnkànmí ògúnkànmí wípé ọpá lásẹ̀ lánàá òde wípé ẹtì ẹ lọ sí ọgbà àtúnṣe tí a mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n gba bẹ́ẹ̀lì ní mílíọ̀nù mẹ́wàá náírà àtẹlẹ́rìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọn nígbà tá a gbọ́ pé ara kò sí mi ní kò sí méjì àwọn ẹbí ẹni tó yẹ pé ó ní sòrò kan tàbí kejì ni ó ní a sẹ́rí ìyẹn yín tó yẹ pé wà ní òkè òkun nílẹ̀ ìbìtì kó ń dà láàmú ẹ lọ pè wá ó ní ìyẹn débi òdo ẹlẹ́ẹ̀kejì pé ọmọ ẹ̀kọ́ tó wà nílùú ìbàdàn tó yẹ pé fún òdì kan tàbí èkejì àwọn arápá náà ó lóun ó wò sàn nígbà tá a gbọ́ pé sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ ní ọjọ́ kejìlá oṣù keje ọdún 2026 tó yẹ pé a wà ní àtẹ̀ntarí ohun ti bídé láti ilẹ̀ amẹ́ríkà ó sì gbẹgbẹ̀lẹ̀ mùkú owó mí mọ́kàndínlọ́gbọ̀n ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ méjì náírà lọ́wọ́ onítàn lọ́wọ́ àwọn ìbí gbà lọ́la rí àràbọ̀ rẹ̀ mẹ́sẹ̀ lọ́fi tó lé sí àgọ́ ọlọ́pàá létí wọ́n sùn lọ́ba rá o ní ìlú ìbàdàn ọbalẹ̀ sí májísé kọ̀tọ́ pé wà ní ìyàgànkú wọ́n ní kọ́ máa lọ sí ọlọ́ wá o àbí kí wọ́n gba bẹ́ẹ̀lì mílíọ̀nù mẹ́wàá náírà ẹjọ́ sì ń tẹ̀síwájú ojú òkèlè trust wọ́n ní ká máa fura ní orílẹ̀-èdè wa
1: nàìjíríà wọn gba àwọn alága ìjọba ìbílẹ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ 5,194 ta lórí èdè àwọn gba àwọn onímọ̀ràn o wípé kí wọ́n máa ṣiṣẹ́ kọjá ìfẹ́ ọkàn wọn nìkan kọ́ yé máa hùwà ìbọ́ta nìkan kọ́ máa ṣiṣẹ́ bó tó àdúgbò ti yẹ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ aráàlú ń lọ́jẹ́ pé àwọn ń tọ́jú dáadáa kì í ṣe pé bọ́yá tèmi ni eléyìí kì í ṣe tiwa wọ́n ní nípa ṣíṣe eléyìí wọ́n ní àwọn náà tún máa dàgbà sí wọ́n ní ìṣèjọba wọn wọ́n ní yóò tún máa ní ìtọ̀síwájú wọ́n ní kínìdí rẹ̀ wọ́n ń ṣe rí ìjọba ìbílẹ̀ gan ló súnmọ́ aráàlú jù ìjọba ìbílẹ̀ gan sì ni àwọn tí wọ́n jẹ́ àwọn ìkúnnú àtàwọn tálákà ọlọ́run lọ́ pé wọ́n lè kẹ́mi lé láti máa jẹ àǹfààní wọn. Àdẹ̀bọ́lá Ahmed tún jẹ́ pé ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀ Nàìjíríà George Akumo Olosogun níbi ìpàdé àpérò àti ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ tí wọ́n jọ Federal Character Commission FCC àwọn náà gbé kalẹ̀ fún àwọn alága ìjọba ìbílẹ̀ wo ta lórí ìwà Nàìjíríà láti pé wọ́n tẹ̀lé àwọn ìlànà tí à ń gbà tó fi ń ṣe iṣẹ́ ọba wọ́n ní tó bá jẹ́ pé bá ti di alága ìjọba ìbílẹ̀ lóòótọ́ àwọn ló dìbò fún yín àmọ́ níwọ̀n ìgbà tí wọ́n lè dé orí àlééfà báyìí ẹ ti di gbogbo òlú nù ẹ gbọ́dọ̀ ẹni báyìí kò dìbò fún mi àbí àwọn báyìí wọ́n ń ṣe tiwọn ilé wọn kì í ṣe tiwa wọ́n lẹ̀ gbọ́dọ̀ ṣe ara o tẹ́ ẹ bá lè dé orí àlééfà a máa ń du oyè ni oyè tá a bá dùn kì í pẹ́ tẹ bá ti wá do ìtẹ́bá ti bọ́ sórí ìbáyìí ẹ ti di gbogbo èèyàn ni kì í ṣe pé bá yá àwọn tó dìbò fún yín àbáwọn tó ń bẹ lẹ́yìn nìkan lẹ́ máa tọ́jú gbogbo aráàlú pátápátá lẹ gbọ́dọ̀ tọ́jú ẹ gbọ́dọ̀ wọn rí ipa yín lára àwọn pàápàá jùlọ ẹ̀yin alága ìjọba ìbílẹ̀ lẹ́yìn torí pé ẹ̀yin gan ni kẹ́mílé pé ẹ fẹ̀rẹ̀ pa ẹ̀rẹ̀ kan ẹ̀yin lẹ súnmọ́ aráàlú jù gẹ́bí ọ̀rọ̀ ààrẹ o nàìjíríà ta wà yìí ẹ rí i pé oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi èdè oríṣiríṣi àwọn sìn àti oríṣiríṣi kan lani ẹ gbọ́dọ̀ kó gbogbo wọn pọ̀ kì í ṣe pé bóyá ìfarí apá kan ẹ máa dápá kan sí ààrẹ bọ́lá mẹ́rin tí wọ́n gba àwọn onímọ̀ràn báyìí níbi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún àwọn alága ìjọba ìbílẹ̀ gbogbo tá a ní lórílẹ̀‐èdè wa nàìjíríà lánàá òde ẹnu èrò new telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn.
0: kò kọ́ ló lè sọ bọ́ọ̀dù ẹ̀fẹ̀ náà lọ́jọ́ tẹ̀síwájú kò sẹ́ tí ò ní kú kò sẹ́ tó kú bàbá ìròyìn dìgbòrò ká gbélé ayé o. bẹ́ẹ̀ bá sì gbàgbé wọn ní kákúrò ọmọdé kọ yẹ lọ́sọ̀jú ká dàgbà bí àràn lọ wọn ní lánàá òde yóò gbogbo wọ kalẹ̀ lọ tí àwọn èèyàn bára dé níbi ètò ìsìnkú tó yẹ pé ó wáyé ní ìpínlẹ̀ ogun wọn ní bẹ́ẹ̀ bá gbàgbé alájà náà taiwo gbogbo èèyàn mọ̀ sí ògògbò wípé lẹ́nu kò pẹ́ lọ jẹ́ pé ó dá nígbà tó sì dákẹ́ ní òkè òkun tó yẹ pé gbé òkun wá sí ìpínlẹ̀ ogun wọn ní ọ̀pọ̀lọpọ̀ àdúrà sí lọ́jọ́ pé ó wà fún ògògbò lánàá ibi tó jẹ́ pé wọ́n ti ń sìnkú wọn wọn ní bẹ́ẹ̀ gbàgbé ògògbò ọmọ kú lódò wípé wọn ò ṣe é fọwọ́ sẹ́yìn nípa ìrírí ìtàgé jákèjádò àlẹ́jà rajiu náà wàhálà láti wọ̀dọ̀ ẹ̀ láti padà sí anábì sísun kí a sẹ́ àkéèsí pé ká mọ̀ sí bí gbàtọ́ pé làálà kù kọ́ lọ́ọ́ bá kọ́ dẹ́lẹ̀ fún ògògbò kó pàṣẹ rẹ kọ́ mọ̀ fi kún tiwa wájú tó lọ́ọ́ bá jẹ́ ó dáa ètò ìfisílẹ̀ kọ́ lọ́ọ́ bá mọ̀ jẹ́ ó bá jẹ́ àti ìyàwó àtàwọn ọmọ náà kọ́ lọ́ọ́ bá mọ̀ sẹ́rù bá sínú ìwé gbéyàn bá sunkún wàláì.
1: ohun tó bá jọra la gbígbéra ọ̀kẹ́rin lọ́jọ́ kún ọ̀rùn ríra ṣáájọ pé ó sì ẹ̀ lórí adégbòkan jọmọ alábàá wọn nínú ìwé ìròyìn new telegraph láàyè ààrẹ bọ́lá ahmed tinubu wọn ṣàpèjúwe ikú taiwo akíndé àmọ́ ògògbò gẹ́gẹ́ bíi tàjábà lágbà fún àwọn eléro nítàgé a nàìjíríà àti fún ìran yorùbá lápapọ̀ wọn tá a bá ní ká máa wo ìṣe ògògbò láti ìgbà tó ti bẹ̀rẹ̀ rẹ wọn ní a rí i pé oríṣiríṣi ẹ̀kọ́ náà láti kọ́ lára rẹ̀ tó jẹ́ pé àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ lára rẹ̀ a lè gbàgbé láéláé wọn tá a bá sọ ní kẹ́yìn ọ̀ṣẹ́rẹ́ kó dáńtọ́ kẹ́yìn ọ̀ṣẹ́rẹ́ bí gbàtọ̀ jẹ́ pé eré tó yẹ pé èèyàn ṣe tí àwọn èèyàn mọ̀ pé bóyá òótọ́ ni bó ṣe rí nu tó yẹ pé ó máa múyàn lẹ́mi gidi wà ń bẹ̀ tó bá jẹ́ pé ká ṣe eré tó yẹ pé yóò tọ́ni sọ́nà eré àìgbàgbẹ̀rẹ́ àti eré tó yẹ pé yìí máa kọ nítọ̀ àti èyí tí kọ́ ni lóye wọn ní ògògbò wà ń bẹ̀ ó àwọn tí ògògbò gbélé ayé ṣe wọn láyé àlè gbàgbé rẹ o àdìbọ́lá mẹ́tù ṣàpèjú àsánù ògògbò ẹbí ẹni tó yẹ pé ó dára rẹ̀ yàtọ̀ ìṣọwọ́ṣe rẹ̀ yàtọ̀ ìdó rẹ̀ gan ọmọkùnrin ẹ bá rí ọmọkùnrin ẹ mọ̀ pé rí ọmọkùnrin tẹ bá rí dúró ẹ máa dáyín lọ́rùn ni tẹ bá sọ pé ọmọkùnrin rẹ̀ wọ̀ ọ́ rẹ̀ wá tó bá tún wá sọ̀rọ̀ náà sọ̀rọ̀ pẹ̀lú kìmí ni.

0: orí àpáta yìí ni èmi yóò kọ ìjọ mi lé ẹnu ọ̀nà epo òkú kì yóò sì lè borí rẹ̀ ìjọ Fountain of Hosanna Church of Christ ń pẹ gbogbo ènìyàn
1: sínú ìpàdé àdúrà ìta gbangba ọlọ́dọọdún
0: the gate of hell shall not prevail 2026 tọdún yìí tún máa lágbára àkórí
1: jésù kristi kan náà lánàá
0: Thursday 27 sí Saturday 29 August 2026 ni ó wáyé láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ ibi bá ti ṣeré African Church Primary School beside Ifakọ Ìjayé Lukú Government off College Road by Ìdíàgbọ̀n Bus Stop Ifakọ Ìjayé Lagos State ọkọ̀ àtọ́njẹ ọ̀fẹ́ wà pẹ̀lú ìrónilágbára ayé rẹ̀ ò ní wà bákan náà mọ́ ọjọ́ Sunday 38 August 2026 ní ìdúpẹ́ láti máa fi lùyìn Ọlọ́run lógo kó ṣeun nínú ìgbọ̀ngàn ìjọ wọn tó wà ní number 10 Ajénifújà Street off College Road Haruna Bus Stop Ifakọ Ìjayé Lagos State láago mẹ́jọ àárọ̀ General Overseer Prophet Kehinde Abiodun àwọn ni Ọlọ́run ó máa lò láti tú gbogbo ènìyàn sílẹ̀ fún ìtọ́ni 08034 6142 Jesus.

rẹ mọ ìṣọ̀rọ̀ lálẹ́ babatunde akiolu akiolu the first a ti fi orúkọ wọn kí gbogbo mùsùlùmí lọkùnrin àti lóbìnrin kúrò palẹ̀ mọ́ mọ̀ ní ìdùnnà bí ìtọ́jú èyí tó máa wáyé kọ́lọ́run àlá jẹ́ kí ẹ̀mí bàbá wa gùn àti kí wọ́n fún ọdún kẹtàlélógún wọn tí wọ́n ṣe lórí ìtẹ́ àwọn baba ńlá wọn àgbàdo àpò kọ́lọ́run àlá jẹ́ kí wọ́n ṣe ọ̀pẹ káàárí wọn pẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àti àlàáfíà kí ọlọ́run má fi èyí ṣe àṣebọ fún gbogbo mùsùlùmí ká ṣe ọ̀pọ̀ ọdún àmì olùkéde sheik oluwatoyin abunola.

Ọlọ́run mú ò lágbára. Ọlọ́run aláì nìkan lẹ ní agbára. Ó jẹ́ kí n sálámọ̀ gbogbo àwọn obìnrin láàárọ̀ tòní. Bí a sàlámù àlékún mú wàrà mọ́tò níta aláwà bárakà tù. Mo kí ní kí ọlá ni o, mo kí ọlá, mo sì kí ní lórúkọ Ànọ́bíwá Muhammad Sálálá Aníwá Sálá. Kí n káàbọ̀ sórí ètò wa ètò yín. Bọ́nà ṣe rí apá kejì ilé-iṣẹ́ Bond 92.9. Tó ní kìmí ọjọ́ tí ò ṣe é gbàgbé. Ọjọ́ tí ò ṣe é gbogbo àwa àlájà gbogbo àwa jẹ́ àpárápátá. Gbogbo ẹ̀yin obìnrin yìí tẹ́ ń gbọ́ mi. Lágbára Ọlọ́run ọba mi, Àlá. Ìrànlọ́wọ́ dìde fún yín ní ọkọ o. Ìrànlọ́wọ́ fún yín nídìí iṣẹ́ yín o. Nídìí ọjà yín, nídìí òwò yín, nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe, nídìí iṣẹ́ ọwọ́ yín. Ẹ ránu Ọlọ́run ọba Àlá àgbà o. Ẹwà jẹ́ kí gbogbo àwọn ọlọ́dá. Bí àtàlámù àlékún wàrà mọ́tòlá ìta aláàbárakà tù. Mo kí wa ní kí ọlá, mo kí wa ní kí ọlá lónìí, mo sì kí wa lórúkọ ọlọ́jọ́ bí ó ní Ànọ́bíwá Muhammad Sálálá Aníwá Sálá. Bí a kú ọdún, a kú yèdùn, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láyé wa. A kú ọdún bí Ànọ́bíwá Muhammad Sálálá Aníwá Sálá tòní. Mo dùnà bí ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lọ́la Ànọ́bíwá Muhammad Sálálá Aníwá. Jọ̀mọ́ ẹjẹ́ ìṣàdúrà fún yín lónìí tá à ń ṣe àyájọ́ àti ayẹyẹ ọjọ́ bí Ànọ́bíwá Muhammad Aníwá Sálá. Àtọkùnrin tó ń gbọ́ mi, àtobìnrin tó ń gbọ́ mi. Ọ̀rọ̀ rẹ ò ní padà já sẹ́kún o. Ọ̀rọ̀ rẹ ò ní padà já sí ìbànújẹ́. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní padà já sẹ́kún. Arákùnrin tí ń gbọ́ mi àfà Alájí, ọ̀rọ̀ ọmọ aya yóò ní já sẹ́kún. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sáyé ayé tẹ́ fi bú ẹkùn, ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí.

0: ọjọ́ tá a bá rántí ọjọ́ ìbí mu ọmọdé àwa ó máa jó àwa ó máa yẹ
1: nàìjíríà
0: a bá rántí ọjọ́ ìbí mu ọmọdé àwa ó máa jó àwa ó máa yẹ àṣàlátàlámọ́ lẹ́kùn wàrà mùsùláì akábàtú fún gbó mùsùlùmí ohun mímìnà àti mímìnà àpọ̀jú è ní o
2: muhammadu lẹ́ni
0: sọ́ọ̀lá ọ̀run rẹ̀ ní ẹ̀kọrin
2: aláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tó jù mọ́
0: àti mọ́
2: a ó máa jó ni a ó máa yọ kọ́nbíọ́ ní ẹgbẹ́ náà ló bìjà ya kókó ń tẹ̀ síwájú adéyẹmí adéṣẹ́yà náà ni olùbáfó ti àárọ̀ ti tò ní olúwa ṣe yìí ayọ̀ mákindé
0: ìyá
2: àrùnwá àjọwà dìgbìdì alàgbàgbẹ́ga fá sí
0: ilé
2: rọ́jọ́ ọ̀bí àyẹ tó tún gbòde kan náà kókó ń tẹ̀ síwájú
0: bẹ́ẹ̀ni wà òrọ̀lá adéníkà àdúgbòkè akóríire o abáwa kalẹ̀ à ń tẹ̀sí ojúlá rẹ kókó níwèé iléeṣẹ́ bonde fm 92.9 tí èmi sọ́pọ̀ àgbòrò akínwọlé lórúkọ mi ẹgbàjọ ẹ̀rọ ọrùn muhammadu lànkẹ́ ẹ̀ ọjà bẹ́ẹ̀ akíugbó yẹn pé akú sí mi ẹ̀ ní o ti wà lára o ẹ jẹ́ a tẹ̀lé àwọn ìwà tí anabi muhammad tí wọ́n gbowó bí ẹ̀wù ìgbà ayé wọn ní kókó ọlọ́run bá wa ṣe inú wọn lè di guardian team tó jáde náà ní ìròyìn láàárọ̀ yìí wọ́n ti sọ dímọ̀ pé bí a bá fẹ́ ṣe ìdìbò èyí tó máa kẹsẹ̀ járí a gbọ́dọ̀ bá ara wa sọ̀rọ̀ kí kó dánmọ́rán láàrin ara wa àtolóṣèlú àtolùdìbò àtàwọn tó máa dìbò àti àwọn àjọ inec òun ni a fi lè fi ẹsẹ̀ ṣèjọba àwa ara wa múlẹ̀ lótìtọ́ ní orílẹ̀-èdè nàìjíríà o ìyìn láàárọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe kọ́ síbẹ̀ láàárọ̀ yìí bí a ti ń gbáradì fún ètò ìdìbò tó gbogbogbò tó máa wá lọ́dún 2027 àti ti ààrẹ àti ti àwọn yòó náà ẹni tí ó jẹ́ olùdarí àjọ kan tí wọ́n pè ní communication scholars and professionals of nigeria àjọ náà àjọ̀gbọ́n rìmi ọlátúnjì òun ni wọ́n ṣàpèjúwe ọ̀rọ̀ àbánisọ̀rọ̀ tó dán tó yanrantí láàárín àwọn olùdìbò wọn ni èyí ni ó lè jẹ́ kí akẹ́sẹ̀járe inú ètò ìdìbò pàápàá nínú ìṣèjọba àwọn ará wa wọ́n sọ̀rọ̀ níbi 50 ọdún ayẹyẹ ti radio television theatre and art workers union of nigeria yẹn ara tàwú èyí tó ìpínlẹ̀ èkó wọn ni bí a bá fẹ́ kí àwọn ètò ìdìbò wa nílẹ̀ nàìjíríà máa pàápàá ìfẹsẹ̀múlẹ̀ ṣèjọba àwa ara wa a gbọ́dọ̀ rí i pé gbọ́ nínú ara wa a sì gbàgbọ́ nínú ètò ìdìbò àwọn elétò ìdìbò àwọn aṣáájú wa kí láti rú àwọn aráàlú lágbára kí a fi igbákanpọ̀ kan nínú ká a fi sílẹ̀ alàgbà náà ń sọ dímọ̀ pé nígbà tí ètò ìdìbò bá tí ó bá ní pé wọn ò fi gbákanpọ̀ tí wọn bá tí ó jẹ free and fair election tó jẹ pé gbohun ọgbẹ àpótí ìdìbò sílẹ àwọn èèyàn dìbò a sì kà á a sì yàwá táwa ń bẹ tí kò ṣe pé àbùkù àbí àbùkù oní tí ò bá ti à lè gbàgbọ́ nínú ara wa àwọn tó yẹ kó dìbò wọn á lè bọ́ sí dìbò èyí yóò jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro àpòpá ètò ìdìbò nílẹ̀ wa pàápàá ìfẹsẹ̀múlẹ̀ ìṣèjọba àwọn ará wa ní nàìjíríà wọ́n ṣàlàyé pé àkọsílẹ̀ ètò ìdìbò lábẹ́ àjọ inec tí a bá ń tẹ̀lé ní kọ̀ọ̀kan pàápàá àwọn tó máa dìbò àti àwọn tó máa ṣe kò kárí ìdìbò nílẹ̀ nàìjíríà tí a bá ṣe bó ti tọ́ àti bó ti yẹ alàgbà alájú ní pé bá ṣe èyí ẹsẹ̀ wa lè múlẹ̀ pàápàá ní ti ètò ìdìbò lórí ìlọsíwájú ìṣèjọba ara wa ní ilẹ̀ nàìjíríà wọn ní àwọn akọ̀ròyìn wa gbígbà tó bá di àsìkò ìdìbò ẹ̀ka má ṣe fipá kan bọ̀kọ́ lóhun nínú ìròyìn wa tí a bá ń pè níbí yìí ó ti rí báyìí níbi ó ti rí báyìí wọn ní ká ní sùúrù fún àwọn àjọ inec tí wọ́n ṣe kò kárí ìdìbò láti máa kéde àbájáde ètò ìdìbò kí a má dá wàhálà sílẹ̀ lásìkò ìdìbò ẹ̀kúnrẹ́rẹ́ wà ní ìwé ìròyìn the guardian tó jáde lónìí.
2: àríṣẹ́ káàkà bàbá rẹ̀gùn ó tó kọ́ bá sọ́nà ọ̀rọ̀ tán náà yóò dà lẹ́yìn wọ̀la nínú ìṣàn láàárọ̀ ti tòní wọn ni yára láti gbọ́rọ̀ lọ́ra láti fi sí káńtà bọ́ tàná rẹ̀ jẹjẹ́ pé ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè wa nàìjíríà sí ilẹ̀ mẹ́síkò ìtòkànjẹ́ rinna mọ́kìlì ló pe àkíyèsí gbogbo wa ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ò ní ká máa kàṣkọ̀ọ́ oníbẹ̀ẹ́bà gbàgbé ẹyin ló bá ti

ọ̀dájú ni kú ikú ọ̀kẹ́ nìkan kọkún ẹni bá wà ìsíráẹ́lù ló lè mú lọ ni engineer peter tó yan mọ́tòṣọ́ small body big gẹ́ẹ̀jì ní fíńkù pẹ̀lú district senator baríù gbẹ̀ngà àṣàfà àti gbogbo èèyàn ló tẹ̀dọ́ òkè odò ìwérékun land níbẹ̀ jù lẹ́kí lórí ọba aláìlúwà tàbí adébánjọ ẹlẹ́mọ̀rọ̀ di onítẹ̀dọ́ òfin tẹ̀dọ́ òkè odò ìwérékun land kó wá kí ọlọ́run ṣekú nísìmí fún ọba náà kọlọ́run tẹ wọn sáfẹ́fẹ́ rere kí ọlọ́run tọ baríù gbẹ̀ngà àṣàfà àti gbogbo ará agbègbè ìbẹ̀jù lẹ́kí nínú sunre o ọba rere aláìlúwà tajudeen adébánjọ ẹlẹ́mọ̀rọ̀ ọmọ ẹlẹ́mọ̀rọ̀ àríkí ọmọ àfi gúdúgúdú ṣẹ́ wọn lẹ́yìn ọrùn ọmọge mẹ́ta níbẹ̀jù ọ̀kan sowó kan soyùn ọ̀kan so àlárí bàbá aṣọ olùkíni engineer peter tó yí mọ́tòṣọ́ small body big engine.

0: àwọn tó ń ta góòlù àwọn tó ń ta igi àwọn tó ń ta àwọn aṣọ àtàwọn nǹkan míì ni nánà òdédé ṣẹyọ tí ó jó láti àròrú náà tó jẹ pé àwọn ń ka bí ọ̀ọ́dúnrún òkú tó jóná ní ọjà o ẹni tó ń sọ̀rọ̀ náà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì gómìnà ọyọ́ Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ iná àtàwọn nǹkan tó kù alága fire services Moruf Akinwande sọ dímọ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wọn ló ṣẹlẹ̀ lóru àwọn sì ti wà nídi ọ̀rọ̀ náà tí àwọn ń dóòlà àwọn ẹrù tó wà bẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló ti bàjẹ́ ó tó ọ̀ọ́dúnrún ṣọ́ọ̀bù tó jó ìyá ọjà náà ọ̀ràn yàn market tó wà ní Ìbàdàn jẹ́ àtọ́jú ìyàwó àwọn anúgbìn náà.
1: Àmì àmì torí ilé ọba tó jẹ́ wà lókùn kò sì wá kése márùn-ún àdìfẹ́rẹ́ ìbẹ̀rẹ̀ ìjà lójú Mákindé Network láàárọ̀ yìí ni ìdílé náà tún kátó lọ sí ìpínlẹ̀ Sokoto wọn ní pẹ̀lú òwe gbòjúná ohun tó lé pé 100 million naira ìjọba ìpínlẹ̀ Sokoto ló yà sọ́tọ̀ o lórí àwọn tó jẹ́ pàdé ìjàbọ̀ ọkọ̀ ojú omi ní kòpẹ́kòpẹ́ yìí wọ́n ní ẹdẹ́bí òdúró wọ́n ní ìrẹsì irinwó ó lé mẹ́sàn-án ó lé mẹ́jọ ní 408 lágbópin yà sọ́tọ̀ fún àwọn tó jẹ́ kó lùgbàdì ìjàbọ̀ ọkọ̀ ojú omi tó wáyé ní kòpẹ́kòpẹ́ lágbègbè tó ń pè ní ona wa wọn ara wẹ́bẹ̀ tó jẹ́ kó bá ń wọ ọkọ̀ ojú omi lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé life jacket aṣọ ìdáàbòbò tó jẹ́ pàápàá nu ọkọ̀ ojú omi tí ọkọ̀ bá dojú dé tó jẹ́ pé yóò fi rí èkó wípé kéèyàn gbìyànjú kó máa wọ ọ́ ní lùgbàdì ìjàmbá ojú pé kí the nation trust ẹ̀yìn náà kà láàárọ̀ yìí.
0: New Telegram tó jẹ́ náà ló mọ̀ṣù wọn bá ṣe ń ṣe pọ̀pọ̀ ṣinṣin dún Mọ̀lúùdù Nọ̀bí Ìtẹ̀ni o ẹni tó jẹ́ alága ìjọba ẹ̀pẹ́ ní ìwé ìròyìn láàrin sọ dí mímọ̀ pé ọmọ ọbabìnrin Sura Anímàṣàun wọn ní àwọn tí náwó ìkíni sí gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó àti àwọn olùgbé àpẹ pátápátá ní ilé-ìdè Nàìjíríà fún ti kí ìdè Mọ̀lúùdù Ìtẹ̀ni ọjọ́ ìbí Àmọ́dù Anábì Muhammad wọn ní nínú àtẹ̀jáde tó tẹ̀sóde wọn ní ẹ̀jẹ̀ kí a rí pé kí àlàáfíà ìfẹ́ àti gbogbo ìwà lọ́nà gbé wọn nígbà ayé wọn ní kàjẹkàgbé tí Anábì gbé wọn wọn wà ní àwọn kan sára fún aṣíwájú bọ́lá mẹ́rin tinubu tí wọ́n jẹ́ ààrẹ ilẹ̀ nàìjíríà gbogbo àwọn ìjọba tó wà lórí àlééfà ìpínlẹ̀ èkó gómìnà babájídé sanwó àtàwọn aláwàṣiṣẹ́pọ̀ papọ̀ wọn àti igbákejì wọn ọbáfẹ́mi hamzat wọn ni àwọn kì í gbọ́ ọkọ̀ oríire o bí a ti ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ àtúgbò ṣiṣẹ́ pátápátá pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ìdìmọ̀lùdù yìí wọn ni ẹ jẹ́ ká wo àwòkọ́ṣe èyí tí Anábì Muhammad fi lélẹ̀ láti fi gbé wọ̀ gẹ́gẹ́ bí ìwà bí a ṣe ń fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 kó lè kẹsẹ̀ járe ní òsè àfẹ́gbélé láàárọ̀ yìí.
1: Kò burúkú ọba jẹ́bọ̀ wà pẹ̀lẹ́ lọ́jọ́ kejì nation láàárọ̀ títí náà sí ìròyìn kún fọ́fọ́fọ́ fún pọ̀pọ̀ sí ọjọ́ òbí Anábì Muhammad tó pé ó gbòde kan Eid Maulud wípé a sọ pẹ̀ lórí èpè o ká sì máa wà kọ́ sí látara Anábì Muhammad torí pé ká sì bàrin bẹ̀ fún Muhammad ká ló lẹ̀ lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà àwọn àdúrà tó rán ránṣẹ́ ìkíni fún ìbáraẹnibẹ fún mọ̀ọ́mọ́ ẹ̀ káró lẹ̀ lọ sí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin lórúkọ ẹjẹ́ alágbà gọ́ọ̀dúnlẹ̀ àpábíò láìgbàgbé arábìnrin àkọ́kọ́ nílẹ̀ wa nàìjíríà ṣe tọ́lú tẹ̀mí tinubu àwọn àdúrà tó rán ránṣẹ́ ìkíni fún ti ọdún ìdí mòlúùdù jẹ́kọ́ gbòde kan mọ́mìnà pé a kú ọdọ wọn ní àlàáfíà ká mú ní òkúkúdùn sọ kan kátọ̀ sójú kan kó lè bá àwọn bí ọsẹ àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà kàbọ̀ àti àwọn àdéhùn lóníkọ ọjọ́ kan ipò náà ṣe pàtàkì àti wípé àwọn ẹ̀kọ́ tó nípa àlèrè kọ́ lára nẹ́bí wa mọ̀ẹ́mẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ránṣẹ́ ìkíni pọ̀dún fún gbogbo mọ́mìnà àpábí òsàn púpọ̀ lọ́rọ̀ ó ní tuntun wá ṣe pàtàkì ni pé ká máa darí jẹ ara wa pé àgáfù lánàá ọba ọlọ́run nígbà tẹ bá jàjà òní parígbò lẹ́tùn wá jàjà mí mọ́ ká wo àwòkọ́ sí látara ànábì wa mọ̀ẹ́mẹ́ ẹ má bá yàn já o béèyàn bá ṣe ọ̀foríjì kó náà lè foríjì ọ dédé trust ìdè sàn kàlà
0: rẹ. ìyáríjì ó ṣe pàtàkì ó ṣe kókó. ní tẹlifíṣàn náà ìròyìn wà o ìròyìn àwa níròyìn ni o wọn ní ẹ fòpin sí kí ẹ máa ju àwọn oníròyìn sínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ti ṣàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kan àwọn ẹgbẹ́ kan tí wọ́n kọ́ wọn sọ eléyìí o nínú àtẹ̀jáde kan tọ́tẹ̀sódì àti ọ̀rọ̀ ti United Nations Human Rights Council tí wọ́n pè láàárọ̀ yìí wọ́n pe àwọn iléeṣẹ́ ìjọba àti gbogbo àgbáyé lápapọ̀ pé wọ́n ju àwọn oníròyìn sí ọgbà ẹ̀wọ̀n o àti pé kí wọ́n fi àti òótọ́ jù nígbà tí wọ́n bá ní wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kan tàbí èkejì o àbí wọ́n lọ kó ìròyìn kan tako ẹni ìyẹn tó wà nípò àbí wọ́n ṣe tó wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn pé òmìnira ìròyìn ó yẹ wọn níròyìn o nínú àpilẹ̀kọ náà wọn ni ojú ewé mọ́kànlá fi kọ ìwé náà tí wọ́n fi pẹnupọ̀ tí wọ́n fi sọ pé kanṣu náà tí wọ́n ń sọ èyí tí wọ́n wáyé nínú ìpàdé tí wọ́n ṣe wọ́n ní ìdíwáyé ní switzerland ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún yìí èyí títí di ọjọ́ kẹjọ oṣù ọdún yìí wọ́n pe àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n pe àwọn ilẹ̀ nàìjíríà pàtàkì kó rú àwọn oníròyìn lágbára àti ìdáàbò tó péye àti àwọn tí wọ́n ń jà fẹ́tọ̀ aráàlú náà wọ́n ní ìgbà tí kan kékeré kan ti wáyé wọ́n ní kíá wọ́n ti wọ́n jù wọ́n sẹ́wọ̀n wọ́n ní pàápàá jùlọ wọ́n máa kò mọ́ lórí ẹ̀rọ ayélujára àti èyí tí wọ́n ń dojúkọ wọn wọ́n ní eléyìí ọkọ̀ tó bójú mu nígbà tí àwọn ẹ̀ma ṣiṣẹ́ wọn pàápàá níròyìn tó máa ń kọ̀ ròyìn àtàwọn tó ń jà fẹ́tọ̀ aráàlú fún wọn ṣe ẹ̀ṣẹ̀ kan kékeré kan tí ẹ lọ ń wúrú wà báyìí pẹ̀lú wọn wọ́n ní ìmọ̀ ìmú ìrẹ̀wọ̀ ọ̀sán ọkọ̀.

0: ìyẹn náà tún ni ọ̀rọ̀ mi tó tún jà rìnrìn káàkiri ọ̀rọ̀ kan wá ń ṣe mí ní kàyéfì lẹ́yìn ìfẹsọ̀sẹ̀ tó wáyé lánàá ẹ̀ náà ní orílẹ̀-èdè syria tó yẹ pé as roma náà ló lu alátakò rẹ̀ 4-0 assist mẹ́ta tá a mọ̀ sí ìrànlọ́wọ́ ló wá láti ọ̀dọ̀ àgbà agbábọ́ọ̀lù yìí paul odibala tọkùnrin kan ti gbà ó ti wọ̀ bí ẹ tẹ́lẹ̀ 3 assist hat-trick ló fi ṣe ó tayẹ sọ́wọ́ agbábọ́ọ̀lù wọn mẹ́ tó náà sì ju mẹ́ta sínú àwọn ṣùgbọ́n mẹ́rin sẹ́yọ kan ló padà yọrí sí 4-0 ló yọrí sí lánàá ó kọjá ṣe sọ infantino kí ló máa ṣẹlẹ̀ nígbà tí ìdìbò bá máa wáyé láìpẹ́ láì jìnà ṣùgbọ́n lánàá nígbà tó wọn àti CR7 tí wọ́n fojú bojú tí wọ́n yíra ẹ̀rí tí ò dénú ní ìkàṣì náà ni ronaldo rin sí infantino pé torí pé ó béèrè ọ̀rọ̀ kan tó ṣe kàyéfì lọ́wọ́ ronaldo pé òun ní lọ́kàn pé òun rò pé góòlù tó fẹ́ gbá sínú àwọn lápapọ̀ ó máa ń lọ bí ọgọ́rùn-ún ṣùgbọ́n ní báyìí tó wá ẹgbẹ̀rún kan bẹ́ẹ̀ ni 1000 goals ṣùgbọ́n ní báyìí tó wá fojú kalára kò ju bí 23 lọ mẹ́tàlélógún tó kù fún pé ọgọ́rùn-ún bẹ́ẹ̀ ni ó sì rẹ́rìn kan sẹ̀ ọwọ́ arẹ́rìn pé òun gbà ládùúgbà fún ẹ pé láìpẹ́ láì jìnà kọlọ́njó rí bẹ́ẹ̀ kó sì jẹ́ kó fi ìtàn náà balẹ̀ kó gbá ọgọ́rùn-ún goals sínú àwọn tá a mọ̀ sí 1000 goals lápapọ̀ bí basimir ṣe ṣàwádà pẹ̀lú ronaldo ìyẹn nígbà tí wọ́n fojú rin ní àná olè yìí nù pé dídì lọ sọ́sọ́ mo sì mọ̀ pé nǹkan tún wà ní kọ́ọ̀rọ̀ tí wọ́n ń gbìyànjú àti lè fi balẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó fi ìtàn balẹ̀ tó su tó ju bọ́ọ̀ sínú àwọn tó tó ẹgbẹ̀rún kan góòlù táwọn sí 1000 goals torí wọ́n ti ń gbé ipa rẹ̀ báyìí pé òun náà wẹ́ fún ní got greatest of all time
1: òun náà
0: ló dé ní ìyẹn ọ̀tọ̀ ní tí wọ́n fún ní orílẹ̀-èdè portugal ọ̀tọ̀ ṣe eléyìí tó wá fi ṣe eléyìí
1: tí fa
0: ní ti portuguese league wọ́n ti fún ní kan lọ́tọ̀ àwọn ẹni ìyẹn lọ́tọ̀ ṣùgbọ́n eléyìí tí yorùbá tínú yorùbá tí wọ́n ṣe eléyìí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe kan tó fún mẹ́sìn náà lè
2: ọkọ̀ fẹ́ fi láìkọ́ kọ̀ fi pọn léèrè tó dé gbọngàn ní
1: ló ní adamu ẹ̀yẹ
2: kò sọ̀rọ̀ pé
0: olùdó ń sọ yẹn ọ̀rọ̀ yẹn àwọn
2: mẹ́sìn
0: àwọn olùfẹ́ mẹ́sìn ọ̀tọ̀
2: àwọn fífà wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n gbẹ̀yìn gbẹ̀gbẹ́jẹ́ láti gbé
1: fún
2: mẹ́sìn
0: wọ́n gbọ́ ọwọ́ ọlọ́run ní rárá ọlọ́run ní
2: rárá ẹ̀ pé ẹ̀dá
0: ṣe
2: àbá ṣe sánú
0: ẹ ṣe gbọ́bọ̀ lánàá ọwọ́ adábọ̀ ẹ ń pè pé sí ìlú wa bèèrè sọ pé gíní kílódé ẹ
1: ní àjí tó tún bí pé ibrahim ó wà ń bí wọ́n dàbí ibrahim pé ọ̀rọ̀ ẹ̀yìn ni ibrahim o ikọ̀ jẹ́sí tó ń wo yìí ṣe ẹ níbi tẹ́ lọ.
0: kọ́kọ́ dáhùn yẹn ránṣẹ́ níbi tẹ́ lọ.
2: gbogbo àwọn kinní yẹn gbogbo àwọn fat gbogbo àwọn gbogbo ẹ ló gbé jáde because chelsea ó wà nù tíìmù tó yẹ pé wọ́n gbé bọ́ọ̀ wà láìkan kíyàn àtà kíyàn play dáadáa tí o bá ṣe sanchez tàdé máa wá nǹkan ṣe sí ṣe pilot pilot ò rí làkọ àyìn ọmọ ẹ̀yìn ọmọ yẹn kàn dúró tí gbogbo wọn bá lọ wájú báyìí ó kàn dúró tán sẹ́yìn ẹni
0: pé máa wọ ní pẹ́ẹ́pẹ́ fún àwọn àbí
2: fúlàmù yẹn máa nọ́ máa yù fúlàmù yẹn máa nọ́ máa yù ó dá mi lọ fúlàmù yẹn máa yọ sí ti lọ
1: yà àṣẹṣẹ yọ ìmọ̀ ni olóhùn ó kọrùn
0: lọ́rọ̀ chelsea
1: ó tún kàn fún èmi nu wípé chelsea ní ìfẹsọ̀rọ̀sẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣe fún manchester united o ni yoyo sori gbogbo nkan tó lọ fi tra ní ìlànà
0: má ti yẹ kò yẹ
1: ọmọ bàbá aláwo
0: fẹsgò yẹn tó fẹsgò yẹn kọlọ ń ṣàlùmọ
1: o ti lọ kàn sí èmi òun àáfà tó wó mi ọ̀nà fìlà nítorí xavi alonso pásọ tó gbàwé tó gbàdúrà tó ṣe fi orí nítorí ẹ tọ́lọ́hún sọ pé ó máa kọ́kọ́ ṣe ẹ̀sìn ní ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ tó fi di pé chelsea
0: ó sún síwájú ni àwọn sún síwájú ni torí lẹ́yìn
1: eléyìn
2: ó tètè jẹ́ kí alonso mọ̀ pé òun
0: ṣe
2: èèyàn tí òun lè fọkàn tán torí tó bá yẹ pé ó ṣe dáadáa lánàá ni tó bá yẹ pé ó ṣe dáadáa
0: lánàá
2: ni a máa wò pé ọlọ́wọ́ ẹ̀mú yìí dá ipá àwọn èèyàn ni ọkọ̀ sọ pé kò dá ṣùgbọ́n bóyá ti ṣe lánàá ẹ̀ a ti mọ̀ àti ọlọ́wọ́ ẹ̀mú yìí ìyẹn fenders
0: lẹ́lò mí ìgbà lè lo
2: ó ṣe ṣe kára dìbò martinez sódà
1: lónìí tó jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún

0: àdídì ṣépọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ẹ jẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò yá.
3: Lafaji ti paro oruko.
4: Bẹẹni o, Lafaji Africa PLC ti poruko dadi HBM Nigeria PLC. Oruko ti yi pada. Ṣugbọn ojulowo cement ta npese o yi pada. Cement to poju owo to se gbarale atawon ohun elo ile kiko ta fi ko afara mainland geta. Gbogbo ile igbimo asofin agba. Afara Niger kini ati ekeji. Ile gogoro koko asun badan. Gbogbo National Theater atawon ile nla mi kaakiri Nigeria latodun 1960. HBM Nigeria PLC Tamo si Lafarge Africa PLC Tele Oko jai le kiko
5: Kiwe Acho lewe Owe keko Eduna Ibusun ko
6: Yami Ere ibusun Timo su simine Ati shade ni mo feo Muka
5: Oti no Owe no ni jare Ba ashe she to ba Wama wa shima akwada Sile iwe won Eroti wipe Omo to pasu unu alafia O di dodo Bibi denu no ekore Awa dokita ti ejeri wipe Oru je okoni no Tomo do milo Lati jafafani no ekore No tibusun muka Fua wate ko la yo loni
7: Live better Musa
8: Muka Adding comfort to life Since 1959
9: Mommy, today Goldie Mon get me quite well.
10: My own self.
11: Mommy, mommy, you try. But I beg, eh? Suffering with this milk, oh.
12: Not be me, oh. Now the Goldie Mon 3-in-1, it don't get milk inside.
11: Milk inside?
12: Since when?
11: Get Goldie Mon 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Goldie Mon, make every day golden.
13: Àmọ̀ pé kí ló fẹ́ràn yìí? Olórú ìsebè ni mo fẹ́ràn jù lọ. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
14: Àmọ̀ pé
13: rántí pé ìfàmà afanilápòyà o. Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
14: Olórú Divon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
13: Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
14: Bẹ́ẹ̀ ni o parọ́.
13: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn
14: oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
13: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Divon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
14: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
13: Divon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

fruits, much more goodness. Now in a new pack.

0: congratulations, oh, it don't happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naga to celebrate independence, make you too join body, take celebrate. As you play Golden Hope Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm, oh, and if it stake multiple times, because the more we stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira, or 50,000 naira. Make you enter one category, no blabber, with any amount, go Golden Chance Lotto stand. Sure, or play online for www.goldenchancelotto.com or for our USSD, *7005#. Now only for MTN users, oh, play Golden Vogue. Make you scan the QR code on top your ticket on sticker poster. Whether your number drop or you don't drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they will be...
1: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Ìyẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá, ìyẹn non-medication therapy, gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀ èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí cupping, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mérìírí mìíràn. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hún òun gan rèé lápò Ṣòkò tó yín o, ìyẹn ní Bílábúlé Ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 lẹ́ẹ̀kan sí 0803-869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní No. 2 Daniel Sun Money Street off High School Road Sabo Ìkòròdú Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582. A kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited. Ìjáfara léwu, a ó máa retí yín.

0: ẹni orin sàtì iná fi ń kí gbogbo mùsùlùmí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh fún ti pọ̀pọ̀ ṣinṣin ọdún mọ̀lúùjẹ ní ẹjọ́ ibi ànábì muhammad kí gbogbo ẹ̀yìn èèyàn wa o tẹ́ wà ń lé àti gbogbo mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kan àbí ìkejì náà tàjọ wà ń lé gbogbo alájọ́ ń ṣọdún torí gbogbo ẹni tọ́dún bá láyé ló ń ṣọdún náà á ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣepọ̀lọpọ̀ nǹkan rí la máa ṣe o ní ìpínlẹ̀ èkó àti ilẹ̀ nàìjíríà pátápátá ẹ jẹ́ alábátájú ní àjánu jẹ́lẹ́gbà tí aago mẹ́sàn-án bàbá ti lù gẹ́gẹ́ bí ìṣe wa nítorí pé iléeṣẹ́ wa ń bí chief of staff to the Lagos State Governor and renewal coordinator ẹ̀kọ́ àyájọ́ ọ̀bí ìtànà o bàbá iṣẹ́ gbogbo tẹ́ ń ṣe o àárín yìí o àlàáfíà pípé ọlọ́run á fi fún yín o àṣe ìlẹ̀ máa ṣe lágbo ọlọ́run ẹni kú sọ́nà bí èéfì tèmi sọ pé àgọ̀rọ̀ àkínrin lórúkọ mi àwọn àǹkàlẹ̀.
1: bẹ́ẹ̀ ni ibi náà kí omi dan kẹ́mi jacobs happy happy birthday ma ìgbà ọdún ìní ni kẹ́ fi ṣe ma bukumi ilé sọ mí àyà jacob lórúkọ tèmi o ẹ̀ṣẹ̀ 10:30 sọ àwọn àǹkàlẹ̀

You're listening to these.

mo kọ ìwé ẹsẹ ọrọ apá kìíní kejì kẹta ìkẹrin 20,000 ìwé mẹrẹẹrin ẹ lè wá rà ní bond fm ẹ rí sínú tàbí yusuf tàbí razaq tàbí mr taiwo ẹ rí wọn tẹ bá fẹ ká mú wá fún ilé yín ìwé yìí ti dẹnu ọ̀nà yín ẹ kàn san owó ọkọ̀ pẹ̀lú ni owó ọkọ̀ yẹn wá dìpẹ́ lórí ibi tí ẹ bá ń gbé cd mẹrẹẹrin tó wà tapá kìíní kejì kẹta ìkẹrin kẹ mọ́ bá a mọ́ fọmọ àgùnbẹ́ pọmọ àgùnbẹ́ kẹ lè mọ́ correct pronunciation àkóso òyìnbó kẹ lè mọ́ bẹ́ẹ̀ ṣe pé tí ó fi yé yín mo dọ́dọ̀ mú ìdí ìnádé tọ̀nà tó mobile services ó tẹ̀ ní kọ́kọ́ bó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá tẹ́ wà ní pàápàá lo chairman tó wà ní mechanic village ní akilọ road kòkó bus stop lágége ní èyí tí wọ́n bá òun tẹ̀lé ọmọ òun sunday lọ síbi òkú bàbá ẹ̀ bàbá tó lo 111 láyé years nígbà tí gbogbo alága gbogbo mechanic village wọ́n lọ débọ̀ kò ṣe máa sọnu gbogbo aládàgbà débi tí bàbá sunday dàgbà dé 111 mú ìdí ìdádé tọ̀nà tó mobile services ẹgbẹ́ tó bá yọ mọ́tò yín lẹ́nu ẹ mọ̀ wípé atọ́jú mẹkáníkì mọ̀ bí ọbẹ̀ gbé dùn tí ìbá lòkú mọ́tò yọ mọ̀ bí mẹkáníkì gidi wà ẹ pé mú ìdí ìdádé tọ̀nà sórí 08066 1491 54 débọ̀ wà ń bẹ̀ ibro wà ń bẹ̀ àwọn àjẹ́ nìyẹn làrẹ́dò tó bá jókòó tẹ́ńjì báyìí àpọ̀sí wẹ́wẹ́ ni yóò tún palẹ̀ yóò tún dé padà alájà yọyọyè ìyá ni professor tẹ wà ní ìpájà market sub 13c àti 16c ẹ lọ ra professor ọmọ yẹn wọn ní pẹ wọlé mọ o ẹ lọ ra o ọjà àwọn òde gbowó lérí bẹẹ ni àlùbáríkà lójú àjà yọyọyè ẹ mọ tàjà kiri adeleye natural care wọn wà ní 27 abẹ́kúta street ìdínú gbogbo tó bá ń yọ ilé lórí ọ̀rọ̀ ẹsẹ̀ ẹ pè mọ́ sórí 08149 33 54 60 bí àṣà bàbá mi ọlọ́rẹ́ àni síkìtì 08149 33 54 60 bẹ́ẹ̀ ni adeleye natural care ẹ dùn ún pọ̀ pẹ̀lú ẹ lọ bá wọn ẹ lọ bá wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ tó wà ní orígàrígà ẹlẹ́kọ̀ọ́rò ní lẹ́kí ẹ pé austin sorry 08028 06 26 00 tàbí ká ẹ pé mr gòkè sorry 08023052750 ẹ lọ ra lẹ́yìn bẹ́ẹ̀ o tí mo bá ròyìn tí mo tọ́lẹ̀ ẹ̀ lá ẹ lè bá lórí àjákò ẹni o ẹ tí mo bá ròyìn ó tóbi ó jere lọ torí ifá ni mímí ò bẹ́ nìkan dáwó ọ̀yẹ̀kú ni mímí ò bá yàn mo lè ọ̀rọ̀ o tẹ́ ẹ bá fẹ́ ògó mi sọ̀rọ̀ inú kan ni ó ní ògó mi ò ní rìn bẹ́ẹ̀ tó ń gbọ́ mọ́ bá fọ́sùn o 30 acres of land 15 million ẹ̀ náà ń tà ẹ̀dẹ̀ wo yìí tẹ́lẹ̀ ń ta lẹ̀ ń bẹ̀ lọ́lọ́mọ wẹ́wẹ́ orígàrígàn ẹlẹ́kọ̀ọ́rọ̀ ní lẹ́kí ètò ni ẹ̀dẹ́kọ̀ọ́ ìwọ̀ ọ̀daràn láwùjọ kí wọ́n tó fìyàn joyè láàrin ìlú irú ẹni bẹ́ẹ̀ ní láti jẹ ni rè ló ti fá fún ìyá wa tí wọ́n fẹ́ fún ọ lóye lọ́jọ́ jimoh ọdún 28 oṣù yìí thickness mrs adeola clara fawọlé wọ́n fẹ́ fún ẹjọ́yẹ ọmọ táyése ọ̀fìpájà kingdom lábẹ́ ọba wa his royal majesty ọba dr kọ́láwọlé ajani bàbá ìdọ̀bálẹ̀ mi nìyí o wọ́n sanwó orúkọ ní friday lágbára ọlọ́run eegun dúpẹ́ jp olúọ̀fìpájà kingdom kádi ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣí ó pẹ́ lẹ́nu kí rọ̀kẹ̀rẹ̀ ó sì dọ́kẹ́ni lọ́wọ́ ọba kó lórí ó ṣe kí ni kí ó ṣiṣẹ́ ẹ̀bí ọlọ́run àbá mọ́jọ́rọ́ o ìyá wa ọlákẹ́ adẹ́nìkẹ́ ọ̀làdàpọ̀ ak ìyá náà ìyá àbejì ló ní kí ìyá àbejì àbúrò ló ní kí ẹ̀gbọ́n fún ìpalẹ̀ mọ́ oyè tí wọ́n fẹ́ fi ẹ̀gbọ́n wọn jẹ lọ́jọ́ jimo ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀yìn ni ẹ̀gbọ́n bíbejì àbúrò bíbejì àtẹ̀gbọ́n tàbúrò tó dánú wẹ́n sọ ọmọ ìyá àwùsà ń tiwọn ọmọ ìyá mi adájọ́ arímọ́dì ni ọyọ ṣe bó dúró eré burúkú ọlọ́run bá mọ́jọ́ rò ìyá wa ọlákẹ́ adẹ́nìkẹ́ ọ̀làdàpọ̀ ak ìyá náà ààrẹ akin oníkímọ̀ mọ́ àwọn o ààrẹ oníkímọ̀ mọ́ ìkímọ̀ mọ́ fàwọlé o òkín ọlọ́run bá mọ́jọ́ rò ab apartment oníkínkín o pẹ̀kú palẹ̀ mọ́ o láàrin àbúrò làrú bàbá làrú oníkínkín ìyá àbújá pẹ̀kú palẹ̀ mọ́.

ìtẹ́lọ́rùn-ún ṣàlàyé gbà ó ìtẹ́lọ́rùn-ún. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká má bàa ṣẹ̀ sófin ìtẹ́lọ́rùn-ún.

ọ̀la oṣù bàbá wa pọ̀lítà ìlàwọ̀ náà láwà yíò wọ́n ṣe wọ́n ti ṣọjọ́ bí ẹ̀yẹ mẹ́rin ló ti fún ọlọ́rin lẹ́bùn bàbá rántí ẹni tó ń bẹ ọyẹ láyé ẹ má jẹ́ agbábí àwọn tó ti lọ ọlọ́run má fi kò tó yá ọ pa gbogbo wa o. Ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ní òfó mà ṣe Nàìjíríà òfó ṣe àwọn òṣèré industry òfò ó ṣe industry àwọn òṣèré pé ó máa ń wo fíìmù alájà sáàmì òkùnkùn àwọn máa ń wo gbogbo orí tí wọ́n máa ń ṣe làwọn máa ń wò pé àwọn bá lórúkọ ìjọba àpapọ̀ àwọn bá ẹbí alájà sáàmì òkùnkùn àwọn bá wọn kẹ́dùn o wọn kó ara fẹ́ra àwọn òṣèré tíátà àwọn bá yín kẹ́dùn o president Bọ́lá Ahmed Tinubu àwọn ọba olóògbé ògùngbò kẹ́dùn o kí wá ṣe àwọn nìkan o ọgọ̀rọ̀ èèyàn wọ́n ti ń bá ògùngbò kẹ́dùn o yáyì ni yínká kúrákọ́dùrì ọláìyá igwe délé ojúlé ìrómàpọ̀ madam ṣájẹ́ wọ́n pọ̀ lọ́tún ló sìn pé ìlú ìlàrò ogun state ó gbàlejò lánàá níbi tí wọ́n ti lọ fi erúfẹ́rú èpè fún èpè tí wọ́n ti lọ sí aláàjì taiwo hasan ogogo ní ìlànà mùsùlùmí ní ẹni 66 years ọgọ́ta ó lé mẹ́fà àwọn àgbẹ̀ ọlọ́run pé kọ́lọ́run dẹ lẹ́rí aláàjì kẹwàá the ultimate àwọn náà fohùn ránṣẹ́ wọ́n ká wọ́n gbọ́ wọ́n bara jẹ́ pé gbogbo yẹn náà ló bara jẹ́ pé ikú aláàjì hasan ogogo ó dun gbogbo yẹn ṣùgbọ́n kò sẹ́dá tó wá ìgbà ní gbogbo nǹkan wọ́n bí wa ni adẹ̀ padà kọ́lọ́run ajá bá wọn lẹ́jà wọ̀ làwàrà o. Ọ̀nà àbáyọ ni kálukú ń wá sí ilé ayé rẹ o lọ́wọ́ yìí oṣòdì òkè ni ó wá lè dí lọ́la kó wálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ òṣèré tíátà ni ronke oṣòdì òkè ló ti ní tẹ bá rohun tó ń ṣàgbéga tàbí tó ń ṣàtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú kan pé wọ́n kálukú ń wọ́nà àbáyọ ni pé ṣe é sámọ̀ pé àwọn ò bá sálárì àwọn ògbówó oṣù ẹni tó bá fún àwọn táwọn bá lọ ṣeré fún yàn tàbí tó bá pa àwọn owó tó bá fún àwọn náà làwọn fi ń gbọ́ bùkátà lọ tún lọ sí ẹni tó bá dẹ̀ rí ni lèèyàn máa ń rí ẹni tí ò bá rí yàn èèyàn ní ò rí pé tẹ bá rohun tóun kígbe ẹgbẹ́ kan tàbí tí wọ́n gbó wá tí wọ́n á gbé fóun pé kóun wá ẹ má bléèmù òun ẹ má dẹ̀ bí bléèmù lórí ohun kálukú náà ló ń wọ́nà àbáyọ síṣòro ilé ayé rẹ̀ pé tó bá kùn ẹ́ pé eegun tó bá jó tó jáde tó wọlé tí ò mówó wọlé pé ìdán lásán ló pa o ẹ jáde lágbára afọ àti ìdí.

0: Great Adipak Global, the Great Adipak Global, Ilé-iṣẹ́ Adipak Global, wọ́n ta ilẹ̀, wọ́n ra ilẹ̀, oyanranti, wọ́n nílẹ̀ ní Èkó, Ọ̀yọ́, Ogun, Ìlọrin, Èkìtì, Ondo, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé-iṣẹ́ Adipak Global, wọ́n bá àwọn èèyàn mójútó àwọn property wọn bí ilẹ̀, ilé, àti office, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé-iṣẹ́ Adipak, wọ́n kọ́lé fún àwọn èèyàn lọ́nà tó gbà rọrùn, wọ́n kọ́lé fún àwọn èèyàn lọ́nà tó jẹ́ pé máa san díẹ̀ díẹ̀ ni. A tún ní ilẹ̀ tó pẹ̀ jántẹ́rẹ́rẹ́ fún iṣẹ́ àgbẹ̀ rọrùn ní gbogbo ẹbá dé o. Ilé-iṣẹ́ Adipak Global, ilẹ̀ lẹfẹ́ rà ni, ilẹ̀ lẹfẹ́ tà ni, ilé lẹfẹ́ kọ́ ni, ilé lẹfẹ́ tà ni. Àwọn property yín alibàbà yín mójútó bákan náà tán síbẹ̀ o. Ilé-iṣẹ́ Adipak, wọ́n kunlé pẹ̀lú ẹ̀dà oyanranti tán síbẹ̀ o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ lọ sí block 83 shop 560 HFE complex Abraham Adesanya Lekki Ajá Lagos, tàbí kẹ́ ẹ pè wọ́n sí 08032023 94 08032023 94 08032023 94 Great Adipak Global Property. Bàbá ni wọ́n ní Nàìjíríà àti lókè òkun. Ibìkà bá ni wálẹ̀, kàtàlẹ̀ fún ni, kàrálẹ̀ fún ni, kákọ́lé fún ni, kàrálé lọ́wọ́ ẹni, àti ká fi ilẹ̀ dáko. Adipak ni jọjọjọ.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nnu lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor á fọ adùn ara máa ń da sóúnjẹ. Mo ti gbà ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹ pọ́nnu lá. Tasty Cubes Chicken Flavor. On fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavor. O wa lọlọgọrun gram, ọlọgọrun mẹrin gram, ati ọlọgọrun mẹfa gram. O tun wa niye fun.
2: New season don land o. Spend the kick off with payday every day from day one of the season. 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 naira on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max. They wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your birthday don't start.
3: Back yourself on speed.ng. You can use my promo code. Be
2: 18 plus, play responsibly. Terms and conditions apply.
4: Duro lo ku to ra multifitari yen be lo wara re nje o fun awon ore ni asara lori to pe

0: àdìdì ìṣẹ́pọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé NAFDAC fún ìtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and dream more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
2: Ọ̀pọ̀lọpọ̀ ilé-ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dá mi lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ̀. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ̀. Ṣéti ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára kaláboyún bímọ láyọ̀ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ àti ìgbáyégbádùn ará ìlú.
3: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center sọ́rọ̀ gbogbo ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jẹ́ àjọ sọ́pọ̀.
4: Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó sún mọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
2: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
5: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Odun balete eto na lo lodun ba producer ni o na NDC o tun ji alale kan ajo wa lagbara ni o tun so bi dun to trend o mile nipa awon olorin ati awon osere ori itage moran mi re o flag play ki ti sara pe moran ohun ni pe gbogbo nkan to wa nle aye yi e ma fi tipa tipa wa o nkan te le fi tipa tipa wa ni pe alaafia yin ton fe tampe ton fe polu nkan na le fi tipa tipa oro gbeyawo e ma fi tipa tipa wa oro ile aye e ma fi tipa tipa gbogbo nkan nu ile aye patapata e ma fi tipa tipa wa sugbon alaafia to wa ye pe won fe ma ni alaafia yin lara e ja fun e ku sibe e gbogbo nkan te ba ni patapata to dun ba e ja sai lo si 50,000 naira bayi o ti ile ise adepark ti won gbe kale pe ka fa awon eyan oya 080 oya ijebun ge wa se pe to ba ti ri mi pe sa text message 080 5644 5854 080 5644 5854 omo lu o laraji kola kolinti en to nbe laye e je ka celebrate e na ehn ki loruko alaji kola kolinti lekun rere bakan na e daruko kiseti record alaji kolinti meta 080 5644 5854
9: Emi ki jana poti ore mi

0: ọjà fẹmi nínú ká fi ewé àtegbò ṣètọ́jú ara àwọn ni wọ́n ń ṣe ọṣẹ ìyá ìjẹ̀bú tó mú ìlera ẹ̀dá jí pépé èérí inú tó ń fa ìju àti ẹ̀dá fáwọn tó ń wojú olúwa ó kàn jọgbọ̀n èélà tó ń ṣe ségesège tàbí tí kò tiẹ̀ wá mọ́ dohun ìgbàgbé wá kí wọ́n náà darapọ̀ máwọn tó yin olúwa lógo ìbáàjẹ́ àtọ̀ sí ẹ̀gbẹ tàbí tọ ṣúgà kí ẹ̀kẹta tan ọkùnrin dúró gan lójú iṣẹ́ nítorí ọ̀pá ẹ̀yìn tó ti nà wọ̀n oògùn orúkún tó ń roni àdọ̀rọ̀ ìtàn ṣé bó kò bá jìn ilá kì í kò bẹ̀rẹ̀ sí pè wá sórí 08036203932 08036203932 gbọ́n lẹ́ẹ̀kan sí 08036203932 ọṣẹ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán a máa ṣẹ́gun nǹkan tó ń rìn sọ kúlúkúlú nínú ara yàtọ̀ sí ọṣẹ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán a tún ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi egbòogi míì tó múnádóko tó ń gbógun ti oríṣiríṣi àárẹ̀ ara ẹni tó wà àwọn àgbà bá wà lára ẹ̀ tí wọ́n ń dà láàmú ẹ̀fọ́rí gbogbo ìgbà àìrórun sùn déédéé ò ń wá ìgbéga lẹ́nu iṣẹ́ ìwọ ṣá ti má bonu nípa ohun tó ń bá ọ fẹ́ra lágọ̀ọ́ ara ni ewé àtegbò pọ́nbélé nílé-iṣẹ́ Ola Trado Medical Healing Home fi ń ṣe ìtọ́jú gbogbo ẹni tó bá kàn sí wọn ìwọ ni kó o má tún bora rẹ pamọ́ tètè pè wá sórí 08036203932 08036203932 lẹ́ẹ̀kan sí 08036203932 tàbí kàn sí wa ní nọmba 8 Alhaja Limota Idera Street off Isale Ariya Galemo Bus Stop Sango Ogun State kàn sí ilé-iṣẹ́ Olad Trado Medical Healing Home lónìí fún èyíkéyìí àìlera ara rẹ kó o lè rí ìmọ̀ dájú pé ewé àtegbò ó ṣì ń jẹ́ síbẹ̀síbẹ̀.
1: Bank don't jam body with National Hajj Commission of Nigeria, alias NACON, plus including State Pilgrims Welfare Boards. To remind you now, say the 2027 Hajj collection still they open up through with Hajj Savings Account. Make you do sharply now. Make you no delay so that your case no go be. I am sorry for Hajj will be next year. As we believe, say inshallah, all on a dream go come true finish. Whether you be customer or you not be customer, now be the time for you to open Taj Hajj Savings Account. Make you start to save seriously, because now this one will allow you to follow for next year Hajj plus other better things where you go enjoy. Make you open your Taj Hajj Savings Account today as you visit us for www.hajjsavings.taj.com or make you call 0700-825-2265 for more information. Taj Bank, our only interest now you.

bẹ́ẹ̀ni láti lè ṣe wa bond fm 92.9 ètò àbẹ́gùn alẹ́ ṣe gbádùn tó yẹn ní ti ìtí mtn tí wọ́n ṣe kí ni tó ń ṣe agbátẹ rẹ̀ ní báyìí tí aago mọ́kànlá lù lọ́mọ ní kọ̀ǹgọ́ a máa lọ sórí ètò fmbn federal mortgage bank of nigeria àwọn ayálégbé tó fẹ́ donílé ó yá ọyẹ wà ń kọ fìdílé ká gbọ́ nǹkan tó ní fún wa láàárọ̀ tó ní àgbọ̀dùnú

jẹ báyìí ẹ jẹ kí lọ́ra kara ti fẹ́ di ìsòrí inú la ti dé ti ta. Sọ̀dọ́gbẹ̀ ìgbà ó yà pèrèsọ́pọ̀ pèrèsọ́pọ̀ ìwọ́dẹ̀ lè sọ pé jàfẹ́ wa léwu ó yà pèrèsọ́pọ̀ jọ tó jà gbéra. Òde fọ̀rọ̀ lẹ̀ ọ̀gá mi dráìfà ojú ti bẹ̀rẹ̀ nìyẹn o mo ti máa jẹun ni ìjà mo ti gbọ́ ayálégbé tó bẹ́ẹ̀ dé nílé máa bọ̀ ọkọ̀ rè é máa bọ̀ níbí wọlé ẹ̀wọ́lé báyìí ayálégbé tó bẹ́ẹ̀ dé nílé ẹ̀rú ọkọ̀ ẹ̀wọ́ ló sọ́kọ̀ agbọ́nmọ́tò lónìí ojú pàdúgbò ṣètò èyí takú sọ́nà ìjẹ́ olóńgbé ọlọ́tara ló bá ti wọlé báyìí èyí ọlọ́lé ọ̀tara ni èyí ló ti dúró fẹ́mi àbọ̀fẹ́fì lẹ́tọ̀ọ́lù tẹ́lẹ̀ ṣe mọ́tò láti tó nílé èébí ẹ̀wọ́lé sọ́kọ̀ ìjáfara lóhun ẹni ìgbàkiri rẹ́pọ̀ talẹ̀ méjì ẹ̀wọ́lé sọ́kọ̀ àǹfààní lámẹ́lẹ́ yìí ẹ̀wọ́lé sọ́kọ̀ ìwọ ọ̀gájú mọ́tálíìkì ìwé agbéra lóhun èrè ìyáni onípala ẹ̀wọ́lé sọ́kọ̀ èrè ibi méjì náà ló kù ìbá ti yára yìí àwọlé lọ tààrà ni ẹ̀wọ́lé ó ti tó nílé nìyẹn mọ́tò lóhun kò kí ń jẹ́ rẹ̀ lọ́nà o ó wá ju síra yìí ìlú ara rẹ ló ń gbé ọ lọ́tara ọ̀gá mi dà ọ̀gá yìí ọ̀gá ìwé ojú pé ó yá ọ̀gá dẹ́rẹ́bà ẹ̀já mọ́tò ilé ìkan náà.

0: Ajayo ni mo tun bi ki eyin yan mi pa bo sinu opa layo FMBN yi loni ninu ajo wa ni ajo to je pe gbogbo bi ti a ba ti duro ninu wa sumo ati loye awon ilana awon eto awon owo so opo ati awon ona abayo eyi ti o ran opo omo Nigeria lowo lati sumo ati donile to dara to rewa o se pe to fini lokan bale to wo re o si pa ni lapoya emi ni ti to to bebo ati lodun omo eyan ko to danto ti opo awon eyan tun bo si ogbeni oni dubuleti nitori se takuntakun ti mo se leka ipese legbigbe eyin eyan mi irin ajo wa ninu opa loyo yi loni irin ajo to ma yato die ni a ma sayewo ile ise pataki to wa loka ya irin ajo wa yi eyin oni banki ayani lo wole FMBN igba wo ni won da FMBN sile awon aseyori wo ni banki ayani lo wole na ti ni lati gba idasile re awon eto le titun wo ni FMBN ti sagbekale re bawo ni ojo waju yo se ri papo awon omo Nigeria ba le donile to dara to rorun to wi to si to se gbe owo re o si pa ni lapoya loni ogbo tariki akose mo se o si se le se FMBN iwa fi iju ele alonse ni yo ma to gugu e lesese fun wa ninu opo alayo yi mo fe ki e gbagbo wipe o ni ohun to po lati salaye fun wa ninu opo alayo yi loni lati inu ta FMBN lori isora eto ilegbegbe to wa lorilede latori bi awon eyan ti n rowo ya fi kole tabi firale lori owo iranwo fun kiko tabi fira ile latori eto eyawo kole egbe alajoseku lori eto eyawo fitunlese latori eto eyawo kole estate development lori eto pamile dongbe ile kiko eyun ni NHF ati boya awon omo Nigeria to n gbe loke okun le ri anfani owo yiya kole ṣugbọn ki a to de ibe ẹ jẹ ki a kọkọ gbọ atọwo na nipa ohun to n bọ niwaju.
1: Mo kí gbogbo àwọn ìran pàtàkì tó wà níbí lónìí àti àwọn adarí tó wà níbí. Ìpàdé tá à ń ṣe lónìí jẹ́ ká mọ nípa ètò Federal Mortgage Bank. Oríṣiríṣi ni àwọn èèyàn wá ń sọ nípa rẹ̀. Ṣùgbọ́n lónìí mo fẹ́ kẹ́ ẹ mọ iléeṣẹ́ tá a jẹ́ àti àwọn nǹkan tí à ń ṣe kí ẹ lè bá a mọ ipa tí a ti kó ní àwùjọ wa.
0: Ní báyìí ẹ̀yin èèyàn mi ó yẹ kí ẹ ti lè mọ̀ báyìí pé ìrìn àjò wa tòní ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Nítorí náà ẹ má tí ì lọ síbì kan bá ò sì gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀. Ọ̀pọ̀ aláyọ̀ FMBN yìí fẹ́ tẹ̀ dúró díẹ̀ náà.
2: Ọ̀rọ̀ ìgbẹ́ mi ti rí ọyá láti ṣàtúnṣe sí ilé mi tí òbí rẹ̀ ń di alàpàpà yìí. Ṣọ́ọ̀tì ìrọ̀rùn dọ́kìnì. Ilé ìfowópamọ́ tìjọba àpapọ̀ tá a mọ̀ sí Federal Mortgage Bank. Ń pín owó fún títí léṣe fún àwọn olùkópa nínú ètò ìdáwó fún ilé kíkọ́ tìjọba àpapọ̀. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti báwo ni wọ́n ṣe pín owó náà? Àwọn oníbí nípínlẹ̀ Ọ̀yọ́ kò bá mọ̀. Ìwé ìsanwódowó mílíọ̀nù 16 ni wọ́n ti pín fún ìgbà àti 24 àwọn tó ti jàǹfààní yìí. Bákan náà ni abala mìíràn fún fífi owó ìgbìmọ̀ tó wáyé olúwa mi ò. Ní ohun tí olùkópa nínú ètò ìdáwó náà mo gbé. Kò tí ì bọ́ sórí. Àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ lè jàǹfààní nínú àwọn ètò ìyánilówó láti ọwọ́ Federal Mortgage Bank tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dá 2.5% nínú ọgọ́rùn-ún nínú owó oṣù wọn sí ètò ìkọ́lé ìjọba àpapọ̀. Lóòótọ́ mò ń darapọ̀ mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ má pàdánù irú àǹfààní ńlá yìí. Darapọ̀ mọ́ ètò ìyánilówó ti NHF láti ra ilé kọ́lé tàbí donílé nípa ètò ìyálégbé donílé yíyáwó tún léṣe àti ètò àjùmọ̀ṣe yíyánilówó láti kọ́lé fún àǹfààní rẹ̀ darapọ̀ lónìí. FNBN gbogbo wa ló yẹ ó donílé.
0: Ẹ̀ka àbọ̀ padà yin èèyàn mi pàtàkì. Mo lérò wípé kò sí ẹnìkankan tó kúrò nínú ọkọ̀ aláyọ̀ yìí nítorí pé a ti fẹ́ máa tẹ̀síwájú nínú ìrìn àjò wa lọ sínú ìtàn iṣẹ́ àti àwọn àṣeyọrí Federal Mortgage Bank of Nigeria. Ṣùgbọ́n kí ọkọ̀ aláyọ̀ wa tó dé ilé ìtura Transcorp Hilton nílùú Àbújá ẹ̀jẹ̀ kí a sẹ́nu dúró díẹ̀ náà kí a gbọ́ tuntun tí Ọlọ́run Fẹ́mi Kádìrì mú wá fún wa lónìí.

0: kú dé dásìkò yìí o èyí ìròyìn ìṣókí láti iṣẹ́ tó ń sí ètò nínú ilé ní ìròyìn lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a mọ̀ sí federal mortgage bank ti nàìjíríà orúkọ tèmi ni ọlọ́run fẹ̀mí kádùn ẹ̀mọ àbára ká lọ ilé ìfowópamọ́ fún ilé kíkọ́ torílẹ̀‐èdè nàìjíríà ìyẹn fnbn ti pèsè àgbékalẹ̀ ètò national housing fund fún ọmọ nàìjíríà tó wà ní òkè òkun o ètò ìjẹ́ kí àwọn ọmọ nàìjíríà lókè òkun lè ní àǹfààní sí ètò ìrànlọ́wọ́ owó tó gbófin mu láti rà tàbí ní ilé ní orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò mọ́gì tuntun ní ìlú london ní ọjọ́ jimọ̀ ọdọ́ kejì oṣù kẹjọ ọdún 2026 gẹ́gẹ́ bá pápọ̀ ìgbìyànjú wọn láti mú kí àwọn aráàlú lè rí ìrànlọ́wọ́ fún ilé rọrùn sí i láti lè gba àwọn ọmọ nàìjíríà tó wà ní òkè òkun ní ìyànjú láti ṣe ìdókòwò sílẹ̀ ẹ̀ka ohun ìní àti ilé lórílẹ̀‐èdè nàìjíríà ètò náà yóò jẹ́ kí àwọn ọmọ nàìjíríà tó ti ń gbé ní òkè òkun lè kópa nínú ètò nhs láti ibi tí wọ́n ń gbé ó sì ní àǹfààní fún ìrànlọ́wọ́ owó oúnjẹ láti pé wá sí orílẹ̀‐èdè nàìjíríà ní báyìí ọmọ nàìjíríà tó wà ní òkè òkun lè gba owó àwẹ̀ fún ìkọ́lé ní owó tó tó 100 million naira láti iṣẹ́ fnbn ọ̀gá àgbà iléeṣẹ́ fnbn ọ̀gbẹ́ni shehu usman osidi ṣàlàyé pé wọ́n ṣe àgbékalẹ̀ ètò tuntun yìí láti mú kí rọrùn fún àwọn ọmọ nàìjíríà tó wà ní òkè òkun láti kópa nínú ètò national housing fund osidi sọ pé ètò nhs fún àwọn tó wà ní òkè òkun kì í ṣe ètò fún ìpèsè owó fún ilé kíkọ́ nìkan ó jẹ́ apá kan nínú ètò ìnáwó ilé tí ó gbòòrò jùlọ fún orílẹ̀-èdè nàìjíríà ọ̀gá àgbà iléeṣẹ́ fnbn náà tún sọ pé ètò náà lè mú kí ìkọ́lé ilé kó pọ̀ sí o yóò ṣàtìlẹyìn fún àwọn amágbègbègbòrò dá àwọn iṣẹ́ sílẹ̀ mú kí ètò ìpèsè owó fún ilé kíkọ́ kó jinlẹ̀ sí àti kó tún ṣe àfikún sí owó tó ń wọlé láti òkè òkun sí orílẹ̀-èdè nàìjíríà àwọn nàìjíríà tó yẹ kí wọ́n kópa tí wọ́n ń gbé ní òkè òkun wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ forúkọ sílẹ̀ o nínú ètò national housing fund nhs wọ́n tún gbọ́dọ̀ parí àwọn ìlànà mímọ àwọn oníbàárà ìyẹn know your customer kyc wọ́n tún gbọ́dọ̀ máa ṣe àfikún owó sí ètò nhs níbi tí wọ́n wà lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìforúkọsílẹ̀ wọ́n sì lè gbà tó 100 million naira lábẹ́ ètò nhs fún àwọn ọmọ nàìjíríà tó wà ní òkè òkun nínú ètò nhs náà ní èlé ìdá 9 nínú ọgọ́rùn-ún ìyẹn 9% pẹ̀lú àkókò ìsanwó padà tó pọ̀ jùlọ tó tó 10 million kò tọ́jú kò pẹ́ ṣókí bá àwọn ọ̀nà ìbẹ̀rẹ̀ títí dọ̀sẹ̀ tó ń bẹ̀ táwọn máa pàdé orúkọ tèmi kò ní padà ọlọ́run fẹ́mi kádùn ọmọ akin ọmọ òpó ọmọ òpó jìgbẹ̀lẹ̀ jìgbẹ̀lẹ̀.
1: ó ṣeun ṣeun ọlọ́run fẹ́mi kádùn fún ìròyìn tó fini lọ́kàn balẹ̀ tí ó gbé sí wa létí ẹ̀yin èèyàn mi àti ń súnmọ́ ibi tí à ń lọ ìbí tí à ń lọ náà tún ni ilé ìtura àgbáyá ni ó ní transcorp gating níbi tí ayẹyẹ ìfihàn ètò ìpèsè ilé fún àwọn èèyàn ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2026 ti wáyé ṣùgbọ́n lónìí a ò ní lọ tààrà síbi ìpàdé àwọn ìgbìmọ̀ amòye dípò bẹ́ẹ̀ àwọn àgbàlàyé ní kíkún látẹnu ìyáàfin ukraine alonso fúnra ẹ̀ nípa ìtàn fnbn ìpà tí fnbn ń kó nínú ẹ̀ka ilé ní nàìjíríà àti díẹ̀ lára àwọn ètò àti àṣeyọrí báńkì ayánilówókọ́lé náà nítorí náà ọ̀gá mi dírẹ́fà àti súnmọ́ ilé ìtura transcorp eating tẹ̀yìn jẹjẹ wá ibi tó da lẹ́gbẹ̀ẹ́ kan ń bẹ̀ ń gbé ọkọ̀ sí.

0: tó bá kọ tí wọn allow peaceful resolution ilé náà ni o máa ń bi. However, ma tún fi ilé náà very briefly nítorí àsìkò a fi ẹ̀dì àwọn tí ó wà ní number 5 gospel close K2 engineer tí ó ń ṣiṣẹ́ níbẹ̀ a gbọ́ pé fi ẹ ti kọlu fẹ́ǹsì àwọn tí ó wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ yín ẹ ti kọlu fẹ́ǹsì yẹn fẹ́ǹsì ti rọra kọlu yẹn ẹ̀kọ́ tó rọra gbígbésẹ̀ náà láti resolve peacefully. We always encourage peaceful resolution ní ibi tí èyíkéyìí ọ̀rọ̀ bá ti wáyé peaceful resolution òun ni nǹkan tí a máa ń encourage láàrin ya luta continua victoria asata victoria asata
1: aluta continua
0: ẹni tí wọn bá fi ẹtọ ẹdùn lọnà kan àbí mi nọmbà tí ẹ máa pè 08038040123 lẹẹkan sí 08038040123 à ń fi eléyìí à ń fi gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà àti gbogbo ẹ̀yin mùsùlùmí àti gbogbo ẹ̀yin lẹ́sìn tó kù kákàkiri àgbáyé fún ayẹyẹ mọ̀lẹ́d nàbí ti èní tí à ń ṣe lónìí mo rò pé gbogbo àánú àjọ sọwọ́pọ̀ ọjọ́ bí ànábì lájọ ìṣe wá yẹ ká rí lè gẹ́ẹ̀tì kí ni mẹ́sẹ̀jì ibẹ̀ gangan rí pé àwọn máa ń sọ comrade bona ti sà máa ń sọ nípa birthday celebration for a long time láti ti ṣe àwọn ìgbé náà lórí ẹ sẹ́yìn rí pé ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn tí ìyá wa ní ìlú Èkó tí wọ́n ń ṣe birthday excellency Bishop Kẹ́sanwó-Olú tí wọ́n ṣe birthday àwọn èèyàn lóríṣiríṣi láti ilé ìgbìmọ̀ aṣòfin ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lọ gbé ẹ̀bùn wọ́n ń kó ẹ̀bùn lọ fún wọn àwa náà dẹ̀ darapọ̀ a lọ celebrate wọn báwa ṣe wá celebrate wọn ni wípé a lọ sí àwọn hospital a lọ sí bẹ́ẹ̀ ni ilé ìwòsàn ti Èkó lasut a lọ síbẹ̀ a lọ bèrè lọ́wọ́ wọn kí ni tí wọ́n ń fẹ́ ń bẹ̀ tán ìyá kan sọ mí pé tó bá ti gbìyànjú wá sí lasut nígbà yẹn nìyẹn tí ò bá ti lówó ti kú a wá gbé àwọn information tí a gẹ́ra yìí a wá lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àdẹ̀tú lọ sí ọ́fíìsì ilé first lady pé àwa náà wá celebrate birthday fún yín ni ibi tí ń tẹ kójọ tẹ bá fẹ́ ná fi ṣe ohunkóhun fi ṣe any merriment kò wọ́ tiẹ̀ àwọn tí ó yẹ kí ẹ kó lọ fún ni àwọn tó wà ní hospital lóríṣi àwọn aláìní tán wà nínú ìnira tán wà nínú ìpayín kéke tí wọn bá wọ lasut níbẹ̀ adébọ̀wọ̀n èèyàn ṣe ń sáré wọlé sáré jáde nínú ìdààmú lóríṣiríṣi so the message tí a rí pé òjíṣẹ́ wa òjíṣẹ́ ọlọ́run tí nígbà tó wà láyé muhammad sallallahu alaihi wasallam nígbà tó wà láyé ní ìjọ birthday ohun tó máa ń ṣe sober reflection ló máa fi ń ṣe ohun náà máa ń gbà wẹ̀ ni kọ́lọ́run túbọ̀ bá wa lékún ìkẹ́ ó máa ń fi ọjọ́ yẹn gbà wẹ̀ ni so ẹnikẹ́ni tó bá náà ń ṣe birthday ẹ wá lọ ń ṣe any merry ijọ́ yẹn yẹ kẹ́ máa fi rántí pé mo máa ṣe wà láyé mo máa lè kú kílẹ̀ èyí tó ṣù mo dẹ̀ tún lè má ṣe birthday ní next year kẹ́ máa fi rannú pé ẹ máa kú at any time so èyíkéyìí tẹ bá ní ẹ lọ fi ṣe àǹfààní fún àwọn èèyàn ẹ lọ fi not merriment but for sober reflection yá ẹni tó bá fi ẹ̀tọ́ ẹ̀dùn lọ́nà kan àbí mi nọ́mbà tí ẹ máa pè 08038040123 the coordinator of Mushin unit of the human rights monitoring agenda Woniki Aki the ACP assistant commissioner of police Bamidele Awoniyi to je the to je the area commander ni Mushin ati gbugbo won the DPO Alakara ati DPO Olosan ati gbugbo ati gbeyin to ku fun recent intervention ti dasi to won the general meeting of human rights monitoring agenda o ma waye ni ose yi at the central admin office ni ilu Somolu number wa lekan si 08038040123 aluta continua
2: مولا يا صل وسلم دائما ابدا على ابيك خير لخلق كل امين

0: ago mejila osan ti lo e ka san o aku simi toni iroyin apapo nle ngbo lati le ise bond fm 92.9 keja nipinle eko siwaju e gbo koko to nbe ninu iroyin na akaimoye awon otokululu ni won ti ki gbogbo muslimi ododo ku ti ayeye ojo bi anabi muhammad won si npe fun ajo sepo to domoran ibagbepo alaafia gege bi eko ti ojise la fi lo igbesi aye re alaga ijoba ibile papa so pe owo ti ba janduku kan to nji dukiya ijoba lagbegbe liverpool nipinle eko a ife wonu agboji kan lagbo oselu ni ile olominira DR Congo latari itesiwaju itesijoba are orilede na ni gbaradi eto dibo won lodun 2018 wayo reina re la koton latenu Abdul Fatah Abdul Gafar bi ayeye ojo bi anabi Muhammad ti se gbogba yi agbala aye kan loni won ti kesi awon omo leyin muslimi lati ri daju wi pe igbesi aye anabi eko re itan re ati wo omoluabi won ninu igbesi aye won gege bi iroyin ti se gbe wi pe muslimi orilede Nigeria da po mo muslimi agbala aye lati fi sami ayeye ojo bi anabi Muhammad na ki wa le ko ti igbesi aye re ko wa itan igbesi aye re ki la le mu nbe e ja da po mo ni royin wa leke badrudin lati yara igbo sile wa
1: je ojo to po muslimi man shayeye ojo bi anabi Muhammad ti ki ati ola nbe fun igbe aye re ije awo kan sere ati jije ojise olorun ba ton lorun ba fi esin islam ran bo tile je pe ki se gbogbo muslimi lo man se ayeye yi pataki ayajo ni se pelu iwo awo kan se je olododo onisunru alaanu ati eni to man se dede to si duro pelu olorun ba nigba to ndun ati nigba ipoju oni ma nipa esin islam to je khalifa ijo jamiyat suadai alaji ahmad abdulqadir pe lasiko oruke rudo anabi fi apere ijiroro lele fun alaafia laarin ilu
2: so oba to ni lo kokko lo ti ye nkan si na ko ni olorun so ko woro faana la ka dhikra ka oruko ni pare lai lai gbogbo gba gbogbo asiko ma ma da oruko anabi wa muhammad ijo ton bi ijo to faye le na ijo to lami ijo to leko ni aye parapata o te ba nwa waare odo e lo wa o pe la ko di kana la kun fi rasulillahi uswatun hasana iwari ari ko sere are lo wa
1: o ṣàlàyé pé pípéjọ fún màálùú nàbí jẹ́ ìrántí ní ìwà tó dára ìgbárùkù ti àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ àti nífẹ̀ẹ́ ọmọ làkejì.
2: Àpọ́nlé ni tànìbù àmọ́mọ́ kó sínú. Ó ní wà fáwọn bíi làgádé ni tó bá ṣàdéhùn àmúṣẹ kì í yẹ àdéhùn. Tànìbù àmọ́mọ́ tẹ́rí yẹn o. Ẹ̀sù jò ni ọrẹ ni kì í ṣe lè kó.
1: Nínú ọ̀rọ̀ tẹ̀, Sheikh Ahmad Abdul Ghani Ali Oyo wí sọ pé ìgbé ayé ànábì ṣàfihàn olùṣedédé tó sì lẹ́nu ìfarajì fún tò lórí tẹ̀lẹ́mù. Nígbà nípa ẹ̀sìn Islam náà sọ pé ṣíṣe ayẹyẹ yìí ó pàtàkì tó wíwo àwòkọ́ṣe ìrètí ànábì jẹ́ látara ìlẹ́mì ìdáríjì àti ìfàyègba àlàáfíà tó sì rọ àwọn ará ìlú pé kí wọ́n máa gbé pọ̀ pẹ̀lú àlàáfíà ìṣọ̀kan ìfẹ́ àti ṣíṣe déédéé.
0: Pàtàkì ayẹyẹ ojú ọ̀bí ànábì náà lè gbọ́ láti yàrá ìgbóhùn sílẹ̀ wà lékè badrudin ló kọ lédè gẹ̀ẹ́sì Balkis Abdulrahim Lawal ló kà lédè àbínibí o ní ìtẹ̀síwájú obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí sínítọ̀ olúrẹ̀mí tinubu ti kí gbogbo mùsùlùmí òdodo káàkiri orílẹ̀‐èdè nàìjíríà kú ti ayẹyẹ ọjọ́ bí ti mọ́lídìí nàbí tó gbòde kan wọ́n sọ pé gbogbo mùsùlùmí gbọ́dọ̀ ṣàmúlò ẹ̀kọ́ ìgbésí ayé ànábì muhammad nínú ìgbésí ayé wọn kọ́lẹ́mì ìfẹ́ ẹ̀mí ọmọlúàbí ẹ̀mí ìbájọṣepọ̀ ẹ̀mí ìforíjì eléyìí ni yóò jẹ́ káàmọ́ mùsùlùmí òdodo láàrin wọn sínútò olúrẹ̀mí tinubu rọ gbogbo mùsùlùmí láti dájú wípé wọ́n tẹ̀síwájú láti ní ìrètí ọ̀tun nínú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ìrètí ọ̀tun nínú ìṣọ̀kan ìrètí ọ̀tun nínú ìfẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ìbùkún elédùmarè tó ń bẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀wẹ̀ ọba oníṣàṣà tìlú ṣàṣà kingdom aláìlúà ọba nasiru babatunde lawal ogunrombi ti darapọ̀ mọ́ gbogbo mùsùlùmí òdodo láti kí àwọn mùsùlùmí kú ti ayẹyẹ ọjọ́ bí ànábì èyí tó gbòde kan ikini ku orire na wa lati afin won ti won si se apejuwe imo ati eko nigbesi aye anabi muhammad ege bi eyi ti gbogbo muslimi gboro ma to ipa se re loju na ati ni igboro eniye ati omoluabi ijomo eniyan ninu gbogbo igbese ti won ba ngbe won ro awon muslimi o lati daju wi pe eko igbesi aye na anabi muhammad na onbe ninu aye ti won na ninu gbogbo isesi won oluwasi ati oro yohun ti won ba nso oba oguro bi kesi gbogbo igbe ilu sasa atomo nigeria lapapo lati lu akoko yi gbadura fun isokan alaafia ati ilosiwaju orilede wa nigeria ki won si se suru ni gbogbo ipenija yohun to ba nkoju won oba alade tun ipinu won so lati ma gbe pelu repo ninu ilu sasa ati ipinle eko ati orilede nigeria lapapo bakano ewewe alaga ijoba ibile apapa igomu lcda alagba saliu jima tiki gbogbo muslimi ku orire ojo bi anabi eto gbodi kan alamojuto eto iroyin re ogboni saliu ni lo buwo lu iroyin na bi pe alagba saliu jima ro gbogbo muslimi lati ma ririn nipa eko anabi ko si ni emi oju anu ibare ni gbepo ati ifife won si omo lakeji eni won ke si awon nigbagbo na lati fi akoko na se polongo bagbepo alafia isokan lai wo ti elesin o mesin abi eleya o meya yo nti kaluku ba wa loju na ti ni awujo to fini lokan bale dedede alaga na ki gbogbo muslimi ilu apapa igomu lcd ati pile ko lapapo lati se odun na pelu iwa rele ati irungba mu tesuwaju ba ilu kaluku won egbe nasu life party society of nigeria nasu ati ti tepepe akanse adura ati oro eyin nipa igbesi aye anabi muhammad eyi to nlo lowo lowo ni mosala se nla ti ilu eko ti o je ti lagos central community central mosque ni alausa ikeja nibi ti won ti pe akori ayeye ojo anabi na ti won pe ni ati ro ojise nla kan si gbogbo agba nla aye gege bi anu won se oro na gege bi akori idanleko won biti ati ri are egbe nasfat alaji ayo deji abdul wahid abdurrauf ti won so mo pe apejopo na yo da lori bi won ti se je ki isokan ko wa laarin gbogbo mo lede nigeria imomu agba egbe nasfat sheik abdul marufuddin abdul aziz onike won so mo pe eko igbesi aye anabi gbodo ma sise laye ode oni lati fi yanju awon awo abi isoro mi to ba nkoju ijoba abi ijo mu eniyan egbe naswa ti so pe gbogbo muslimi ni won pe si bi apejo na loju na ti fi eko igbesi aye anabi mu itesuwaju ba ije omo eniyan ojo gbogbo ntole ojo kan bayi na ntolohun awon alase ijoba ibile apapa so pe owo palamba adugunjale kan ti segi to ngbiyanju lati ko awon waya to je ti cable ti ina ni agbegbe Liverpool Road ni Park Lane ko to di pe owo palamba re o segi awon eso agbofiro la gbo wi pe won mu ogbeni na ti owo re si ti segi bayi to ti wa lakata awon eso agbofiro en ti o je council manager ijoba ibile apapa abileko Oluwatoyin Adebanji Sonate so di mimo wi pe awon eso agbofiro ijoba ibile na ni won sise takuntakun ohun ko to di pe owo palamba onise labi na o segi nigba to soju alaga ijoba ibile na en to je igbakeji re Ismail Gani so die loro e ja gbon to wi o
3: si wa fun awon ara ni awon nkan ta fe se a pin si ona marun ani ikini awon eyan o ni won pe ni human capital development welfare dignity
0: ni en ti o je alaga ijoba ibile na so di mimo pe awon ma fi akoko iro gbogbo awon olugbe apapa lati daju pe won da gbogbo awon dukiya to nbe laarin ilu loju na ati ma se bo so wa awon ise laabi to ko awon dukiya na ti won ko sapo ara won iroyin apapo nle gbo lati le ise bond fm 92.9 keja nipinle eko.

0: nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀nà a máa ṣiṣẹ́ lórí yẹn àti infrastructure àwọn ọ̀nà ọlọ́pàá lọ́wọ́ àwọn sójà lọ́wọ́.
1: Ọ̀gbẹ́ni Johnson sọ di mímọ̀ pé ìpàdé ìgbàdégbà yóò máa wáyé láàrin ìlú ó pẹ̀tàn ẹ̀ẹ̀mejì nínú oṣù lójú náà àti máa jábọ̀ fún aráàlú ló ti ṣe ìṣojú wọn.
0: A máa ṣe kankan lórí káríkú náà lè gbé sórí ọgbọ̀n wa dánlóòdì. Ìyẹn ó máa fún pé ohunkóhun tó bá rí wọn mọ̀ sí wa pé nígbà wọn ṣẹlẹ̀ ládùúgbò rẹ̀ olóògbé ń ṣẹlẹ̀ ládùúgbò. Àwa náà iṣẹ́ ìjọba tó bá ń lọ ládùúgbò wọ́n ń ṣe títì ni wọ́n ń ṣe báyìí ni wọ́n ń ṣe báyìí láti fẹ́ gbà àwọn ọmọ gbé sílẹ̀ kọ́ wọn ní iṣẹ́.
1: Ọ̀gbẹ́ni Johnson tẹnumọ wípé ìjọba àjùmọ̀ṣe lòun yóò ṣe torí bá ṣe òun lóore àti wípé ilẹ̀kùn òun yóò ṣílẹ̀ nílùú Àbújá láti gba aráàlú àárín gbùngbùn ìlú Èkó lálejò láti sọ ẹ̀dùn ọkàn wọn béèrè fún ẹ̀tọ́ wọn lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Nílẹ̀ òkèrè ó di gbódògbòdò ìbẹ̀rùbojo lágbo òṣèlú ṣẹlẹ̀ lọ́wọ́ lórílẹ̀-èdè olómìnira DR Congo látàrí ààrẹ Félix Tshisekedi ti ṣe ń sọ di mímọ̀ pé ó ṣeé ṣe kóun lọ fún sáà kẹta nínú ètò ìdìbò ààrẹ ọdún 2018. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí sáà méjì ni ààrẹ ọ̀hún ṣe àdéhùn fún aráàlú ṣùgbọ́n ó ń bèrè fún sáà kẹta tọmọ orílẹ̀-èdè Congo bá gba òun láàyè láti tẹ̀síwájú. Ṣé ẹ gbàgbé wípé òfin orílẹ̀-èdè náà sọ pé ààrẹ láǹfààní láti lọ fún sáà karùn-ún ní orílẹ̀-èdè ọ̀hún láti lọ fún ọdún márùn-ún lábẹ́ ìṣàkóso fún sáà ọdún méjì ṣùgbọ́n ní ìtẹ̀síwájú gẹ́gẹ́ bí ìbéèrè rẹ̀ ni gbọ́nmisomio tó ti ṣẹlẹ̀ láàrin àwọn olólùfẹ́ tó jẹ́ ti olóṣèlú kò tiẹ̀ pàápàá jùlọ bí àwọn ẹ̀ṣọ́ alákatakí ti adìgbòlùyà tó jẹ́ ti M20 rebels bí wọ́n ti ṣe ń wọ̀yáàjà lórílẹ̀-èdè náà láti ìgbà tí àwọn ìṣàkóso kan ti pokúlùmuṣu ní ẹkùn àárín gbùngbùn orílẹ̀-èdè náà. Ní báyìí àwọn olóṣèlú ni wọ́n ti ń sọkò ránṣẹ́ síra wọn ní orílẹ̀-èdè DR Congo lórí èròǹgbà rẹ̀ náà láti tẹ̀síwájú fún sáà kẹta. Ẹ̀yin ènìyàn wà bí ayẹyẹ ọjọ́ bí ànábì ti ṣe gbòde kan lónìí ẹ̀jẹ̀ àmú inú àwọn ìwà rẹ̀ ká sì lẹ́mìí ìdáríjì ká sì bá àwọn ẹlẹ́sìn tó kù gbé láì dogun dọdẹ ojúṣe gbogbo wa ni. Ròyìn àpapọ̀ oníjù báyìí lọ láti ilé iṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó Frank Ọlọ́run ní Ṣọlá ń lo lóòtú pẹ̀lú àtìlẹ́yìn Olúwaṣèyí Ayọ̀ Mákindé. Ìgbà míì ta ó pàdé Abdul Fattah Abdulgafar ló sọ pé rere ni kẹ́ ẹ jẹ́ ká ṣe o ó dàbọ̀.
2: Èdùmarè lọ́dírí ẹ̀wà.

0: a mọ̀ pé kí ló fẹ́ ràn yín.
1: Olórí ìṣòbìnrin ni fẹ́ràn jù lọ.
0: Olú àbúrò tí ò ní orúkọ kẹ̀.
1: Olú rẹ̀ kò rárá.
0: O sì máa ń gbádùn rẹ̀. A mọ̀ pé wọ́n ti pè ìfàmù afanilápòyà o.
1: Olórí òun ló wá fẹ́ kí n rà báyìí.
0: Olú Divine Kings ló yẹ kó o rà. Ó jẹ́ olówó ìṣẹ̀bẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olówó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o pààrọ̀. O lè rẹ ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kóun sí ìmọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ró náà sí.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olówó ìṣẹ̀bẹ̀ Divine Kings ni olówó ìṣẹ̀bẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Divine Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

I'm a good guy.

I'm gonna go to the hospital.

síwájú. Wọ́n ní orúkọ àwọn ni Abiodun Adadi Aramide, iléeṣẹ́ Bond FM kò ní bàjẹ́ àmì. Ó ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá wa bẹ gómìnà wa nílùú Èkó àti Chiama wa ní àgbàdo òkè odò. Ọ̀nà ìbò Abiodun Èjìgbádéró kí wọ́n ṣàánú wa aboru ọ̀nà yìí ti bàjẹ́ láti Giwa bus stop tó dé títí dé Unity Tajudeen Salami Street ní ìlú Aboru. Ọ̀nà yìí ló já sí òkè Ṣagun Mẹ́ran. A kò lè gbé mọ́tò wọlé. Ọ̀nà yìí ti bàjẹ́ pátápátá. Ẹ ṣàánú àwọn Bond FM kò ní bàjẹ́ àmì. Wọ́n ní orúkọ àwọn ni Ẹnjìnà Fádàrú láti Orísunbárí. Wọ́n ní ó ti lé ní ọdún méjì tí iṣẹ́ kòtò ìdámi tí wọ́n ń ṣe ní òpópónà kan láwọn ní Orísunbárí ti dúró. Apá kan ti kọ̀ǹgí láti ṣe náà ṣì ni o. Wọ́n ní à ń bẹ àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n jọ wọ́n bá wa ṣe èrò torí pé tójú bá ti rọ̀bá àti wọlé àti jáde. Ọlọ́run nìkan ló máa ń ṣàánú wa. Wọ́n ní Bond FM kò ní bàjẹ́ fún yín o. Àmì a nítorí àbí àríkí tó tẹ́lẹ̀ ní tó bá tún dọ̀ láyé máa darapọ̀ mọ́ àwọn akínyẹ́ wa lágbára náà orí tún kí adéjì ló ń kí yẹn ṣe tẹ̀tẹ̀.

tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín ìyẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn nílò dání rárá ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping ìjámà physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rin mìíràn nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Sokoto ní o ìyẹn níbi lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop abúlé ẹ̀gbá Lagos ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 ẹ kàn sí 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582 a kì í gbókèrè káwọn dídùn ọbẹ̀ ẹ̀yin náà ẹ̀ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited ìjáfara léwu àwọn àrètí yín.

0: the Masofi Agba, Afara Niger Kini ati Ekeji, Ile Gogoro Koko House Nibadan, Gogon National Theater at awon ile nla ni kaakiri Nigeria latodun 1960. HBM Nigeria PLC, Tamo si Lafarge Africa PLC tele, Okoja ile kiko.
1: Amọ̀pẹ̀ kí ló fẹ́ ra yẹn?
2: Olúwo ìsìnkú ni mo fẹ́ ra jù lọ.
1: Olúwo àbúrò tí olórúkọ kẹ̀.
2: Olúwo rẹ̀ kò mọ rárá.
1: O sì máa ń gbádùn rẹ̀.
2: Amọ̀pẹ̀.
1: Wọ́n ti pè ìfàmù àfàmì lápòyà o.
2: Olúwo ló wọ́n fẹ́ kí n rà báyìí.
1: Olúwo Divo Kings ló yẹ kó o ra.
2: Ó jẹ́ olúwo ìsìnkú tó kójú owó.
1: Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Olúwo ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ni, o parọ́.
2: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká pé o sì mọ̀ pé wàá gbádùn.
1: Oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
2: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi.
1: Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Olúwo ìsebẹ̀ Divo Kings ni Olúwo ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Divo Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

bẹ̀ wọ ẹ̀yìn ẹ̀yìn awa akú ogójú ọjọ́ ti rí ní àbẹ̀ o akú iṣẹ́ òní akú àtàárọ̀ akú ilé lọ bíbọ̀ akú ogó lè gba ìgbìmọ̀ àrẹ agbéṣẹ́ wa lábẹ́ fi èrè tó pọ̀ síṣẹ́ nìkọ̀ọ̀kan wa àfi kí wa káàbọ̀ láti ilé iṣẹ́ alára àgbàyídá bond 92.9 fm ilé iṣẹ́ tó ń lọ níwájú táwọn tó kù ń tẹ̀ ọ́ lẹ́yìn sórí ètò yé ètò wa àyọkà alárinrin ìwé tá à ń bá lọ lórí ètò ni òréré ayé láti ọwọ́ abiodun adéoyè àkórí ìtàn tòní ni bàbá ẹlẹ́ṣin orúkọ èmi atọ́kùn ètò ni olúfúnkẹ́ àdìsá ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa ká lọ.

bá ọba gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹni rere bá ṣeré bẹ́ẹ̀ mo ṣe oro kò gbìn mí ó lọ́wọ́ kọ àbò sínú ní mi bí ènìyàn bá ti fẹ́ tó ni kì í jẹ́ kó ṣìwàwò bí ènìyàn bá ti fẹ́ mọ ni kì í jẹ́ kó mọ ìwà hù gbogbo ipò yòówù tí ẹ̀dá bá wà kó máa rántí pé fún ìgbà díẹ̀ ni adẹ́gbà nìkan ni kò ṣe é rọ̀ lóye ìlú gbínúkoló ni àrẹ̀mú tẹ̀dé sí lẹ́yìn tó ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ àríkẹ́ àwọn ará ìlú gbínúkoló gbajúmọ̀ nínú ká fi ẹṣin sá eré ìje iṣẹ́ ká pako fún ẹṣin ni àrẹ̀mú àti ìyàwó rẹ̀ yọ̀ láàyò nígbàrà tí wọ́n dé ìlú gbínúkoló wọ́n á máa bá àwọn ènìyàn pa oko fún ẹṣin wọn wọ́n sì ń jẹ wọ́n mu nínú èrò tí wọ́n ń ṣe lẹ́yìn ọdún díẹ̀ àrẹ̀mú àti ìyàwó rẹ̀ pa owó pọ̀ wọ́n ra ẹṣin kan èyí ló mú kí àrẹ̀mú bẹ̀rẹ̀ sí ní ṣe owó ẹṣin nílùú gbínúkoló lẹ́yìn ọdún díẹ̀ àrẹ̀mú di gbajúgbajà ẹlẹ́ṣin nínú ìlú àwọn ẹṣin tó lágbára tó sì mọ̀ láwọ̀ ló pọ̀ jù nínú ẹṣin rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ kópa nínú eré ìje ni wọ́n máa ń ya ẹṣin lọ́wọ́ àrẹ̀mú kódà tí ọba bá nílò ẹṣin a máa ránṣẹ́ sí àrẹ̀mú gbajúmọ̀ àrẹ̀mú pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn kò fi mọ̀ ní àrẹ̀mú mọ́ tí gbogbo ìlú gbínúkoló àti agbègbè rẹ̀ fi ń pè é ní bàbá ẹlẹ́ṣin owó ń bẹ lọ́wọ́ bàbá ẹlẹ́ṣin yìí a sì máa ṣàánú fún àwọn ènìyàn púpọ̀ kò sí ẹni tí kò mọ bàbá ẹlẹ́ṣin ní aláàánú ní gbogbo ìlú gbínúkoló àti agbègbè rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wá ń fi ara wọn ṣọ̀fà láti máa bá bàbá ẹlẹ́ṣin pa koríko fún àwọn ẹṣin rẹ̀ tó sì ń gbọ́ bùkátà gbogbo wọn ní jíjẹ ní mímu ní níná àti ní lílò bàbá ẹlẹ́ṣin yìí gbàgbọ́ wípé oore lóore wọ́tọ̀ bẹ́ẹ̀ àṣesílẹ̀ náà ni àbọ̀wá bá bàbá ẹlẹ́ṣin ṣe dáadáa tiẹ̀ fún àwọn ènìyàn tó súnmọ́ àti àwọn tó jìnà sí láì retí nǹkan kan lọ́wọ́ wọn àyọkà alárinrin lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ bond 92.9 fm àdánwò kan ló ṣẹlẹ̀ sí bàbá ẹlẹ́ṣin yìí tó gba ìwà rere ọwọ́ rẹ̀ dànù ẹṣin kan wà nínú ẹṣin bàbá ẹlẹ́ṣin yìí tó fẹ́ràn púpọ̀ kò sí ibi tí bàbá ẹlẹ́ṣin yìí ń lọ tí kò ní mú ẹṣin náà lọ́wọ́ ìfẹ́ tó ní sí ẹṣin náà kì í ṣe kèrémí rárá kódà kì í yá ènìyàn kankan ní ẹṣin ọ̀hún bó ti lè wù kí owó tó fẹ́ yá ẹṣin náà pọ̀ tó lọ́jọ́ kan ẹṣin yìí bẹ̀rẹ̀ àárẹ̀ bàbá ẹlẹ́ṣin dùn sọ́tún ó dùn sósì láti mú ara ẹṣin náà yá ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹṣin tí bàbá ẹlẹ́ṣin fẹ́ràn jù náà dágbére fáyé ẹṣin wó ìrònú dàpọ̀ mọ́ ìbànújẹ́ bàbá ẹlẹ́ṣin ó dùn ó dé ní egungun ara ó ba ọkàn rẹ̀ jẹ́ bàbá ẹlẹ́ṣin bara jẹ́ kọjá bó ṣe yẹ lórí ẹṣin rẹ̀ tó pàdánù ó bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ àwọn ènìyàn tó súnmọ́ àti àwọn tó jìnà sí nítorí ẹṣin rẹ̀ tó wó ìwà rẹ̀ yí padà kò ṣe dáadáa sí àwọn ènìyàn mọ́ tí wọ́n bá wá ba fún ìrànlọ́wọ́ kò ní ṣe é fún wọn gbogbo àwọn tó máa ń fún lóúnjẹ tẹ́lẹ̀ kò fún wọn mọ́ àwọn tí wọn kò níṣẹ́ lọ́wọ́ tó máa ń fún lówó àwọn aláboyún tó máa ń ṣe ìrànlọ́wọ́ fún gbogbo wọn ni bàbá ẹlẹ́ṣin kọ̀yìn sí tí kò ná ní wọn mọ́ torí ẹṣin rẹ̀ tó wó bí ìwà bàbá ẹlẹ́ṣin ṣe yípadà jẹ́ ìjọnilójú fún àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé ṣé bí ìwà ènìyàn ṣe máa ń yípadà nìyí
ẹni tó ti ń ṣe rere bọ̀ láti ìgbà pípẹ́ tí wá di oníkanra torí ẹṣe rẹ̀ tó kú. Báyìí ni oríṣiríṣi èrò ń wá sọ́kàn àwọn ènìyàn lórí ìyíwàpadà bàbá ẹlẹ́ṣin. Ní ọjọ́ kan, bàbá ẹlẹ́ṣin yìí wá sùn lójú oorun, ó bẹ̀rẹ̀ sí ní làálàá. Ní ojú àlá náà, ó rí wípé àwọn ẹ̀mí abàmì kan lé òun. Nígbà tó sáré títí, ó sáré gun orí igi kan lọ, lérò wípé òun ti bọ́ lọ́wọ́ àwọn ẹ̀mí búburú tó ń lé òun.

You are the one who's

yọ ká alárinrin lọ ń gbọ́ láti ilé iṣẹ́ bond 92.9 FM. Ẹ ṣe bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ẹ̀kú ìkàlẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó dé orí igi tí ó ní ẹlẹ́hẹlẹ́ níbẹ̀, nígbà tí yóò wo ẹ̀gbẹ́ rẹ̀, bàbá arúgbó kan lórí tí gbogbo orí rẹ̀ sì jẹ́ funfun báláwú. Òmọ èyí tí yóò ṣe bóyá kó bọ́ sílẹ̀ ni tàbí kó pariwo. Níbi tó fi ń wo èyí tó lè ṣe ni bàbá yìí ti pe orúkọ rẹ̀. Àyà rẹ̀ tó já wípé báwo ni bàbá ṣe mọ orúkọ òun. Bàbá arúgbó dá orúkọ rẹ̀, ó sì sọ wípé ìgbà ni arákùnrin bàbá ẹlẹ́ṣin yìí. Ó ya bàbá ẹlẹ́ṣin lẹ́nu, ó tún bàbá arúgbó ló sì pè é.

ní bí ìtò owó ṣọ̀wọ́. Ó ṣe àlàyé fún bàbá arúgbó wípé gbogbo ènìyàn tó bá bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ òun ni òun máa ń gbìyànjú láti ràn lọ́wọ́. Bàbá arúgbó wá ṣe àlàyé ọ̀nà tó bàjẹ́ ìtàkùn. Ó ní alágbolú tó wá bá fún ìrànlọ́wọ́ tí kò ṣe ìrànlọ́wọ́ fún. Wípé ìbejì ni aláboyún náà kìbá fi bí. Ṣùgbọ́n nítorí pé bàbá ẹlẹ́ṣẹ̀ kò ṣe ìrànlọ́wọ́ fún un, àtẹnu àti ìyanu jẹ́ ọlọ́run nípè. Bákan náà ni àwọn tí kò ní àlàáfíà tí wọ́n wá bá bàbá ẹlẹ́ṣẹ̀ fún ìrànlọ́wọ́ tó kọ̀jálẹ̀ tí kò ṣe é. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló fi jáde láyé nítorí ìrànlọ́wọ́ tí kò ṣe fún wọn. Ìgbà yìí ló wáyé bàbá ẹlẹ́ṣẹ̀ ìdí tí bàbá arúgbó mi ṣe pè é ní ìka ènìyàn. Bàbá yìí wá kìlọ̀ fún pé kó lọ dáwọ́ nínú ìwà tó ń hù sí àwọn ènìyàn ká lè yọ orúkọ rẹ̀ kúrò nínú òṣìkà ẹ̀dá. Bàbá ẹlẹ́ṣẹ̀ ṣe ìlérí fún bàbá arúgbó mi wípé òun kò ní ṣe àìgbọ́ràn sí ọ̀rọ̀ tó sọ fún. Báyìí ni bàbá ẹlẹ́ṣẹ̀ ṣe lajú sáyé. Ní àṣẹ àlá ni òun tí ń wá. Nígbà tí ilẹ̀ mú, ó bẹ̀rẹ̀ sí ní tọ ojúlé dé ojúlé. Ó ń bẹ àwọn tó ti ṣìwàwù sí. Ó ṣe àtúnṣe sí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe rẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn. Ó ṣe oríṣiríṣi nǹkan láti fi wá ojúrere wọn padà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú.

0: ti tó dá oṣù ti tọ́.
1: Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ayé bá a jáde yẹ borí adìyẹ. Èlò tí yóò wé ni yóò yé. Bó ti lè rí padà ó gbọ́ pé kò lè gbọ́ yege àdìsọ́ àdánwò.

0: 92.9 ifesowapo bo se ngbo yen o de ni ni problem sabi now
1: Pont FM 92.9

ilé iṣẹ́ tó ń mójútó ètò ìlera ní ìpínlẹ̀ Èkó ẹ̀ka kẹta rẹ̀ district 3 náà ni wọ́n ti rọ gbogbo mùsùlùmí òdodo láti rí pé wọ́n lo àsìkò mọ̀lúdù àbíyè láti rí pé wọ́n wo ìgbé ayé wọn kí wọ́n sì máa tẹ̀lé àlàálẹ̀ ẹ̀kọ́ etí ànábì kan wá láti jẹ́ ẹni tó lójú àánú tó sì ń gba àlàáfíà láàyè tó sì ń ṣàánú ọmọlàkejì ẹ̀ tó jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ ọ̀hún dókítà mọ̀sùlátù adeleke ló pe ìpè nínú iṣẹ́ ìkíní kú oríire tó rán sí àwọn mùsùlùmí látàrí ti ayẹ ọjọ́ bíi ànábì ó rọ gbogbo mùsùlùmí láti rí i pé wọ́n ń ṣojú àánú sí àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ kó sì máa ṣe àtìlẹyìn lórí ìdàgbàsókè agbègbè wọn dókítà adeleke tó rọ gbogbo àwọn olùgbé láti mú ìlera wọn lókùúkúdùn kí wọ́n máa gbé ìgbé ayé ìlera kí wọ́n sì rí pé wọ́n ń ṣe ìmọ́tótó kó sì máa lọ ṣe àyẹ̀wò lóòrèkóòrè wọ́n bá rí pé òun kan fẹ́ yẹ̀gẹ́ nínú ìlera wọn kó tètè tọ àwọn onímọ̀ nípa ìlera lọ. Olú ti ọ̀rẹ̀gún aláluwa ọba Dr. Olúkúnmi Olúṣẹ̀san Akigbọlá ti rọ gbogbo mùsùlùmí òdodo láti fi àsìkò mọ́lì nàbí ọdún yìí kí wọ́n fi ṣàjọyọ̀ ànábì muhammad bíbí rẹ̀ nínú àtẹ̀sọ́dẹ̀ ètò jáde láti ààfin ọba náà náà ni wọ́n ti ṣàlàyé pé ànábì jẹ́ àwòkọ́ṣe fún àlàáfíà ipamọ́ra ìrẹ̀lẹ̀ jákèjádò gbogbo àgbáláyé wọ́n rọ gbogbo mùsùlùmí láti rí pé wọ́n tẹ̀lé ẹ̀kọ́ ànábì kí wọ́n sì rí pé nínú ìgbé ayé wọn lójoojúmọ́ náà ni wọ́n fi sí ojúṣe ọba ọ̀mọ̀wé akíngbọ́lá rọ gbogbo olùgbé ọ̀rẹ̀gún àti ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti rí pé wọ́n gbàdúrà fún àlàáfíà ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ojúṣe gbogbo wa ni o láti gbàdúrà kí a sì ní ìpamọ́ra kí a sì gbọ́ra wáyé ọ̀bàlàyé náà wá gbàdúrà sí ọlọ́ba àlá láti dáàbò bo gbogbo olùgbé ọ̀rẹ̀gún ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè wa nàìjíríà lápapọ̀ wọ́n ní kájọ máa gbé pọ̀ ní àlàáfíà ó ṣe kókó ó ṣe pàtàkì. Àwọn àjọ ọmọlẹ́yìn Kristi Christian Association of Nigeria ti rọ ìjọba àpapọ̀ ìpè aráàlú wọn ò fẹ́ máa gbọ́ fígọ̀ ńláńlá o bí kò ṣe pé kí ayé wọn kó dáa sí i kí ìgbé ayé kó ràn wọ́n lọ́rùn wọ́n pe ìpè bí wọ́n ṣe ń bá àwọn mùsùlùmí yẹ̀ fún ti ayẹ mọ́lúdù àbíyè wọ́n ṣàlàyé pé gbogbo ọjà ló ti gbówó lórí jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ni ìlú ò farahàn lórí ètò ààbò wọn ni a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé gbogbo àwọn fígọ̀ èyí tí a bá ń dárúkọ ó nípa nínú ayé àwọn olùgbé ẹni tó jẹ́ ààrẹ wọn agbíṣọ daniel oko ló sọ ọdún mọ̀ pé àwọn orílẹ̀-èdè nàìjíríà fẹ́ rí àyípadà rere nínú ìgbé ayé wọn lójoojúmọ́ nínú àtẹ̀sọ́dẹ̀ náà tí ààrẹ buwọ́ lù ni wọ́n ti rọ gbogbo àwọn adarí láti kẹ́kọ̀ọ́ nínú ìgbé ayé ànábì muhammad kí wọ́n sì rí pé wọ́n ṣe déédéé dọ́gbandọ́gba ojú àánú fáwọn tó kù díẹ̀ káàtó fún ní àwùjọ ààrẹ fún àjọ ọmọlẹ́yìn kristi ṣàlàyé pé mọ́lúù nàbí ó ní í ṣe pẹ̀lú òde wa nàìjíríà pàápàá lásìkò tá a wà yìí tó yẹ pé àwọn kan ń lo àǹfààní ẹ̀sìn tó yẹ pé ó pín yẹlẹyẹlẹ láti máa fi ṣe òṣèlú tí ó mú èrè wá fún ara wọn nígbà tó ń sọ lórí ìbò ọdún 2027 abishop oko rọ gbogbo àwọn olóṣèlú láti má ṣe máa ró àwọn ẹlẹ́sìn lágbára láti máa kojú ìjà sí àwọn òṣèlú tí ó mú èrè wá fún ara wọn nígbà tó ń sọ lórí 2027 abishop oko rọ gbogbo àwọn olóṣèlú máa ró àwọn ẹlẹ́sìn lágbára láti máa kojú ìjà sí àwọn òǹdìbò ó rọ gbogbo àwọn ọmọlẹ́yìn kristi àti mùsùlùmí láti má ṣe gbà fún àwọn olóṣèlú láti máa lo ìyapa láàrin àwọn ẹlẹ́sìn láti fi jẹ́ èrè jẹ titi wọn kí wọ́n gbìyànjú láti dáàbò bo agbègbè wọn kí wọ́n má sì ṣe jẹ́ ìjẹ fáwọn àríjẹ ní màdàrú akójọpọ̀ ìròyìn àgbáyé náà ló ń dé ṣe tí ìgbọ́ yín o láti lè ṣe bond fm.

àbójútó àgbàjọ Deeper Life Bible Church Pastor W.F. Kumuyi ti ṣàlàyé pé ìpàgọ́ ti ọdún yìí pàápàá èyí tó jẹ́ wọ́n fẹ́ ṣe ní oṣù kẹjọ ọdún yìí tí wọ́n pè ní Crusade Week náà ló yẹ pé yóò wáyé ní ọ̀tá nípínlẹ̀ ti Ògùn wọ́n lè yóò fún gbogbo ẹ̀ ní àǹfààní láti rí ìrànlọ́wọ́ gbà láti ọwọ́ bákan náà ní ìmúláradá fáwọn tó yẹ pé wọ́n wòsàn Pastor Kumuyi tó sọ eléyìí

0: níbi ìpàdé àwọn oníròyìn tí ní ọ̀tà nípínlẹ̀ ti Ògùn tí wọ́n jọ ṣe papọ̀ pẹ̀lú àwọn àjọ mọ̀lẹ́bí àti àjọ àwọn Pentecostal Fellowship of Nigeria. Wọ́n ìpàgọ́ yìí ó wáyé o láti sìkò tí orílẹ̀-èdè wa Nàìjíríà ń bé ìṣọ̀kan tó ń bèrè fún ètò ààbò àti ìtẹ̀síwájú lè la lè ṣe nípa ti àdúrà. Wọ́n ni wọ́n gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà o. Wọ́n ni wọ́n sì wàásù ìrere jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ti ń ṣe ní àwọn orílẹ̀ bíi Áfíríkà, Asia àti àwọn àgbáńlá ayé. Wọ́n ní ẹ̀rí ló máa ń tẹ̀lé tí a pọ̀ sí ìyípadà sí rere o. Wọ́n jẹ́ kó dìímọ̀ pé Pastor Kumuyi náà lọ pé àwọn máa tẹ̀síwájú láti máa gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà. A ò gbọ́dọ̀ sínú torí pé Ọlọ́run ṣetán láti bẹ ilẹ̀ wa wò. Nínú ọ̀rọ̀ ta ti ọ̀tà Aláìlúwa ọba Adéyẹmí Abdulkadir Ọbaláni ni àwọn dúpẹ́ lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run náà o pé wọ́n rántí ọ̀tà wọ́n sì ní ètò ọ̀hún. Àwọn yóò gbìyànjú láti rí pé àwọn èèyàn wọ́n wá síbẹ̀ ayé wọn yóò sì di ọ̀tún. Àṣojúkọ̀ rẹ̀ wọ́n á já pé ayẹyẹ ti ìpàgọ́ ti ọdún ìtọ́fẹ́ ṣe ní ọ̀tà Global Christ Oyè náà ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́rùú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ tí a wà nù rẹ̀ yìí tó sì jẹ́ pé gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi náà ni wọ́n fẹ́ kópa níbi ètò ọ̀hún. Àwọn àjọ kan tí wọ́n fẹ́ rí sí ìpolongo fún ààrẹ Bọ́lá Ahmed ti okùn kùdùn àti ẹsẹ̀ kùkú èyí tí a mọ̀ sí Grassroots Movement for GMT náà ni wọ́n ti ń pe gbogbo ẹ̀ pé ká tún dìbò fún Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí i kí wọ́n lè parí àwọn iṣẹ́ ìdàgbàsókè tí wọ́n ń bá lọ ní ọ́fíìsì wọn. Wọ́n jẹ́ kó dìímọ̀ pé ẹ jẹ́ ìga àwọn àjọ GMT ọmọọba BCU tó ti bá Abiola Peter sọ̀rọ̀ ní orílẹ̀-èdè àjọ ọ̀bẹ ní ìkẹjà GRA nílùú Èkó. Ọmọọba Yusuf jẹ́ kó dìímọ̀ pé àwọn náà ni ẹni tí wọ́n kọ́yàn gẹ́gẹ́ bí alága fún agbègbè Ayọ̀bọ́jà. Bákan náà ni wọ́n ti ṣojú àlìmọ̀ṣọ́ kínní nílẹ̀gbìmọ̀ àfin ti ìpínlẹ̀ ti Èkó tó sì wà lára àwọn àgbà ẹgbẹ́ PC tí a mọ̀ sí APEX leader ní àlìmọ̀ṣọ́. Wọ́n ní kí ló dé ẹgbẹ́ òṣèlú ADC pàápàá adíje wọn Alhaji Atiku Abubakar sọ̀rọ̀ bá ṣe olóore òun yóò dá owó epo pẹtiró padà. Wọ́n ní ìkùyẹ kò rí bẹ́ẹ̀ o. Wọ́n ní gẹ́gẹ́ bí adarí GMT wọ́n ní gbogbo tí ìjọba ìpínlẹ̀ ń gbà àti ìjọba ìbílẹ̀ báyìí ó ti rú gọ́gọ́ sí. Wọ́n ní ìdàgbàsókè ló níran náà ló ń ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀sùn kú ìpínlẹ̀ ti Èkó. Wọ́n ní lára àwọn iṣẹ́ ètò ẹ pé yíyọwọ́ kílà kóràn lọ́wọ́ kò lórí epo pẹtiró ti ṣe náà ni ojúnà Lagos sí Kàlàbà kan náà ni ètò ẹ̀yáwó fún àwọn ilé ẹ̀kọ́ gíga àti oríṣiríṣi àwọn ìrànlọ́wọ́ tí wọ́n ti rí gbà bẹ́ẹ̀. Ọba Yusuf darapọ̀ mọ́ ọmọ orílẹ̀-èdè pé àwọn fẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n ti wájú nínú àwọn ìdàgbàsókè fún orílẹ̀-èdè wa Nàìjíríà.
1: Pé àwọn ọmọ jẹ́ adamadi the arm robbery and the rest of it tí wọ́n ti yóò dé gbèsè ayé Nàìjíríà mọ́ láwọn máa dá padà ẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin ẹ̀ wò ó ara ti ń tùlù ó ti ń rojú ìrù ti ń ráyè ìnira ti ń lè rọrùn kẹ́ni ìsọ̀kan sọ pé òun tún fẹ́ dá wa padà sí ọgọ́rùn-ún ọdún lẹ́yìn tó ṣeéṣe ni.
0: Ọba Yusuf tẹnumọ dídá ààrẹ Bọ́lá Ahmed Tinubu padà fún sáà ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé wa kó túrú gọ́gọ́ sí tí ó sì jẹ́ àǹfààní fún gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Grassroots for Tinubu láti rí pé wọ́n polongo lórí àwọn ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe kọ́ má kàn máa jó káàkiri. Ó rọ àwọn GMT yìí láti rí pé wọ́n gbìyànjú láti kó àwọn lọ bí ẹgbẹ̀rún kan ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà láti rí pé wọ́n dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó díje dupò fún ẹgbẹ́ òṣèlú APC nínú gbogbogbò tó ń bọ̀ ní ọdún 27. Wọ́n ní àìsàn kan diphtheria ó máa bẹ́ sílẹ̀ o ní ìpínlẹ̀ ti Kano lọ́hùn-ún pàápàá níjọba ìbílẹ̀ Rano tó ti pèyàn bíi 50. Wọ́n ní àwọn tó yẹ pé ó tún fara pa yánnayànna látàrí àìsàn yìí ni wọ́n bẹ ní ilé ìwòsàn. Wọ́n ní ó ti mú kí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ṣàlàyé pé wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí àti ìgbésẹ̀ láti rí pé wọ́n dáwọ́ àìsàn òdókóyé tán mọ̀mọ̀mọ̀. Aṣòfin tó ń ṣojú agbègbè Rano nílé-ìgbìmọ̀ aṣòfin ti Kano Ibrahim Muhammad ló ti gbé ìgbésẹ̀ pé wọ́n gbọ́dọ̀ gbìyànjú lórí eléyìí ní àwọn ibi tí àìsàn náà ti ṣọjẹ́ jù ní Rédí àti Sábúwá ní ìjọba ìbílẹ̀ Rano lọ́hùn-ún. Ìrọ̀lẹ́ òkèèrè ìròyìn rẹ̀ pé afurasí ọmọléèrè Libya tí ó lọ́wọ́ nínú jíju àdó lọ́wọ́ sí Lokribe ní orílẹ̀-èdè ti Libya lọ́hùn pé wọ́n ni wọ́n ti sún ìgbẹ́jọ́ ọmọ ọdún mẹ́tàdínlógójì ọ̀hún sí iwájú sí ẹjọ́ tó ti lọ bí ọdún mẹ́tàdínlógójì ọ̀hún sí látàrí pé wọ́n tún ṣẹ̀ṣẹ̀ rí

0: àwọn ẹ̀rí míì tọ́lá ìpè Abu Hagila Moshood Kan Al-Marimi pé wọ́n rí ẹ̀rí pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí náà tún jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe mú ẹ̀rí wá o tẹ́ ẹ bá gbàgbé ọdún 1988 náà ni wọ́n ju àdúgbò ọkọ̀ òfurufú etí àmọ̀ sí Parham Flight 103 ní ọjọ́ kọkànléní ogún oṣù kejìlá ọdún 1998 tí àwọn lọ bí ọ̀tàléní igba àti mẹ́wàá tí wọ́n sì gbẹ̀mí ní báyìí wọ́n ti sún ìgbẹ́jọ́ di oṣù kínní ọdún tí. Ẹ̀yin ará ha ò ní orílẹ̀-èdè méjì tó ju orílẹ̀-èdè wa Nàìjíríà lọ o jẹ́ kí a ṣọ́ra lórí àwọn nǹkan tí a máa sọ tó lè dárúgúdù sílẹ̀ ká tó múná wá sọpọ̀ ẹgbọ́ kókó tó wà náà lẹ́ẹ̀kan sí. Ìjọba Èkó ti fún àwọn tí ó kọ́ búkà àti àwọn àbẹ́tẹ̀ sí àwọn ààyè tí kò pa níbi ilé-ìwòsàn gbogbogbò tó ń bẹ ní ọjọ́ ní ọjọ́ méje láti ká ṣe àwọn àbí kíjọba bá wọn wò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti darapọ̀ mọ́ àwọn ogun ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti pè fún àwọn ọmọ orílẹ̀-èdè tó ń ṣe àjọ ti Mọ́lúdù Nàbíyù láti fi wàjọ ànábì wa Mùhọ́mọ̀. Wọ́n ní àkànkan dìpítérì àbẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Kánò pàápàá níjọba ìbílẹ̀ Rano ti pa èèyàn bíi 50 nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wà ní ilé-ìwòsàn tí wọ́n ìtọ́jú. Àmúrẹ̀wá fún yín pé afurasí ọmọ orílẹ̀-èdè Libya tí ó lọ́wọ́ nínú jíju àdó olóró lu ọkọ̀ òfurufú ti lọ́ọ̀kù ní ọjọ́ ìbílẹ̀ Rano ó sì ti pa èèyàn bíi 50 nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wà ní ilé-ìwòsàn tí wọ́n gba ìtọ́jú. Àmúrẹ̀wá fún yín pé afurasí ọmọ orílẹ̀-èdè Libya tí wọ́n ní ó lọ́wọ́ nínú jíju àdó olóró lu ọkọ̀ òfurufú ti lọ́ọ̀kù ní ọdún náà ní 1988 náà ni wọ́n ti sọ pé wọ́n ti sún ìgbẹ́jọ́ síwájú látàrí àwọn ẹ̀rí tuntun tí wọ́n rí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Frank Ọlọ́ọ̀ni-Ṣọlá àti Mutir Abdullahi tó jẹ́ olóòtú Abiodun Fọlá Ọ̀ṣọ́ lóka dúpẹ́ pẹ̀lú tẹ́tí síwájú.
1: Ìjìmọ̀ rẹ̀ lọ́dún rí ẹ̀wà fákùkọ́.
2: Ìjìmọ̀ rẹ̀ lọ́dún rí ẹ̀wà fákùkọ́.
1: Ọba òkè lọ́dún rí ẹ̀wà fákùkọ́.
2: Ìjìmọ̀ rẹ̀ lọ́dún rí ẹ̀wà fákùkọ́. Níbi kápẹ́jẹ́ àti pọ̀ lọ́wọ́. Bó ṣe ròyìn Bọ́ndẹ̀ FM àwa máa lọ bá.
3: Bond FM 92.9
4: Bond FM.

ẹ̀yìn okun tokun ní ṣe iyì àtọ́lá nínú ọ̀dà láyé ti precious paint mi precious paint ti wá dọ̀dà àtàtà tí gbogbo ayé ń dùúrà precious paint ọ̀dà tó kójú owó tó jẹ́ gbogbo nǹkan ẹ bá fi kùn pátá ní òun àdán gbin gbogbo wọn bá fẹ́ fọ̀dà kùn pátá ẹdẹ precious paint wò kẹ́yìn náà oríṣẹ́ akin ohun tá a bá gbìyànjú wọ́n ti ní kì í ṣiṣẹ́ mo fẹ́ kí gbogbo ojú níyàn ó mọ̀ emotion classic coat test coat gloss satin industrial coating pop emotion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sírúfẹ́ ọ̀dà tí ẹ̀ ń fẹ́ tí ò sí nílé iṣẹ́ precious paint o plot 85 adelakun street okudaki road also part of agobi egbe ní kọ̀tún ni precious paint ti ń sọba tí wọ́n ń ṣọ̀sún ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí ẹ mú gègé kẹ́kọ́ sílẹ̀ 0809-431-0288 0704-060-2423 precious paint nìyẹn àyànfẹ́ ọ̀dà ló jẹ́ fún gbogbo àwọn tí ń lọ́ọ́ da

0: dídé wòyí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa àsìkò yìí kààbọ̀ sí ètò orí ètò wa bá mi ṣe olúwa fún ìjọ Israel Life Ministries èyí tí ó wà ní 2022 Aládé Sirius Street pápá ọjà ọmọọṣẹ ní ìlú Èkó.
1: Hallelujah!
2: What a
1: thing! Ipada
2: re o!
1: Our celebration
2: to wa yen ninu
1: Israel Ministry
2: to wa ni number 2022
1: Aladé Sirius Street
2: pápá ọjà ọmọọṣẹ Lẹ́kọ̀ọ́
1: ní gbogbo ọjọ́ Wednesday
2: ní aago mẹ́fà ìdájí
1: sí aago mẹ́wàá
2: ní ìpàdé
1: àdúrà ọ̀hún wáyé
2: nínú ìjọ wọn
1: darapọ̀ mọ́ ìpàdé àdúrà
2: tí àwọn ènìyàn
1: ti jáde sí agbára
2: Ọlọ́run
1: wọ́n pàdé àwọn ní àmì òróró yàn
2: tí ìpè wọn lálẹ̀
1: àwọn onífọ̀jì
2: ni Prophet Adeniyi
1: olówó pọ̀rọ̀kú
2: aka
1: bàbá Ọlọ́run àánú
2: Prophet Dr. Adesola Adedeji
1: àti àwọn ní àmì
2: òróró yàn ìwọ náà darapọ̀
1: mọ́ wọn
2: níbi àdúrà ní wọ́tà
1: tíwẹ́tì
2: tó yígbẹ́ ayé ẹni padà sí rere
1: gbogbo àṣálẹ̀ fúláde
2: kẹta
1: lóṣooṣù
2: ní ìpàdé
1: àdúrà àṣálẹ̀
2: àwọn ẹbí amọ́ wáyé
1: láago mọ́kànlá
2: sí aago márùn-ún
1: ìdájí
2: níbi tí ogun ti ń ṣe
1: ti dè jẹ́
2: tí onírò bìnú
1: jẹ́ bẹ́ẹ̀ sí ní gbàtúrà
2: lẹ́sẹ̀ tẹsẹ̀
1: ìwọ náà mọ́ gbẹ̀yìn
2: wọ́n pàdé jésù
1: oníṣẹ́ ìyanu
2: torí pé ìwọ lẹ̀ rí kàn.
3: Ògbóni fún orúkọ Olúwa lókè ọ̀run. Mo kí wa ní dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ wa. Orúkọ tèmi ni Wòlíì Dókítà Samuel Obùsínà tí gbogbo ayé ń pè ní bàbá alájọ worldwide. Ẹgbọ́n mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò yìí bá mi ṣe Olúwa. Ohun tó Olúwa rán mi sí ọ ní àkókò yìí òun ni mo pé àkórí rẹ̀ ní ìyìn àwọn aṣẹ́gun. Ìyìn àwọn aṣẹ́gun. Ẹgbọ́n mi sà béèyàn bá ṣe ń jagun lọ́wọ́ tí ò bá tí ì ṣẹ́gun ó ṣeé ṣe o ó sì wà ní ojú kan ṣùgbọ́n ọjọ́ tó bá jagun tó bá ṣẹ́gun ọjọ́ yẹn ni orin ayọ̀ àti orin ìyìn tó máa gba ẹnu rẹ̀ kan. Mọ́mì ohun tó ń la kọjá yìí mo fẹ́ kó mọ̀ wípé lọ́jọ́ kan ó máa ṣẹ́gun lọ́jọ́ kan ó máa kọrin ayọ̀ lọ́jọ́ kan ó máa kọrin ọpẹ́. Ìyẹn kájọ sí ìwé bíbélì nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run ìwé Chronicle kejì orí ogún ẹsẹ̀ kejìlélógún 2 Chronicle chapter 20 verse 22.
4: Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa kọrin.
3: Yes sir.
4: Ti sí ìyìn.
3: Yes.
4: Olúwa yan ogun ẹ̀yìn.
3: Olúwa yan ogun ẹ̀yìn.
4: Sí àwọn ọmọ Amoni.
3: Yé.
4: Moab. Àti àwọn ará òkè Syria.
3: Yes sir.
4: Tí wọ́n wá sí Juda. Ó sì kọlù wọn.
3: Ó kọlù wọn kábíyèsí o. Wọ́n mi ni ogun tó ń là kọjá yìí ó gbọ́dọ̀ kọ́ bí a ti yin Ọlọ́run. Kò dìgbà tí ogun bá ṣe kéèyàn tó kọrin. Ẹgbẹ́ ohun tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí mo fẹ́ kó yí ọ dáadáa mọ̀mọ́. Bàbá àti Bọ̀dá o ní orí ọ̀fẹ́ láti máa yin Ọlọ́run. Nínú ìyìn ìṣẹ́gun wà níbẹ̀. Nínú ìyìn ìtẹ̀síwájú wà níbẹ̀. Nínú ìyìn èèyàn máa borí ogun. Níbi tí à ń ka yìí bíbélì jẹ́ tá a bá bẹ̀rẹ̀ láti kíka rẹ̀ láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Ó sọ fún wa bí àwọn alágbára bí wọ́n ṣe gbé ogun dìde sí Jehoshaphat. Wọ́n pè ní ìjà pé wo o lè bọ́. A ti kọlu àwọn ọba kan kó a ti kọlu wọn. Wọn ò rí kankan ṣe bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìwọ náà máa múra sílẹ̀. À ń bọ̀. Ẹ wá gbọ́ o. Bíbélì jẹ́ kó yá pé Jehoshaphat ó mú ìwé tí a kọ sí ó mú tọ Ọlọ́run lọ. Gbọ́mi ojú wọn sọ pé kò lè ṣeéṣe yẹn òótọ́ sọ pé lọ́sítù wípé wo kò sọ́nù àbáyọmọ́ ò ṣe wá tẹ̀síwájú pẹpẹ yìí láti wá yan Ọlọ́run lórí ẹ̀ pé ogun náà ti ṣẹ́. Mo ti rí èèyàn tó lálàá ó rí wípé gbogbo exam tó ń ṣe òun fẹ́ẹ̀lì pátápátá kò ti ẹ̀ sí A kò sí B F9 parallel ṣùgbọ́n ẹgbọ́n mi sà onímọ̀ ti jí nínú àlá yẹn òun mẹ́sì kọrin ọpẹ́. Nígbà tí result máa jáde ó padà pàṣẹ gbogbo ibi tó ti rí ẹ fún yẹn sà ibẹ̀ ló ti rí

0: ni fun oluwa loke orun ati ni aye alaafia ife ni si ni gbogbo o ki wa ko asa le ni oruko na baba mi ati ni mo o ki wa ni oruko Jesus Christ oruko mi lady prophet doctor fun awon jawo labi lati si awon church mountain of goodness and mercy 211 Milero Street Milero Post Office ni Agege o ba do afun ni pe bi Christ ba fa bi bore seyin o le fe ta fi ni ibe ojo yi laaye ati laaye ni o le fe lawo to go to fun wa ni adura ni mi ro yi o ni wa so fun ni pe ka gbadura lori 11th hour miracle ni iyan to ma n gbe ni wakati ikeyin ni opolopo igba awon elemi ma n ro wi pe 11th hour miracle yi o di ipari odun ki awon to bere fun ṣùgbọ́n nǹkan tó wá sọ fún wọn ní òwúrọ̀ yìí ni wípé òun fẹ́ ṣe ìyanu tí àwọn ò retí àwọn nǹkan tá a tún lè pè ní 11th hour miracle yìí ni ìyanu òjijì ìrànlọ́wọ́ òjijì oore òjijì oore tó kọ̀ máa ń ṣẹlẹ̀ sí ayé ènìyàn ìyanu tó máa ń bá ayé ènìyàn nígbà tí àkókò tí àwọn rò pé àkókò ti lọ nígbà tí ìrètí bá ti pin àwọn nǹkan tí àwọn lè pè ní 11th hour miracle nìyẹn oore tó máa ń bá ayé ènìyàn nígbà tí agbára pe nígbà tí kò sí ìrànlọ́wọ́ mọ́ tí a ṣe ti rò pé wo jẹ́ kí n fílẹ̀ jàre kò sọ́nà àbáyọ mọ́ tọ́rọ̀ á dẹ̀ gbé ìyanu dìde tá fi bó ṣe tó tá fi hàn tá fi agbára àti ogun rẹ̀ kí a fi hàn ó ní wá sọ fún mi wípé bí àwọn bá ní oore ọ̀fẹ́ tí wọ́n bá lè gbàdúrà tí wọ́n dẹ̀ ní ìgbàgbọ́ kí oṣù yìí tó parí olúwa ní òun fẹ́ ṣe ìyanu òun fẹ́ ṣe irun òjijì ìyanu tó máa ń dé ní wákàtí ìkẹyìn olúwa lòun fẹ́ ṣe ní ayé àwọn ènìyàn ó ti ṣe ní ayé àwọn ọkùnrin o bíbélì dẹ̀ sọ ní ohun tí mo ti ṣe lẹ́ẹ̀kan rí ó lè mú yóò tún ṣe lẹ́ẹ̀kan sí i ó tiẹ̀ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ ju tàkọ́kọ́ lọ so nítorí ìdí èyí níbikíbi tó ti ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí mo fẹ́ kí ìwọ náà bá ọlọ́run sọ̀rọ̀ nípa olúwa ìwọ ló máa ń dìde fún ìrànlọ́wọ́ bíbélì sọ wípé nígbà tí ìrànlọ́wọ́ ẹ̀dá bá pin tolúwa yóò dìde ìwọ tó máa ń dìde fún ìrànlọ́wọ́ ènìyàn nígbà tí kò sí ìrànlọ́wọ́ mọ́ nígbà tí ìrànlọ́wọ́ ẹ̀dá bá pin olúwa dìde fún ìrànlọ́wọ́ mi olúwa dìde fún àánú mi mo dẹ̀ mọ̀ ó dẹ̀ dá mi lójú wípé bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà nítorí pé ó sọ nínú ẹ̀ pé kí wọ́n mú ọ̀rọ̀ mi ní kì yóò lọ láì bá ṣe tí mo bá hàn mo mọ̀ wípé olóòótọ́ tí olúwa sọ yìí mo mọ̀ wípé ìwọ tó ń gbọ́ mi yìí ìwọ ni olúwa rán mi sí mo dẹ̀ mọ̀ pé olúwa máa ṣe é láàrin ayé rẹ̀ ìwé Psalm 102 verse 13 ó ní ìwọ ò dìde ìwọ ò ṣàánú fún Sioni nítorí ìgbà ti ṣojú rẹ sí i nítòótọ́ àkókò náà dé ìwọ ò dìde ìwọ ò ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí olúwa nítorí ìgbà ti ṣojú rẹ sí wa nítòótọ́ àkókò náà dé bí àkókò bá ti dé bí àkókò bá ti lò ọlọ́run máa ń gbé ìrànlọ́wọ́ dìde nígbà tá a gbọ́dọ̀ ronú sí nígbà tá a fọkàn sí ọlọ́run máa ń jẹ́ ara rẹ̀ mo gbàdúrà fún ní àṣálẹ́ ọdún ṣe ń gbọ́ mi gbogbo ẹni tó fi ìgbàgbọ́ ṣàmì àti àwọn tó tún máa fi ìgbàgbọ́ tún àdúrà yìí gbà fún ara wọn wípé ìyanu tó máa ṣẹlẹ̀ sí ayé rẹ̀ tó máa gbàgbé ọjọ́ ọdún tó máa gbàgbé ọjọ́ òṣè rẹ̀ kí oṣù yìí tó parí lórúkọ ti jésù ọlọ́run máa ṣe fún ẹ níbi tó ò tiẹ̀ ronú sí níbi tó ò rokàn sí pé àánú lè ti dìde níbi tó ò ronú sí tó ò rokàn sí pé ìrànlọ́wọ́ lè ti fọhùn lórúkọ ti jésù kí oṣù tá a wà ní ẹ̀kọ́ tó parí ohun tó wá sọ fún ẹ wípé kí oṣù tó parí olúwa náà fẹ́ ṣàánú àwọn ènìyàn bí àwọn ènìyàn bá lè gbàdúrà tí wọ́n bá lè képe òun mo dẹ̀ mọ̀ wípé o máa gbàdúrà o dẹ̀ máa képe olúwa pàápàá lẹ́yìn àdúrà yìí tá a tún gbà yìí bí olúwa ti ń bẹ tẹ̀mí òye padà àánú máa sọ̀rọ̀ fún ọ kí oṣù tá a wà ní ẹ̀ tó parí àánú máa sọ̀rọ̀ fún ẹ ìwé jọ́ẹ̀lì orí kejì ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n jọ́ẹ̀lì 225 ó ní èmi ò sì mú ọdún rọrùn padà fún yín wá èyí tí yéṣu ohun irú kòkòrò jẹ́rẹ́jẹ́rẹ́ àti irú kòkòrò kejì àti irú kòkòrò jẹ́rẹ́jẹ́rẹ́ náà ti fi jẹ àwọn ọdún láàrin tí mo ti ń ṣàánú yín and I will restore you to the years that the locust has eaten the cankerworm and the caterpillar and the pampaworm the great army which I sent among you mo gbàdúrà fún yín gbogbo ohun tí o ti pàdánù kí oṣù yìí tó parí olúwa máa dá padà fún yín àti àyètò ètò ìpàdánù ní ti ara àti ètò ìpàdánù ní ti ẹ̀mí olúwa máa dá wọn padà fún yín bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ibi tí agbára ò lè gbé ẹ dé ibi tí ìwé tó kà ò lè gbé ẹ dé nínú oṣù yìí kó tó parí agbára ọlọ́run máa gbé ẹ débẹ̀ mo ṣúre fún ẹ ní àṣálẹ̀ yìí ní orúkọ ti jésù kristi àkókò tá a wà yìí gangan olúwa yóò ṣe ojú rere fún ọ gbogbo opportunity tó ti sọnù ni gbogbo anfani lala to ti sonu losu yi ko to pari loruko ti Jesu Kristi oluwa ma da awon anfani yen pada fun gbogbo ran lowo oju ere ati ibukun awon ise lala to nitumo to ti sonu nitori ohun oluwa to jade loni loruko Jesu Kristi oluwa ma da pada fun iyanu to ma de bayan ni ikeyin to ma de bayan ni ejiji loruko ti Jesu Kristi o ma fara hun ni aye re loni loruko ti Jesu Kristi ohun gbogbo ti awon alagbara ti fi agbara won pa lowo re agbara olorun da pada fun ko si to pari ohun gbogbo to to si o to to si aye re to to si ise re to to si owo re to to si ipe re ni loruko ti Jesu Kristi agbara olorun da pada fun loni loruko ti Jesu Kristi ibukun to ma n ba ise wi anu to ma n gbe ise ni ni oruko Jesu ki osu yi to pari oluwa yanda ifun oluwa yanda ifun oluwa yanda ifun oluwa yanda ifun ni oruko ti Jesu Kristi gbogbo agbara to n so pe o ti pe gbogbo agbara to so pe ko le se se mo ninu aye re oluwa pa won lenu mo ati agbara ati alagbara awon to so pe gbagbe ko so na ba yo mo ko si bi to fe gba won o le koja o le lowo loruko ti Jesu Kristi ati bi fe agbara be ati awon alagbara ni febe loruko Jesu Kristi oluwa pa won lenu mo lati oni lo iyanu ta gbe ni je buruko loju re ta so ku re de ni ta so bi re di tan ki osu yi to pari loruko Jesu Kristi oluwa se ni aye re ati iwe ati omo ati oko ati aya ati lori ise re yen loruko Jesu ori ojiji ori to mi bayan lojiji ki osu yi to pari ta na ko ni tuntun tama owo fayo tama epe apeje wipe era mi yin olorun loruko ti Jesu oluwa bere si ni se ni aye re agbara ti wa fi ja owo olubori ki osu yi to pari o wa gba agbara na loruko Jesu agbara ti wa fi owo fayo ki osu yi to pari loruko ti Jesu gba agbara na agbara ti wa fi pari daadaa bohun ba ti eje wipe o bere daadaa sugbon mo gbadura fun o fun gbogbo okan to gbagbo agbara ti wa fi pari dada loruko ti Jesu gbagbara na ìrìn àjò oṣù august yìí kó tó parí loruko ti Jesu Kristi gbogbo gbogbo gbogbo ọmọ ayé rẹ kó gbagbara ọtún àwọn nǹkan tó ti dòkú àwọn nǹkan tó ti kú nínú ayé rẹ ni nínú iṣẹ rẹ ni nínú ìgbéyàwó rẹ ni loruko Jesu Kristi ó rẹ kó bẹ̀rẹ̀ sí ní gbagbara ọtún gbogbo ohun tó ń fọ lórí ayé rẹ tí kì í ṣe ohun olúwa láàárọ̀ yìí ní àṣálẹ̀ yìí ní ọ̀sán yìí ní àkókò kí àkókò tó olórí ọ̀fẹ́ àti tún gbọ́ prógámù yìí lórúkọ Jésù ohun olúwa pa wọ́n lẹ́nu mọ́ gbogbo ohun tó ń lọ ṣáájú rẹ síwájú olóore tó lọ ń dín òre mọ́ ọ tó lọ ń dín gàgá mọ́ ọ ohun olúwa pa wọ́n lẹ́nu mọ́ gbogbo ohun tó lọ ń sọ̀rọ̀ tí ò yẹ kó sọ níwájú àwọn tó yẹ kó fà á dìde níwájú àwọn tó yẹ kó gbé ọ jáde nínú oṣù yìí lórúkọ ti Jésù irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ olúwa bàbá lọ́wọ́ wọn olúwa pa wọn lẹ́nu mọ́ kó o tó jáde kúrò nínú oṣù august yìí lórúkọ ti Jésù Kristi omi ẹ̀yìn ọlọ́run lábẹ́ àkóso bó ti wù kó rí omi ẹ̀yìn ọlọ́run ìwé abákòkò kejì ẹsẹ̀ kẹta ó kà wípé nítorí ọmọ jẹ́ ti ìgbà kan tí a yàn yóò máa sáré sí ìgbẹ̀yìn kì yóò sì ṣèké bí ó tilẹ̀ pẹ́ dúró dé nítorí dídé yóò dé kì yóò pẹ́ gbogbo ohun tó ti sáré sí ìgbà kẹyìn fún ayé rẹ nínú oṣù august yìí lórúkọ jésù ó bẹ̀rẹ̀ sí ní jẹyọ ó bẹ̀rẹ̀ sí ní farahàn lórúkọ jésù kristi gbogbo ohun tó ti fà láti ìbẹ̀rẹ̀ oṣù yìí tí ò tóra wọn mo sọ ọ́ ní orúkọ olúwa ní orúkọ jésù kristi násárẹ́tì ó yàbẹ̀ sí lọ máa rí wọn fà tóra wọn ó yàbẹ̀ sí lọ máa rí wọn mú o lórúkọ ti jésù kristi àwọn nǹkan tí ọgbọ́n tiẹ̀ ti gbàgbé pé kò lè ṣeéṣe mọ́ yẹn lórúkọ ti jésù olúwa máa yọ sí ọ lójijì ó máa bẹ̀rẹ̀ sí ní ṣe é ṣe fún ọ ohun gbogbo tí àwọn ti sọ fún ẹ pé gbàgbé ẹ kò sọnà ń bẹ mọ ọba tó la ọ̀nà fún àwọn ọmọ israẹli létí òkun pupa lórúkọ ti jésù ó yá kó la ọ̀nà fún ọ níbi tí ọ̀nà kò ti gbé sí mọ́ ó yá ọ̀nà kó lọ là fún ọ níbi tí kò ti gbé sí ọ̀nà mọ́ ọ̀nà kó lọ là fún ọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ìwọ tá a ti pàtì ní orúkọ ti jésù ó yá ìwé ìrántí ọ̀tún ìwé ìrántí ìṣelógo olúwa ṣe kàn ọ́ láàárọ̀ yìí olúwa ṣe kàn ọ́ ní àṣálẹ̀ yìí olúwa ṣe kàn ọ́ ní àkókò yìí ìwé ìrántí òun lẹ ti ń wà òun lẹ ti ń retí òun ló kàn tẹ́ máa ràn lọ́wọ́ lórúkọ ti Jésù Kristi olúwa ṣe kàn ọ́ ba gbagbe o oluwa nikan lo le ba ise ko si alagbara kankan nibi kankan o ni bibeli so nipe o gbagba alaya ti lohun lati fi fun mi jesu lo so be o ni ski ba ti be nle mi ba ti so be mo fe ko ni gbagbo ni kristi jesu nitori pe ohun to ba lohun ma se ko ma se nigba ti eyan ba ti gbagbo ninu re teyan ba ti se meji tori bibeli so nipe o ni meji o le ro ko ngba ni owo oluwa so mo fe ko ni gbagbo si awon adura yin mo de fe ki won na ni gbagbo si awon adura to n gba fun ara re nipe o ti ri be na kini itumo ami ami tumo si nipe o ti ri be itumo ami yen so nigba to ba ti gbadura to ba ti sami ma fokan si nipe eleyi to ti bere yen o ti ri be mo so sinu aye re o loruko ti jesu ogun jija re tan ninu osu yi loruko ti jesu kristi ogun jija re tan iyanu to reti olowo to reti ore to reti oluwa yanda e fun ko to jade ninu osu yi loruko ti jesu kristi o ma gbogbo pe nla e o ti lo ba won eyan yo ki won na to ko ni osu yi awon eyan ma pejo ko won ma be yo o ti ba won bo yo pe wole o ti ba won eyan olorun bi oluwa ti be te ni oyi pada ki won na to jade ko ninu osu yi won ma be gbogbo pe nla wole won ma be korin tuntun won ma be owo iwayo si olorun loruko ti jesu eri e daju mo wi ni oruko olorun alaye bi pe eri e daju be lori o ohun ko oyi pada o di ase o di majemi o di edidi ni ase ti baba ase ti omo ase ti emi mo ni ase nla jesu kristi oluwa wa amen amen amen loruko jesu lekan se oruko mi ni lady prophet dr fana oja olabi lati ri si anes church mountain of goodness and mercy to wa ni number 11 Milero Street, Milero Bus Stop ni Agege ni ilu Eko. Ele pe wa sori ero ibanisoro yi fun adura abi fun ipaniniyanju si ori 0817 622 8360 0817 622 8360 0817 622 8360 Ele dara pe moya lati ba wa josun ni ijosin wa ni gbogbo ojo Sunday ni ago mejo. Wọ́n máa ń bẹ̀rẹ̀ sí wa pẹ̀lú ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ Thursday a máa ń ṣe ìsìn ibùjókòó àánú tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ní gbogbo ọjọ́ Thursday ọjọ́ Sunday aago mẹ́jọ ni ìsìn wa máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ nílé ìsinmi wa tó wà ní 11 Milero Street Milero Bus Stop ní ìlú Agége. Lẹ́ẹ̀kan sí ẹ lè fi WhatsApp message ránṣẹ́ text message àbí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ yìí 0817 622 8360 ti gbàlà lójú o. Má gbàgbé Jésù bọ̀ kọ̀ọ̀kan ó ní èmi bọ̀ kọ̀ọ̀kan èmi ní sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ bá ti rí bí ìwà ti fàyè ẹ̀ fún kìsì Jésù ṣé lónìí o má fi gbàlà rẹ dọ́là o ti dára fún ọ.
1: State ilé iṣẹ́ lálùbáríkà ti ń sọnìdò nílẹ̀ ẹ̀dùn nílé lórí àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ leléyìí kẹ́nikẹ́ni ó máa gbọ́ lágbọ̀gbọ̀ tínú torí yóò ṣe wá láǹfààní púpọ̀. Àwọn ibi tá a ní ẹ́sẹ̀tì sí rèé Ọbàṣà phase 1 and 2 VIP ẹ́sẹ̀tì wà bákan náà ni Mosé àti Fashola extension. Àwọn ilẹ̀ yìí wà lójú ọ̀nà pápá sí Mòrí Ọ̀fadà gbogbo ọ̀nà yìí ni wọ́n ti ń ṣe. Bákan náà la ní ilẹ̀ sí Kájọlà àti Ajégúnlé campus nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Government College of Science and Technology lójú ọ̀nà pápá sí Ìlàró ọ̀nà tó da gbáà ni títí dé Ìlàró. Gbogbo ilẹ̀ yìí pátápátá N700,000 ni plọ́ọ̀tì kan tí ẹ bá sanwó lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n fún èyí tí ẹ fẹ́ san díẹ̀díẹ̀ N1,000,000 ni ẹ ó sì tún gba 10 bags of cement lọ́fẹ̀ẹ́. Bí iye plọ́ọ̀tì ilẹ̀ tí ẹ bá rà bá ṣe pọ̀ tó ní iye cement àpò mẹ́wàá tí ẹ máa gbà ṣe máa pọ̀ tó. Integrated Landmark Estate ló ní ẹyẹ sanwó tùlùtùlù fún láńlọ́ọ̀dù. Kẹ́yìn náà wá di láńlọ́ọ̀dù ara tìyín láì fi àkókò ṣòfò. Ọ̀pọ̀ ọ̀kọ́gbọ̀n o afẹ́fẹ́ lásán ló ń gbé lọ. Ẹ máa pe aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ Integrated Landmark Estate báyìí fún gbogbo ìbéèrè tí ẹ bá ní àti láti jẹ àǹfààní yìí 070-30-02-7084 070-30-02-7084
2: Any new book about Benny going new beti babo orun to bi
3: ti liver about therapy
2: ambali seche bu ile to se bu mo ka bu ile ni
3: marathon extra bitter
2: look what
4: we oni gogo eyan go super
2: liver about therapy kabo
3: kapi we ati bu se to ju oniru wife
2: abi aru to ba ni ja lagbo ara
3: olorun lo fun wa se
2: deja o ma rorun sun
3: ka ya ni o ma ja pipipi
2: ka ma mi gule gule
3: egbe kori tin san ni wa wa wa
2: isu apa isu ese tin fa ni sun
3: liver about therapy ti wa fun wa ni sepe
5: ile ise wa wa ni
6: number 6A
7: Babs Ladi Industry
6: Abuye Egbani Eko
7: Esile pe sori ero ibanisoro
6: 08060909516
7: eko si
6: 08060909516
2: Alifa Aba Therapy gbogbo kuje kuje ara
8: to epo dede asiko yi gbogbo eti to nbo wa lati ile ise Califa Aba Therapy to ja si pe igbayegbadun timi ti yin ohun lo je wa ni ogun e lati so fun wa pe ile ise Califa Aba Therapy ti lalewo ni ilu Eko ni number 6A
9: Bat Ladipo Street
8: Abule Egba egbo lekan si number 6A
9: Bat Ladipo Street
8: Abule Egba ni ilu Eko eni to ba ni ibere tabi alaye tabi e fe mo ni ekunrere nipa ile ise wa ati ohun ti a mojuto ni ile ise wa ele pe wa sori ero bani zero yi 08060909516 egbo lekan si 08060909516 alafia yin ohun lo je wa ni ogun opolopo eyan lo ja si wipe ipenija kan tabi meji ohun lo nda won laamu ninu ago ara won elomi ti nawo nawo aisan yin a lo atun pada wa elomi ti lo orisirisi ogun aisan yin a lo atun pada wa koda oruko aisan to se elomi nje ki aisan yen ko ma lekun lojojumo ninu ago ara won opolopo anfani la je logun lodo awon baba nla wa ti won bi wa lati le ma gbegbe si aye rorun ati lati le ma ise itoju ara wa pelu egbogi ibile ninu iwadi ati ise ijile ti le ise Califa Aba Therapy ti se ohun je ka mo pe ninu awon ipenija ti ogun bile ti won ni ohun ni pe ogun bile a ma koro ko ki lo ndu won mo fi so fun wa pe ile ise Califa Aba Therapy si se gbianju ati si ri awon oni abayo si opolopo awon ipenija won yin lati le ja si pe egbogi bile tin ja si le ise Califa Aba Therapy gbogbo e lo ni ona amojuto rihun ni kikoro ni ko lo di won ni gbogbo e ni ati sise lori e to fi ja si pe opolopo awon ogun bile to njade ile ise wa oni woro wa nibe ta le lo ni bikibi ta le lo ni asiko yo ti won ba so fun wa pe ka lo papa julo awon to je olomi ko kirun o si ti ni odi won ta ma lo gege bi alaye ati ipenija ta ba ni ninu ago ara wa won le ma lero pe arun to nse ko ni lo tun danu da pe ojo kan lo debe ojo kan na ni o si kuro ninu ago ara re imojile ati wadi le je ka mo pe o se anfani o se koko lati se ayewo fun wa ka le ba mo papa kude kude itin be ninu ago ara wa lo fi ja si pe ta ba dele se Califa Aba Therapy agba card danimo tan pe ni consultation card pelu egberun meje pere lati le fi se ayewo fun wa pe kini nkan to wa ninu ago ara wa ta fi le mo wipe ah in bayi lo nse mi in bayi lo nse o in bayi lo nse o tori pe opolopo awon aisan lo ja si pe ibere won ti oloyibo npe ni symptoms a ma jora won amo ayewo ni o se afihan wipe eleyi lo nse lagbaja eleyi lo nse lakasegbe ta ba dele se Califa Aba Therapy onirinrin awon egbogi bile lo ti wa ni capsule to si wa ni olomi to si se fi ojuwo to se fojuri to ja si pe bi a se nko awon ogun bile wole tabi awon ogun mi wole lati okekun o wu wa wa na lati le ba ko ogun ti wa na jade ko le ba se dede pelu kan ti World Health Organization ti won fe lati odo wa gbogbo to ba lero pe n to nse mi nje yo lo tu danu pelu ogun olorun gbogbo en yo di ohun igbagbe te ba ni bere kan tabi meji lori alafia yin tabi lori nkan ti mo so yi e le pe oro bani zoro yi 08060909516 bo le kan si 08060909516 awa ni
9: 6A Bat Ladipo Street
8: Abule Egba nibe le ti ri ile ise Califa Aba Therapy ta si ti da yin lohun te si ti ri oni abayo si kude kude eyi ti nbe ninu ago ara yin awon agbalagba awon ma pe aisan kan ni aisan oku arun o la aisan ta nawo nawo si to ko ti o lo ta logun si logun si to ko ti o lo koda o ti so elomi di edun arinle debi pe ohun ti e ko fi jeun to e ko fi seun mere mere ninu aye e ni o ma fi ra ogun to ba dele elomi oni ran awon ogun bile ati awon ogun mi ti o ki se ti bile ohun le ba ni inu ile won won le ma lero pe ah daruko aisan yohun to nse ninu agwara tu danu eyi ti agbara Olorun ba ni ka lodo wa an gbadura ko ma gbe wa si odo wa gbogbo yo to ba ti fe wa si ileise wa ileise Khalifa Herbal Therapy e mu igbagbo yin dani ke mu owa yewo dani ke si tun mu owo te fe ra gbogi bile dani anfani to wa nbe ileise Khalifa Herbal Therapy ni pe gbogbo awon gbogi bile wa lo ti ni iyi okokan won debi pe iye ta gbara yin baka ohun lo ra kuro ninu odo wa agbaladura pe to gbogun ninu aisan ati ti o gbogun ninu aisan ati mi ateyin te ngbo ko ni fi ara wa se ibugbe won le ma gbo mi fun gba kokko to ma wa lero pe ah orisirisi awon eto lati ngbo orisirisi ilese lati lo orisirisi awon ogun lati ra abeyan ba raro ko ni ra ododo mo si gbaladura pe gbogbo eni yo to ba lanfani lati dele se Khalifa Herbal Therapy gbogbo te ba gbe wa sodo wa gbogbo eni yo di ohun gbagbe e je ka doke lohun mo pada bo
5: Khalifa Herbal Therapy o ti toka ni ka ko ololu pe ti wa be tori le wa won ti njawe ode won ti wa gbe lo ti je gbogbo gi ti libi ti wa ba towo ba
10: nindu nindu
5: ode Khalifa Herbal Therapy ile ise segun bile olohun ba lowo si gbogbo toju ti a pe wi ate wo se pomo araye awon aisan lojo pe o de ri bi sasimo lagwara be ba joju si won idunu atayo lo de ba won ko ati awo bi o tin te logun bile wa ile ise Khalifa Herbal Therapy pa ko se ko to ku pa itan ba itu sile isu ara to da sele to ma pa ko ade se ko se wojo lo dide pada Khalifa Herbal Therapy olohun ni fu wa se ki se yan
11: e ma po ni number 6A
12: slab industry
11: abule dani Eko
12: Esilepe sori ero ibanisoro
11: 08060909516
12: Ego lekan si
11: 08060609516
5: Khalifa Herbal Therapy Olorun ni awa ko
8: E ka papada si lese Khalifa Herbal Therapy opolopo ipe ohun ni ati ngba bi eto si nlo mo fe so fun wa ipe orisirisi awon isan to ma ba awon iyaja ni agbo ara won elomi le ma mo idi tabi ona ti awon aisan igba wonu ago ara lo fi jase pe nile ise wa bi mo se so siwaju ero igba lo de wa lati le se ayewo fun yin awon elomi ma so pe ah aye lo nse mi igba lo nse mi o wa be lo to o amo opolopo aisan be ko lo se ri aiwadi abi aini anfani lati ba egbogi bile to se dede to se koko to si lo direct si aisan to nse yin lago ara lo je ka aisan to ye ko lo laarin ojo meta merin to n di odun merin to n di odun marun mo gbaladura pe gbogbo ti to n gbo mi eyi to ku die ninu ago ara wa pelu ogun Olorun yo kuro ninu ago ara wa to ba ko lago ara yin ko ni pada si ago ara ti wa na opolopo nkan ta nje o nse akoba fun wa opolopo nkan ta mu o nse akoba fun wa kodo opolopo nkan ta nfa sinu o nse akoba fun wa opolopo wahala ta nse life isin mi si o nse akoba fun wa elomi te ba bi pe ki lo nse to po won o le salaye ara de ni elomi ko le rin lati opo kan sopo keji elomi ko le dide to ba bere elomi te ba wo lokere loni to ba dola te ba ri ama pe se wo ti mo ri lana na lori bayi elomi wo ti e le salaye bo se nse won wa lero pe n to nse yen mi o le nawo si mo jare ko le ko lagu ara mi so wi pe o ti lo yo si ko lagu ara re pelu ogun Olorun ko si ni serisi mo lebi re ko ni serisi awa na tori opolopo aisan to n ba elomi ija aimo pato in to fa ohun lo fi ja si pe aisan mi o ko ko lo ninu agu ara ile se Khalifa Herbal Therapy orisirisi awon egbogi bile lati ni e je kin so fun wa a ni ogun fun aisan kan a ni ogun bi merin marun egbogi bile bi merin marun la ni fun aisan kan tori pe ba se toju okunrin be ko la n toju obirin o ba se toju omode be ko la toju agbalagba lo fi ja pe te ba dele ise wa ta ba se ayo fun yin ohun lo je ka mo wi pe in bayi ohun lo ye ke lo sinu ago ara yin elomi o ma so pe ah mi le lomo jare orisirisi ogun ni mo ti lo be ni baye se ri niyan nje mo pe yoba na lo so pe a debi ta lo ko to di pe a debi ti an lo opolopo bi te ti lo ti o si oni abayo ko ki se wi pe ko so ni abayo oni abayo ti yin ohun ni ko si nibe opolopo bi te lo te so pe o so ni abayo yen le lo mi na lo to ti ri wosan mo wa gba ladura mo de bi Olorun oba ile ke ola pe gbogbo eni yo ti o ri wosan ohun ni yo dile se Khalifa Herbal Therapy seri opolopo egbogi bile ni nbe ni gboro amo awon egbogi bile to jade nile ise Khalifa Herbal Therapy o dun ori o dun owo o si se dede pelu orisirisi awon aisan to nbe laye leni opolopo aisan opolopo arun opolopo awon amodi lo ja si pe a ma gbo oruko won leni a ma so pe ko si laye atijo be ni ko si in ta nje nko ba wa in ta mu nko ba wa irin ta rin nko ba wa ise ta nse nko ba wa opolopo awon baba wa laye atijo won ni duro ki aisan o gbo won lule ko to pe won ma lo ogun sinu agu ara won awa wa wa leni to aisan ba gbe wa lule a ni wa on ni abayo si ni mo fi so fun wa pe ile ise Khalifa Herbal Therapy in to je wa logun na ni pe bo la se fe gbaye gbadun irorun pelu egbogi ibile lona ti gbalode ti o si tun ni da wahala mi sile ninu agu ara wa mo gbogbo en to ba wa ni pe ni ja kan tabi meji awon oju olohun ni le jeun ni igba ya ma nta mi ni mo ma toto atoju ori a ma fo mi aya mi a ma ja mi o le rin lopo kan si opo meji ti n le sun lale orisirisi iran ko le mi o mo to se mo elomi ti atati ohun to se si nkan mi amo te ba dele se kalefa ba therapy awa ko olohun ni gbogbo e patapata ohun ni o di ohun igbagbe en to ba ni bere tabi alaye tabi ekunrere lori gbogbo nta so ele pe wa sori ero bani 080 6090 9516 egbo le kan si 080 6090 9516 asiti kale si number 6A
9: Bath Ladipo Street
8: Abule Egba ile ise Khalifa Bath Therapy ti gbe ose ilera kale fun opolopo awon eyan ti won ti lanfani lati ba awon egbogi bile wa pade nigba ta ti si ile ise wa ose ilera yi edinwo ma ba awon ogun wa awon anfani tun wa lati ri awon akose mose loju koroju lati le ba won soro koda elomi ko ni di ogun bi ase ma nso yo le gba imoran lati odo awon akose mose wa pelu ogolon gbogbo eni to ba fe wa si bi ose ilera yi nkan te kokon mu dani ohun ni egberun marun ninu egberun marun anfani orisi merin ohun lo wa ninu e fun akoko e ma gba kaadi danima ninu egberun marun elekeji e ma gba marathon extra bitters ta salaye bo se nsise yen eleketa e ma lanfani lati gba marathon floss capsule leyi to ja si pe o nfo idoti inu ara koda awon omo eyan ma pe ni marato tori pe idoti to wa ninu agu ara elomi ni o je ko ogun o sise ninu agu ara re elekerin ni pe alanfani lati le se ayewo pe kini ohun to nda mi laamu ninu agu ara lori 5000 naira pelu nkan merin ti akakale ti o ba si ose ilera egberun meji ohun ni card egberun marun ohun ni marathon extra bitters egberun kan ohun ni marathon floss capsule to ja si pe ta ba pa gbogbo epo yo fe to egberun mejo si egberun mewa amo lasiko ose ilera lati on the 17 osu kejo ninu odun ta wa yi titi di on the 29 osu kejo ninu odun ta wa yi ni ose ilera yen yo ti bere dile se Khalifa Herbal Therapy to wa ni number 6A
9: Bath Ladipo Street
8: Abule Egba bo le kan si o number 6A
9: Bath Ladipo Street
8: Abule Egba lati dede agogo mesan titi di agogo mefa irole egbo le kan si on the 17th of August titi di on the 29 of August ni ose ilera yi odidi ose meji ni ose ilera yi yo fi gbin eya kini arun to ndoju ko iwo ito atoju tabi airorun su dede tabi wo ti ele salaye bo se se wo ninu agu ara ara riro ara kikan gbeju lati yoju se wa ni bi ose ilera leyi ti o waye ni on the 17 of August ninu odun ta wa yi titi di on the 29 of August ninu odun ta wa yi egberun marun ni o ti akoko mu dani ninu egberun marun yi a se ayewo fun yin a gba consultation card e ma gba marathon floss capsule ninu egberun marun yi e tun ma wa gba marathon extra bitters e diwo ti wa ba gbogbo awon ogun wa ni asiko ti ose ilera yi ti o ma gbineya a ti wa ni number 6A
9: Bath Ladipo Street
8: fun ose ilera lati ojo ketadilogun on the 17 osu kejo August titi di ojo kokedilogbon on the 29 osu kejo mo gba ladura pe to gbogun ninu aisan ati ti o gbogun koni fara temi ti koni se ibugbo e si le pe mi sori ero bani 080 9095 16 egbo le kan si 080 6090 9516 aisan to gbogun ati ti o gbogun koni fara temi ti koni fi se ibugbo amare ti yin o
10: ẹni òdòkó bá bẹ́ẹ̀ nìkan rí ni ó pè ti gbàgbọ́ òórùn tóbi jù Khalifa Herbal Therapy àgbálẹ̀ ìṣẹ́ṣẹ́gùn ìpínlẹ̀ tó ń ṣègbìmọ̀ kẹ́ ògùn ìpínlẹ̀ ni marathon extra bitters ló gbọ̀dọ̀
13: wẹ̀ kó ní gbogbo èèyàn gbọ́ ṣùgbà
10: Khalifa Herbal Therapy káàbọ̀ kàtẹ́wé àtẹ́gùn ṣètọ́jú onírúurú àìsàn àbí àrùn tó ń bani jà lágbo ara ọlọ́run ló ń fún wa ṣe kẹ́dà ó má rọrùn sùn káyà ẹni ó máa já pìpìpì ká máa mí gúlegúle ẹgbẹ́ korí ti sán ni wà wà wà iṣu apá iṣu ẹsẹ̀ ti ń fani so Khalifa Herbal Therapy ti wà fún wa ní sẹpẹ́
14: ẹ máa bọ̀ ní number 6A
15: Bath Ladipo Street
14: Abule Egba ní ìlú Èkó
15: ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
14: 080 6090 9516 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí
15: 080 6090 9516
10: Khalifa Herbal Therapy gbogbo kùdìẹ̀kùdì ara dóhun àfìsẹ́yìn. Let's do that now.

put the garbage, it's for people who know how to dance.

fún Ọlọ́run baba ọmọ àti ẹ̀mímọ́ mẹ́ta lọ́kan tí ń bẹ nínú àwọn ọ̀run ẹni tó fi ọ̀run ṣe ibùjókòó tó wá fi ayé ṣe àpótí ìtìsẹ̀ fún ọ̀kan ọ̀jọ̀kan orí rẹ̀ lórí ayé wa ṣùgbọ́n àánú àtòrí ọ̀fẹ́ ló gbé wa ró òun náà ni a tún fi lè mọ ọjọ́ òní àdúpẹ́ lọ́rùn fún ibi tó ràn wá lọ́wọ́ dé bí a ti rìnrìn àjò ọjọ́ ayé wa tí ọdún yìí lu ọdún tí oṣù yìí lu oṣù tí ọ̀sẹ̀ yìí lu ọ̀sẹ̀ tí ọjọ́ yìí lu ọjọ́ bẹ́ẹ̀ ni ìṣẹ́jú àti wákàtí yìí lu ara wọn kì í ṣe mímọ̀ ṣe wa orí ọ̀fẹ́ ńlá láti ọ̀dọ̀ ọlọ́run ẹni tí ohun rere gbogbo àti ẹ̀bùn rere ń ti ọ̀dọ̀ rẹ̀ ṣàn wá ni orísun ayọ̀ wa orísun ìgbéga wa orísun ìdùnnú wa àdúpẹ́ lọ́wọ́ yín bàbá wa ní àṣálẹ́ yìí lórí ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ètò ìdókò akọ ní ọ̀pẹ́ àbàdà la mọ̀ gbé fún elédùà o tí ó tún kàwáyé láti jẹ́ ẹni tí wà lórí ètò ní àṣálẹ́ yìí tí ẹ̀yin náà sì tún ń gbọ́ wa ìwò tí ẹ̀ ti ń gbọ́ wa ní àgbáyé ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni a máa ń gorí ìkànnì bond fm 92.9 láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun 9pm to 9:30pm every tuesday kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run tó ní gbogbo agbára dúpẹ́ lọ́wọ́ yín fún bí ti ràn wá lọ́wọ́dé fún àánú àtòrí ọ̀fẹ́ nínú ìrìn àjò ayé wa ògo ní forúkọ mímọ́ yín à ń tẹ̀síwájú lórí ètò ti àṣálẹ́ yìí èṣù àti ẹ̀ṣẹ̀ má jẹ́ ó dènà wa o ẹ̀mí wọn gba àkóso ẹ darí ohun gbogbo ẹ jẹ́ kí ohun gbogbo kí ó là wá láti ọ̀dọ̀ yín níparí ètò ti àṣálẹ́ yìí àti àwa táwa nílé agodo àtàwọn tí ń gbó wa ní gbogbo tí wọ́n ti ń gbó wa káde alábòkun fún nípasẹ̀ ètò yìí ní orúkọ jésù kristi olúwa wa àmì lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò ti àṣálẹ́ ọjọ́ òní mo sì gbàdúrà pé ní gbogbo tí ẹ ti ń gbó wa àánú àtòrí ọ̀fẹ́ ètò yìí yóò wọlé tọ̀yìn wa ní orúkọ jésù david ọ̀làdàpọ̀ àròlé akọni náà sì lorúkọ mi gbogbo ìgbà ni mo máa sọ wípé àánú ni mo rí gbà láti jẹ́ atọ́kùn ètò yìí bí ẹ bá fẹ́ mú kó nípa ètò yìí bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àbí ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí àbí ẹ̀yìn tí ẹ ti ń gbọ́ wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ ṣùgbọ́n tí ẹ fẹ́ mú kó síwájú sí nípa ètò yìí ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033181774 bóyá ẹ̀yìn náà fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti jẹ́ akọni tàbí ẹ fẹ́ kí abáyín gbé àwọn ohun tí ẹ fẹ́ ṣe sórí afẹ́fẹ́ kí àwọn ìlú kó lè mọ̀ ọ́ àbí ẹ fẹ́ kí àwọn èèyàn kó mọ ètò ìjọ yín àbí ẹ fẹ́ polówó ọjà yín ẹ sì àti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kí àjọ dòwò pọ̀ lórúkọ jésù yóò dára fún yín bí ẹ bá sì wà níbikíbi ní àgbáyé tí ọwọ́ ìjà bond fm 92 kò dé ní tààràtà ẹ kàn lọ sí google play store yín ẹ download radio gardener ẹ wá sá fún bond fm 92.9 lagos nigeria bond fm 92.9 lagos nigeria ẹ ó gbọ́ wa ní ketekete gbogbo tí ẹ bá wà àárọ̀ yín pé ẹ máa darapọ̀ mọ́ wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yìí láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun kí a tó tẹ̀síwájú àwọn akọrin ti wà nílé agodo pẹ̀lú wa gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí àwọn náà fẹ́ bá

gẹ́gẹ́ bí ẹni tí a fi ra padà ó ti bá ọrú ẹrù ègbó tí ìwé lè rù yẹn ó ti bá ọrú ó ti wá sọ ìwọ di òmìnira ẹ̀jẹ̀ iyebíye rẹ̀ yẹn ó ti wẹ̀ ọmọkò nínú ègún òfin tó ó ti di òmìnira ohun tó kàn retí ni pé tó o bá ti fìgbàgbọ́ra sí jésù náà nínú àdúrà ó wà láti gbàdúrà láti kánsù àwọn ègún wọ̀nyí láti fagilé gbogbo

sẹ́lẹ̀ ọjọ́ abẹ́rẹ́ pé kí a má parí ètò ti àṣálẹ̀ ọjọ́ òní 08033181774 òní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí ètò ìjókòó àkọ́ni ẹ má pè wá ní kété tí abatiko nílé agodo ní àṣálẹ yìí èmi David Ọládàpọ̀ Arólé akọni àti gbogbo àwọn tí a jọ wà nílé agodo lálẹ yìí la máa ń dágbére pé bí Jésù kò bá ti dé ọjọ́ mẹ́jọ ni ó dà lórí ètò yín ètò wa

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúbọ̀ ládìde.
1: Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀.
0: Orúkú èjìká ìbàdí àti ẹ̀yìn.
1: Kíkẹ́ kú àbírí ro.
0: Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ̀rún ẹ̀mẹ́fà kílẹ̀ ò tó mọ́.
1: Ó léwu díẹ̀.
0: A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ dá para o.
1: Wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú.
0: Ìwà rẹ̀ ká máa ní gbúle gbúle. Ó ń bẹ bí ìtàtijọ́ ègbò náà ń dàbí ti gbà ní.
2: Iléeṣẹ́ bàbá ewébẹ̀ mi wà ní Kétun bus stop láì rojú kọ lórí ìgbẹ́ ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétun.

0: ilé ìyàkáralé o. Kò ní ẹrù ìwọ́ là fẹ́ wọ̀nà kábíyèsí láti ọba ọlọ́jà fún. Mo rí àlejò kan ní agbára, kò bí mo èèyàn wá ni wọ́n. Wọ́n bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó jẹ́ pé mo gbọ́ ọ̀rọ̀ orí ètò. Orúkọ tèmi ni Olúmọdé Ọlọ́lérè bẹ́ẹ̀ pẹ̀lú Olúmọdé Omi Ẹ̀kọ́ Ẹ̀kọ́ ni. Bàbá Régbè ní bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa tó mọ̀ nípa ewé àti egbò kan fi ṣọmọ ara ilé orin. Kò jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sọ̀ kan sí mi tó bá fi pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀rọ oníkànnà tí ń gbọ́pọ̀ wọ́n ẹ̀rọ ọlọ́fọ̀nà tí ń gbọ́ mọ̀tá bàbá Régbè ní kò dáàbí ìgbà ẹ̀kọ́ ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé Ọlọ́run kò ní gbà láfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá Régbè ní tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
0: Ọdún kìnìún yìí rèé tí ẹ ti mọ̀ nípa òwú àti ìbùkárá lo nǹkan ìṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kun 25 years ní rè ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n níbi iṣẹ́ ewé àti ìbò.
0: Bàbá Régbè ní ẹ máa ń sọ fún mi pé àwọn ọ̀rọ̀ sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí oṣù wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ pa ẹ̀ dáadáa. Ẹ bá yé ẹ tún kọ ẹ sí lóòkè òkun ẹ fẹ́ gba ẹ̀kọ́ sí i ṣé bẹ́ẹ̀ náà sì ní sàn.
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ nípa ẹ̀ tó sì dá mi lójú òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin àbóbìnrin.
0: Nípa iṣan ara yìí sà kí ló ń fà gan-an ọkọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu bá díẹ̀ níbẹ̀. Àkọ́kọ́ ni tí èèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ẹ̀kejì tí èèyàn bá ti ní òkú àtọ̀sí ẹ̀kẹta tí èèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́ èyí tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeé ṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
0: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
0: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ń ṣe bẹ́ẹ̀ fọlóbìnrin náà.
1: Bí sara ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
0: Bàbá Régbè mi ẹ bá mi tu fẹ́lẹ́fẹ́lẹ́ kí à ń pè ní iṣan ara gan sà.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ńbẹ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
0: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ní kùdìẹ̀kudiẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ẹrù ẹ ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
0: Ọwọ́ máa gbọ́n báyìí.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó o bá ti rin òpóná kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ odògùn fún ẹ ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni ẹlòmíì á ní ìbàdí ń bùn so ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro ohun.
0: Bàbá Régbè mi ẹ má bínú sá ṣé àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó yẹ pé ó ń ta gègègègè ṣé ká tún ní pé iṣan ara náà ló ń ṣe ń tọ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
0: Tó bá ti wá rí báyìí sá pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
1: Ìwọ tó o bá ti ń ríru àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá Régbè mi ká jọ sọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé ilé iṣẹ́ tiwa lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a ó wá ṣe àyẹ̀wò fún yín lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ tá a fi mọ kí ni ṣe yín gan-an ìgbà wo ni kí ni yìí ti bẹ̀rẹ̀ ìbò ló dé dúró ká tó mọ oògùn táwa fi ṣe ìwòsàn fún yín.
0: Ṣùgbọ́n mò ń gbọ́ tọ́lá ń sọ fún mi pé ọ̀fẹ́ lẹ̀ ń ṣe àyẹ̀wò.
1: Bẹ́ẹ̀ni ọ̀fẹ́ láyẹ̀wò àmọ́ tẹ bá ti dé ẹgbà káàdì 1000.
0: Ìyẹn náà ti pọ̀ jù. Bàbá Régbè mi kó tó di pé ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti ibi tí olùléṣẹ́ yín wọ̀sán. Àwọn kan máa ń sábà sọ wípé àwọn òórí orúsun orí á máa lágo ẹlòmíì á máa ní ara máa ń ro ohun ohun ò lè sùn sí gbogbo eléyìí náà níṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ó níṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n ètò tún farapẹ kinní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. Ṣẹ̀dí ọ̀fà kan wà tá à ń pè ní ọ̀fà sàkàtú tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ba omi ara iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni. So tí ọ̀fà yìí bá ti wá pẹ́ lára ó ṣeé ṣe kí ara máa ta ni kin kan ma so kunukunu ka kira re ni abi awon kan wa awon lawon ti lo si gba awon ti lo sawo awon ti lo si koko baba asasun o se se ko ma je sara ni ko de ofa ara olohun o ni fi aisan ti o gbogun ko ni fi de wa mole ko si tin se ni atokun ti o ni wo san ori ni ko gbe wa padi alawo re amo teyan ba de odo baba ewe gbe mi pelu ogo olohun oba to da ewe ati egbo yo ri wo san awa ki se olohun o ṣugbọn afit ọlọrun siwaju ọlọrun de fun wa si
2: o pataki to ye fun omo ede eniyan ni ki alaabi are pe pele pele ko gba kuro lọwọ ko ni ku fọ ladide agbara wa kale lọwọ isoro ese orukun ejika ibade ati eyin ti daku abiriro gbogbo on to ba le ma mu ni tole merun e mefa kile o to mo lewu die a o si gbọdọ foju se wa lodo ololufe japara o ba ti rin tagi tagi bi eni fe subu ma ni ka ma mi gule gule be bi tatijo igbo na nda bi ti gba ni abe we gbe mi 0802 72 95 75 isara lo n gbe eda duro nurse ni okunrin fi n jokunrin o gba isan owo kiku ese kuku taita ilaayi ma si je ki apa tese kan re di ota re o oru arun ni ki je ki isan o gbade wi ategbo si loko won abe ewegbe mi si mo daju daju
1: ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladojuko biriji elese nibi ti won tin wo moto alapere ni ketu
2: 0802 72 95 75 la bi are se pataki fun won ati gbogbo ebi re patapata
0: nta ba se nta ko mo wa ohun na le ngo baba we gbe mi lati ipinle osun awon won mo nipa ewu ati egbo daada baba we gbe mi se ka ni pe iso ara yi ohun gogogo lu gbeyanju ni
1: ese isara gangan la npe ni idominiyan oun lo gbe ara wa duro ti isaye ba ti ni apude ara o ni duro bo se ye ko duro e re lomi to ba bere bayi eyin adun ka isara tin da se sile niye to ba ti de pe je ori bi lo bo se ye ko lo o ni ori bi lo bo se ye ko lo lori isan eniyan o ni pe ni da iwo lo mokunrin to n gbo mi nile to je pe ati se oju si re ninu ile o dogun fun o isara re tin da se sile niye gege ba se mo pe nta n pe ni olomokunrin gan isan lo gbe duro se wa ri atokun awon kankan mi wa to le se akoba fun isan ara iwo lomokunrin to ba ti ni aisan ibalopo lodo to ti pe le tan baba wa n pe ni oku atosi o se se ko se akoba fun olomokunrin na to ba ti pe lara yo ti ko ba isan ko wa nibe ki isan yi ni agbara ti gbe n ta n pe ni olomokunrin duro
0: awon olomokunrin to je pe nkan omokunrin won o kere ju ojo ori won loko
1: isan kan wa nibi nkan olomokunrin to je pe ori e ni ede n gba akoda tede o ba si lo bo si ye ko lo bi omokunrin yen ba ti n dagba soke nkan omokunrin o ma ma soke ni ele na baba wa n pe ni asoke
0: ṣugbọn to ba ti n dele se baba wa n gbe mi ayewo finifini n gbe tesi fun
1: baba ayewo finifini wa a ti ni awon ero igbalode ta fi se ayewo ta mo ibi ti aisan lugo si lago ara ba se ni ti igbalode be na la ni ti ibile ta baba wa n lu laye dan ẹrọ ìbánisọ̀rọ̀ baba ewégbè mi rè 0806272 9575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 0806272 9575 ilé iṣẹ́ baba ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu ilé iṣẹ́ baba ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ baba ewégbè mi rè lẹ́ẹ̀kan sí 0806272 9575
0: baba ewégbè mi a sì wà pẹ̀lú wọn ní ilé agbára lórí iṣan ara ọlọ́mọkùnrin la sì ń sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọkùnrin tó wà ń ta ẹ̀ sìn wọ́n fún ọmọkùnrin torí ó lè ṣe déédéé lọ́dọ̀ wọn mo sọ fún ọmọ ẹ̀kọ́ mi ní àwọn tó mọ̀ ń pa dáadáa tí ẹni wọ́n fi iṣẹ́ yìí rán rèé wọ́n sì wá láti ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn ní ọ̀ṣun state baba ewégbè mi kí ni nǹkan míì tí ó tún lè ṣe àkóbá fún àìlèṣe déédéé ọmọkùnrin
1: ẹsẹ atọkùn ìwọ tó ń gbọ́ mi nílé eléyìí kọ́mọ̀ láàrin àwọn bàbá mi tí wọ́n ń gbọ́ mi nílé ọkùnrin tó bá ti ní ìtọ̀ ṣúgà kò ní lè ṣe dáadáa ìwọ ọkùnrin tó ń gbọ́ mi nílé tó ń tọ̀ bí ẹ̀mẹ̀ta bí ẹ̀mẹ̀rin ilẹ̀ tó mọ́ yóò se àkóbá láti ṣe ojúṣe rẹ pẹ̀lú olólùfẹ́ rẹ nínú ilé. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀yìn tí bá ti ń tọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta kí lẹ́ẹ̀ tó mọ́, ó ti ń tọ àlàáfíà ara dànù. Bá a ṣe ń tọ̀ yìí ni san ara máa máa daṣẹ́ sílẹ̀. Àwọn míì tí wọ́n bá jí láàárọ̀ atọ́kùn ẹsẹ̀ wọn á wú. Tẹ bá fọwọ́ dì báyìí, á dìn lọ́nú. Àìsàn kan nìyẹn. Àbí ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi nílé àti bàbá mi tó jẹ́ pé ọdún orí ló fa iṣan ara ti yín. A ti ní àwọn egbòogi tó dáa fún àgbàlagbà. Bẹ́ẹ̀ni bá ti lárugbó nílé.
0: Ọjọ́ orí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara. Torí bàbá ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa daṣẹ́ sílẹ̀ sí. Ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó dáa fún ìpèníjà báyìí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé, má sọ pé ọtí lọ gbá, ọtí lọ àwo, ọtí lọ kókó bàbá sásùn. Àìsàn níbò mi mọ́ra kí n pa ẹ́ lórúkọ tó ń jẹ́ tó mi síta kí n fi ẹ́ sílẹ̀. Gbogbo alamọ bílù ṣe rí atọ́kùn nílé ṣe bàbá ewégbè mi àfi ara nìyàn. Tẹ́ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa, àǹfààní tẹ́ kọ́kọ́ jẹ ni pé ẹ kọ́kọ́ jẹ àǹfààní ẹ̀dínwó.
0: Báyìí ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún wọn.
1: Nílànà ti bàbá wa àti ti.
0: Bàbá ewégbè mi mọ́sọ́lẹ̀ kan mo ní kí n yìrà tí ò lọ mọ́ nù. Wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa, òun náà ti ń gbọ́ tẹnu wọn. Ó mọ̀ dàbí àsọdùn. Ṣé tí wọ́n
1: tẹ bá ti délé iṣẹ́ wa ẹ̀ ní kábàámọ̀ pàṣẹ wa. Ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
0: Ẹ máa ń fara balẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè o 08062 7275. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062 7275. Ó dìgbà kan náà.
0: Tó adúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá ewégbè mi. Orúkọ tèmi ò tíì padà lẹ́ẹ̀kan sí Olúmìdé Ọlálérè ni orúkọ tèmi lẹ́pẹ̀ mi lólúmáìtì omi ẹ̀kọ́ ni. Ẹ ṣé o.
2: Ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pélépélé kó bá kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀, orúkún, èjìká, ìbàdí àti ẹ̀yìn, dídákùn àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹrún ẹ̀mẹfà kí lè tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Bá ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Má rìn ká máa mí gúle gúle. Owó ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà dàbí ti gbà ni. Bàbá ewégbè mi 08062 7275. Ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. Ó náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. Má sì jẹ́ kí apá tẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Kòkòrò àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbádùn. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Bàbá ewégbè mi sì mọ̀ dájúdájú.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
2: 08062 7295 75. Lápẹ̀rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pàtàkì.

0: dúpẹ́lọ́wọ́ ọlọ́run ọba mi yègbénèké awúwọmọ́sẹ̀ ẹgbẹ́ àríró àlá ọlọ́run aríranjùran lọ gbẹngbẹlẹkú tí ò sẹ́ dá méjì ọ̀pátẹ́rẹ́ tó kẹlẹ̀ tó kọrùn aláàfin àjọbọ ìwọ ni mo ṣèbà fún lálẹ́ yìí àtúnṣèbà àwọn èèyàn bàbá mi ò ìbàrẹ́ o torí ìbá bàbá ẹni là á kọ́kọ́ jú ẹ̀kúlẹ̀ o ní gbogbo ibikíbi tá ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní gbogbo ilẹ̀kílẹ̀ ẹ̀káàbọ̀ sórí ètò ètò wa ètò yín ètò ọlọ́run ọba mi èdùmàrè àràgbélayé pátápátá ọgbọ́n mo dúpẹ́ fún o porogodo ìmọ̀ ẹ̀kú àtàárọ̀ o sálàáfíà lábáyín o ẹ̀kú iṣẹ́ òní ẹ̀dẹ̀kú àfọmọ́nìyàn ṣe porogodo ayé òní lù fún ijó táìwò sàlámì lórúkọ hajibẹ́ntó làwọn kan ń pè mí àpọ́sùrẹ́ o lórí ẹ̀rọ àgbàgbé bond fm la wà lálẹ́ tòní 92.9 gúdugbe ọjà lálẹ́ òní o àràgbélayé ntáàmù sọ lónìí yóò lágbára o ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ èjìká tí ọ̀jẹ́ kẹ́wù ọ̀bọ́ iléeṣẹ́ anímọ̀káyé bàbá tápà àwọn ní sọ nígbà owó ètò yìí number 62 santos avenue abúlé ẹ̀gbaniyan kalẹ̀ sí ẹ̀yìn kọ́ yìí kí ni mo mú wá fún yín lálẹ́ tòní ó ní mo pàkó rí ẹ̀ ní ọgbẹ́ àmì kí ni àmì níbo ló ti wá ta ní fàmì síni lára àkọ́kọ́ èèyàn tó lè fàmì síni lára àwọn nìkà bẹ́ẹ̀ ni sà wọ́n ń bá ní gbé wọ́n ń bá ní sùn wọ́n ń bá ní jí wọ́n ń bá ní jẹ wọ́n ń bá ní mu ìkà ò ṣe é tù lójú àmì kí ni iṣẹ́ àmì àmì àmọ́ dánidúró àmì àmọ́ fàkókò ẹni ṣòfò àmì àmọ́ pa àràmọ́ni nínú àmì àmọ́ bá ọjọ́ ọ̀la jà àmì kí ni àmì orúkọ mélòó ló gbé wá wọ́n sọ wọ́n sì yànnànẹ́ a wàá sọ iṣẹ́ tí àmì ń ṣe àti àwọn àpẹẹrẹ àmì àlá tó máa mú wá ìyẹn ló fi mọ̀ wípé àlá ògọ̀ àlá gọ́ni bẹ́ẹ̀ ni sà àlá ògọ̀ àlá àmọ́ ṣàpèjúwe àti àpẹẹrẹ ohun tí ó ṣẹlẹ̀ àlá àmì ni àmì wo àmì ìkórira iṣẹ́ tiẹ̀ yàtọ̀ àmì àtakò ọ̀tọ̀ lórìn ní tiẹ̀ àmì ìjákulẹ̀ ntọ́ bá dé ọ̀tọ̀ ni àmì èmi ni mo ní nǹkan mi èyún pẹ̀ka odidi ètò ni àmì èmi ni mo ní nǹkan mi àmọ́ ètí mo fẹ́ lọ lórí ẹ̀ lálẹ́ yìí ni mo pè ní àmì ìkórira ẹ̀kẹ́ sí wọn lákẹ́ ẹ̀kẹ́ sí wọn lóko ẹ̀kẹ́ sí wọn lọ́wọ́ rògbòn àga ẹni wọn wá gbọ́ àmì ìkórira àmọ́ wọ́n wọnú ẹ̀ pọ̀ pẹ̀lú àmì àtakò àti àmì èmi ni mo ní nǹkan mi lálẹ́ tòní ànímọ̀káyé bàbá tápà ló sọ nígbà owó ètò ẹ ṣe o number 62 santos avenue nílé iṣẹ́ wọn wà ẹ̀kọ́ nọ́mbà wọn lẹ̀ kọ̀ láìfi tá a bá bá wọn sọ̀rọ̀ àáfàá ńlá ni wọ́n torí inú tó tún ròde àti ń bá ní àáfàá ríran ẹgbà tí mo bá sọ fún yín ẹ̀kọ́ nọ́mbà wọn lẹ̀ 08033735570 08033735570 àáfàá ńlá ni wọ́n o wọn a máa tú nǹkan o ẹ jẹ́ ń délé iṣẹ́ wọn pa.
1: bímọ ọrẹ ẹkọ la ń kọ.
2: olùmọ mà jẹ kí n bẹni tí ó wá ayé wà lára rẹ ṣe.
1: bíi ti báwo.
2: ojoojúmọ ló pín sí bíbí ìgbà tí mẹsẹńjà bá ń pín lẹtà iléeṣẹ ó ṣòro ó fìdí rẹmi bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
1: ṣó ti wá gbìyànjú ànímọ̀káyé bàbá tápà.
3: ànímọ̀káyé
1: ànímọ̀káyé bàbá tápà sọ̀pọ̀ náà gbóná ẹlẹ́gbọ́n rẹ̀ ló gbóná ó gbóná ojú gbóná ní jẹjẹrẹ bí ajẹrẹ ẹwé ń bẹ ẹgbẹ́ wà gbólóhùn àdúrà tó rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ ànímọ̀káyé bàbá tápà gbogbo ẹni tó ń bẹ náà fọ ọkọ aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè ó wáṣẹwáṣẹ ò iṣẹ́ jẹ́ kí ànímọ̀káyé bẹ lọ́hùn fún ẹ gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ̀ lọ́rùn pẹ̀lú ṣòro bàdájá ewé tó ń tẹ̀ gbà tẹ̀bẹ̀ àdúrà ànímọ̀káyé ò fi jáde-ànù number 61 santos avenue abúlé ẹ̀dá ànímọ̀káyé bàbá tápà fìdí kalẹ̀ sí o bó ti ń fẹ́ wí àtẹ̀gbò ṣe bẹ́ẹ̀ 08033735570 08033735570
4: Ẹ̀ló Fọlá kú oríire o mo ti bẹ́ẹ̀ rẹ́ bàbá yọ.
0: Kini se ami ikorira kini se ami atako eje mu ni bi apere ala eje mu ni bi apere iwo ti o nlala ibalopo loju orun o ti ri apere atako iwo ti o nlala o nje jija loju orun o ti ni ami aisan ojo pipe poison ben tori o nje orita ni ni o nje oju orun ebo ni owo ti si gbe wa owo ta ni ami dani duro ni ami afogo sofo ni ami apere oju kan ni eje n wa lo sinu etara kini se ami ikorira elele ami ikorira ko se foju lasan wo ko mo enikan ko mo ba ko mo juye a mo gba po oba lowo eni korira a mo gba ipo oke ikorira a mo sise ninu igbeyawo ikorira a mo sise lori ara elomi ile mo sese ko si bo se seda to won ni fiyin tori kini oni ikorira elomi o gudu ni se ka serun sugbon ami orun ni nbe lara re ikorira ni ogbe ami o lagbara amo dani duo ale olore jina agbe awo mi wo ni ibi kan ni mo mu wa lo lale yi amo kin to lo be e je nfun yin number afan lawo animo kaye baba tapa 08033735570 08033735570 eyin ko yi baba pe won kon life nti nba fi soro lori eyan a je pe alagbede mi ti nlurin loju kan oni nto fe mu jade nbe ni eyin ko yi oluyege ma gbo mi afa la ni o animo kaye baba tapa ibi ti mo nlo lale toni ni mo pe ni ogbe ami omobirin ti mo wi arewa omobirin omobirin to kawe to nimo ase ami ki pe eyan mo kawe ase yori lo mo ntako ami ki pe eyan mo ki pe eyan mo mowe ojo ola ni mo ntako kini nbe ninu ojo ola ayeye kini nbe ninu ojo ola eku orire won tako eku orire opo won di opo mole inu ola ni won de mo ki se omo ni won baja won ba ogoja won ba yamoja won be ni obinija ko mo ba lojo ayeye abi ko mo ba lojo ayo ami ikorira oni won fi sara omo birin yi lati kekere ni lati gba ibi ta ti bi eyin ko yi omo birin je omo to ni ewa o si mowe o sharp gan baba ri lo kan ani eleyi o to ra legberun oke amo be ba tin sumo ni kerekere ni kerekere ni kerekere oju wola ri loju e ami ani mo kaye ku se o baba tapa to moye 08033735570 08033735570 baba ni mo kaye baba tapa afa ariran afa lanu eku kale ani mo kaye.

Asiri ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa tó mú wọn gbégbé ayé ìrọ̀rùn tí wọ́n tó fi bọ́ lọ́wọ́ ìlà ìlú ayé. Ewé àtẹ̀gbò ni Olódùmarè wa fẹ́ nìkan jẹ nìkan lọ. Àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nínú ewé àtẹ̀gbò tí Ọlọ́run fún ṣe ni bàbá tápà. Anímọ̀ káyé ọ̀kan pàtàkì ni wọ́n. Kí ni wọ́n là kọjá? Kí ló dojúkọ? Kí ló dojúkọ? Ọlọ́run fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé. Ìwọ sáti kọ̀ sí bàbá tápà. Anímọ̀ káyé lónìí ní nọmba 61 Santos Avenue, Abúlé Ẹgbàlega, tàbí kẹ́ ma.

0: 0803373 5570. Legacy 0803373 5570. Animo Kaye Papa Tapa Okwemeji
1: Sheda Danude.
2: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobab.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Tí wọ́n wà ní títí láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
4: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
2: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó ná. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sin lọ́hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sin lọ́hun tán, a wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ á ṣèbàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn á máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobab.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Egbe nípínlẹ̀ Èkó.
5: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbókè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ni iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí, àkọ́kọ́ ń bẹ̀ ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣàkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ ti ẹ̀ má lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti ẹ̀ ò ti ẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa ìtì máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìde lẹ́kọ́ mọ bọ̀ wá bá bàbá òkè o.
6: Ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbo Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0809447114 lẹ́ẹ̀kan sí 0809447114. Lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀, ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́ ń lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbókè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sí ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá níwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years. Tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ̀.
6: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbo Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
5: Tí nǹkan sára tó bá wá lágbára a máa fà á kéèyàn mọ́ lè dẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà fẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn àbí kí ara bẹ̀rẹ̀ sí máa ta ni. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tó bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú rí gbogbo n tí ń ṣe ọ nínú ara. A sì ní ajẹ́gùn àdáyébá èyí tá kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn.
6: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbo Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0809447114
2: Gbọ̀sún ọ̀rẹ́ mi, ó dẹ kú palẹ̀ mọ́.
7: Wo à ń pamọ́ jàre.
2: Kí ló dé tó tún wá fajú ro?
7: Lóòótọ́ gbogbo tó ti tó. Àmọ́ nǹkan tí àwọn èèyàn máa jẹ ló ṣe kókó jùlọ. Táwa lo rò pa lè gbóúnjẹ yìí fún gan.
2: Kò yẹ kí yẹn tún jẹ́ wàhálà mọ́. Ṣé ò ti gbọ́ nípa ó já sọ́pẹ́ Food Palace níbi tọ́rọ̀ àwọn èèyàn ti ń já sọ́pẹ́?
8: Wo ó já sọ́pẹ́ Food Palace ní ìdáhùn fún àwọn aláyẹyẹ nígbà tó bá ti débi oúnjẹ yìí tó ní mínì bíi rice, fried rice, jollof rice, amala, iyán, ẹ̀bà, bẹ́ẹ̀ làṣàrò ẹlẹ́mìí méje náà ò gbẹ́yìn. Bí wọ́n ti ń dáná èyí tí wọ́n ń tà bẹ́ẹ̀ ni wọ́n ń dáná fáwọn aláyẹyẹ. Tí wọ́n náà bá fẹ́ kàn sí ó já sọ́pẹ́ Food Palace ìwọ náà máa bọ̀ ní number 67 Ijegun Road Car Wash Bus Stop Ìkọ̀tún nípínlẹ̀ Èkó tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0706364 5272 0706364 5272 tàbí 0807976 0217 0807976 0217
9: Ó já sọ́pẹ́ Food Palace níbẹ̀ ló ti ń já sọ́pẹ́.
10: Tó o
9: lóore o e tẹti si ikede pataki engineer mukala odep oyibo ni generator ọfiisi wọn wa ni 178 ikotu idilu road council bus stop idilu lagos state lojulowo ileiṣẹ to n ta ẹrọ amunawa generator titun 1kv generator si 500kv fun eyin ileiṣẹ nlanla ileiṣẹ kerejekereje ile ijọsin ile itura abi ile igbafẹ ẹyin onile itaja supermarket ile igbe oru generator olẹyin fẹ ra ẹ darapọ mọ wọn owo rẹ ko gara rara ẹ pe engineer mukala odep oyibo ni generator sori 0802-344-8276 0802-344-8276 tabi 0806-783-2948 0806-783-2948

0: Ọlọ́run ọmọ gbà mí lọ́wọ́ ẹṣẹ́ o. Tó sọ lé ayé di yẹpẹrẹ. Ọkàn kúkú ni àìní. Ọba mímọ́ lè kúrò lọ́dọ̀ mi. Ibi ẹgbẹ́ mi bá ti mí náwó láyé má jẹ́ ná agidi. Àìní lè kọni lábùkù. Ó yé tẹnìyàn nílé àná. Aláìní ò lẹ́nu ọ̀rọ̀ o. Láàrin àwọn àwùjọ gbogbo. Má jẹ ń tẹ́ olùgbàlà o. Aláìní ò lẹ́nu ọ̀rọ̀ láàrin àwọn àwùjọ. Tí ò bá dáa fún ẹ, fámìlì ẹ̀gan ò ní mọ̀ ẹ́. Àbúrò á disrespect ẹ. O ò ní jọ̀yàwó ẹ lójú. Àwọn ọmọ ẹ̀gan ọ̀rọ̀ ẹ̀gan ò ní nítumọ̀ létí wọn. Ẹni pé ibi tí mo gbà wọlé lẹ́mi ó tún ní agbára. Orúkọ mi ni Prophet Dr. George Williams Òkìkí Jésù. Láti ìjọ orí mi sàn Prayer Mountain. Opposite Cashback Secondary School. Gbẹ̀rígbẹ̀ Ìkòròdú Lagos. Ṣẹ̀rí lórúkọ Jésù. Gbogbo etí tó ń gbọ́ mi ní wákàtí. Ọlọ́run atú ìtàn ayé ẹ kọ sí rere. Mo ní Ọlọ́run atú ìtàn ayé ẹ kọ sí rere sẹ́. Mo ní Ọlọ́run atú ìtàn ayé ẹ kọ sí rere sẹ́. Lórúkọ Jésù wà rí àánú gbà. Matthew chapter 10 verse 28 Jésù wípé ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́. Tí a sì di ẹrù wọlé lórí èmi ò fún ọkàn yín ní ìsinmi. Ènìyàn tó bá dára fún lẹ́nu rẹ̀ lè gbọ̀rọ̀ láàrin ẹbí. Ènìyàn tó bá dára fún lẹ́nu rẹ̀ lè gbọ̀rọ̀ láàrin ìjọ Dámi lọ́lá Jésù Ọlọ́run ayọ̀ jẹ́ kẹ́nu mi gbọ̀rọ̀ lórí ọ̀tá mi bá mi ṣe Jésù mo ti sádìyọ́ bá mi ṣe Jésù mo sì mi lé Dámi lọ́lá Jésù Ọlọ́run ayọ̀ jẹ́ kẹ́nu mi gbọ̀rọ̀ nílé àná mi. Tí ò bá dáa fún ẹ, you are like a dead man. That is why, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rí ògo lò. Ẹ má fi ọ̀rọ̀ mi ṣeré Listen to me. Mo ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ láti 1996. That is 30 years ago. Ẹ wá gbọ́rọ̀ yìí. Ẹ rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn ìjọ ńlá ńlá ẹgbẹ́ ilé yìí Tó bá yẹ pé ìrọ́ ni kẹ́ sọ pé ìrọ́ ni mò ń pa. Tó yẹ pé òótọ́ ni ibi tẹ́ bá wà ẹ máa nod pé òótọ́ ni arákùnrin ń sọ. Ẹ rí pé tó bá ń ṣe building project ẹ kọ̀ ní tí pastor Adìde ẹ gbọ́ brother John ẹ dúró lẹ́yìn ìsìn sister Bridget ẹ dúró lẹ́yìn ìsìn engineer Jide ẹ dúró lẹ́yìn ìsìn. Dickness Dokas ẹdúró lẹ́yìn ìsìn Dr. Luke ẹdúró lẹ́yìn ìsìn mọ́mí wa kíní kan wọ́n dárúkọ àwọn bíi mẹ́wàá ọmọ àjogún ó depend àwọn èèyàn gidi tó bá jẹ́ ọmọ ìjọ tó lówó wọ́n wá ní ẹ̀yìn tó kù ẹ̀dìdẹ dúró orí ọ̀fẹ́ jésù sí olúwa wa ìfẹ́ mọ̀ tí ọlọ́run ìdàgbà tí ọyàn mímọ́ kí ó máa bá yín gbé láti ìsinsìn yín lọ àti tí láìláì àmì ohun tó ń sọ fún yín ni pé ẹ̀yin tó kù ẹ wúlò ẹ máa nọlé ẹ̀yin tí mo dárúkọ yẹn ẹ dúró I need special meeting. Now, nínú meeting yẹn wọ́n wá sọ pé building tá a fẹ́ ṣe yìí engineer ti sọ pé 20 million ni bóun la ṣe máa rèsì owó yẹn ẹnìkan kọ̀ lè náwó ẹ̀lò dádì mi ò ní much dání máa fi 2 million sílẹ̀ báyìí ẹnìkan ní ẹ̀ dádì owó pọ̀ lọ́wọ́ mi torí mo ń ṣe kíní àwọn school ọmọ mi lọ́wọ́ máa drop 1 million oní 500 oní 200 oní 100,000 wọ́n kówó yẹn lẹ́fẹ́ yẹn ẹni pé. Tó tó délé bàbá wòlíì á ti pè wọ́n ẹ̀lọ́ engineer ṣe ti délé Oh no, I'm about to draw to you. Dickin' a shaggy dead, and Mumba draw for you. If you go to your kitchen on law, my stusha draw for you that Bob Bomonia, and if a pastor Yama people should go and get your da for you, pastor, you know, by you, Danny. Or a Timon son, there might be a one calling you, you'll call me. Oh, Timon, one son, you pay. You want to ban bummy, mad, I guess you are, eh? Kill pastor, and one man so far, better ban as he shows you me. O sagbere ijo ah iro lo pa fun e o boju to oro ara e ka no ba mi sile 070 26 71 11 10 070 26 71 11 10 070 26 71 11 10 070 26 71 11 10 Adakuni kawari mi also on the stage called the Buseku ah mo wa ni loko pe mo ma share oro yen pelu yin lori radio. He didn't get a new mo logo. Am I Jacka? You know, but you finally get to the day. And I couldn't any pay. He didn't want to know near a war or be in metal over and be at a quick come. He want to find the firstborn. Only a bull will be in Meji at your bull or quick come. He want to only firstborn. Be could therefore a young one need to more. Oh, she had Bawa Kadani. Lati gba to nti fe yawo yen sugbon oko awon aburo wa okay baba iyawo wa fe se 70 birthday chemo gbogbo awon omo won ti dawo ohun nikan lowo owo da e ma gbo won ni won fe pa malu fun baba yen 70th birthday oni ojo birthday yen pe aso to nwo awon ana no fowo yen ranse si iyawo un pe ko ye ke ya to nu gbogbo awon omo to ku ohun ati yawo wa na aso yen oni daddy ohun omo ipo fe lo kabuku ni oni gba to ma debe awon ketu awon tin da no lo won tin di eran oni ni iyawo baba iyen iya iyawo lo ba pe on pe Mr. Lagbaja o ko mi o fe daruke lori radio bayi pe e ba mi duro ti awon to n di eran yen e ma je ko ji eran yen ko lo e duro ti won iyawo akobi omo no wa ni ko duro ti awon ketra ko ma ba won so eran awon oko to ku won wa ni high table won pon wole tori pe ko da fun oko yen oni daddy oni idi onje lo n duro ti ti pati fi pari awon oko aburo won pon wole awon yen gbe moto wa you tell me se to ba ko da fun omo kunrin yen se bo se ma sayi eniyan mo ni ko boju to oro re o ni mu pe awon woli je owo wa na nwa se iwo ni mo nwa owo e ewo mi mi o ni pupo sugbon iwon ba tolorun ti se fun mi lenu gba ti mo dese ko mo dupe lo olorun awon to mo mi dada mo ni ayu okan teyin o ba ti so wo mi rent mo le ko yi ti o de fese eni kiri ti o fese eni ya kiri mo ijoku ijoku alubarika loku mi o beere owo yin on dusted motivation lu eko yi awon eyan ona meta tani josi tani property si le eko yi lenu igba ti mo sare ti mo de eko yi awon eyan lo ra fun wa ibe ta nlo ni krodu lo lo eyan kan lo ra be fun wa just about a month 2 months ago mi o wa beere owo e di desi oro ara eni mo nso kanu ba mi sile bo se ma yoju si mi ni aro la ojo ojumo mo de tun dawo eyan lohun lataro di role 070 26 71 11 10 070 26 71 11 10 070 26 71 11 10 070 26 71 11 10. Call back my number and talk about busy. Keep calling. Titi Tubu Man Fit Day. Oh, she. Bobo me talk to Jade Law. But Bonnie Bobo and Bossy. Jen was off when. Oh, look, look, Lonnie Moli Titi. Boshe uko she sareto. Oh, don't you talk about it, but they will eat it here. Keep to a year to you, Pada. What the dupe no, no, no. Latin, but Timothy, what's here? Coin lat on those states. And when you come out to your pair, Nick Pass say, share or share me a lot of feel and buy your phone. It was your juicy mini arola. Mind your career, but you finally. And if you want no more, consent it to a bow, no, she say. Tio ba da fun awon mo ego o ni lari ni waju won iwo ti se o de ti dojuru jo protect ara e o protect ara e o protect awon mo e eyin iyawo te n gbo mi mo ma tenu mo kokon se ri awon oro kan wa ti o se so lori radio yi imagine kisi si wa ba woli pe daddy ejo mo ni sugar daddy kan mo fe ke ba mi de mole. I won't will call the man she shake. I know you want to wipe me leko ibe. Only sugar my baby. She sugar that you show ni ya wo and no ni ya wo. Mama wonder we ha wag by me. Now he want to wage ya wo ile o wa respecte. O wa respecte. O wa respecte. Toma bow come a lower. Won't go share. Then and your kuni oloju ko mu olo awon opolo ki se gbogbo sisi o opolo pa awon obirin to wa ntai panpa wa lowo won o to ba ile fi mu e o ni mora mo titi to ma fi gba towo e to ta so e di kolobo. Then iwo to jo mo ologun to fe ri okolo ma wo re ni ran o fe travel out won je ki ona o la fun e ma wo re ni ran. Let money roibo, corotier, my water, Nero. And you tell me your money roibo. What, just turn on la formonia, my water, Nero. Oh, Motu, you call locomo, you call loco, finomba, you know, chef. And you tell by the federal, more, what's a prayer group with me? Number, you know, what's a prayer group with me? Dalako. Coco, some, I want to join your prayer, your WhatsApp, prayer WhatsApp group. One man send the link in yes here. And your mother dira ni amure. Ibi ti aye jedlonsi. Listen to me. Dira la amure. Adura ni koko ni oma magba. Ibi se wati adura finba. Fortify yourself. Mi oma mi moshe ma soni yoba. Dira la amure. Fortify yourself. Mi ole sobo bwe tononi. Ema jibo ni arola. Ewa bami. Ko se nitori Olorun soju awa woli e le ma ri ibi kibi ti e ba tin bo te ba ti de gberi Ikorodu garage e wo ko gberi gbe e bo le ni gberi gbe garage le ti ma gu okada to lo si cashback school. Cashback school o popular ni area yen cashback school opposite gate school yen gogo ni ori mi so prayer mountain wa. I am at your service. Don't you know you don't feel me? Why? For the past 30 years, no longer you know me. Like you 2 years away in your share. My jibo ni arola. Oh, Joe, Juma ni mundan yon lo lati arojirole. Tete jine ni arola. Ma dake. Luru ko Jesu. Adana phone him. Farabale ko ka nomba mi sile. Nomba yen walori WhatsApp. O walori social media. 11 10 0 7 0 26 71 11 10 0 7 0 26 71 11 10 0 7 0 26 71 11 10. Mama de ti ni arola. God bless.
1: Punt FM. ti an fi ni yawo kan ni meji ni meta ti an si soju se bo ba ti e lagbara ti ni yawo meji meta ikan to ba ninu ogbodo ji o mo pe okoloko o le yoruba ta wa yi aroba alade to ti le leni adorin odun to si ni yawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan aburu ni aile ni daada nkan aburu ni asi mo fa ti kokoro nu eje iba gbina ya tan ohun ato fara ama je ko du fe mo wo bye bye asi mo fa ki apa kan ri ko mo fe foyan ye ngba mi si wa to se pe lomi iba ko ni rurun su owo re kan ni kokoko ku ririri bi ko se je nbe elomi si re ese re kan ni ku ririri bi ko se je nbe elomi ese mejeji atowo mejeji ni ku ririri bi ko se je nbe se mo pa wa gbogbo da keka mo owo eyin oniran e ta si se lowo iwe ategbo ki se pa se lo lu eyin bo lo re iwe ategbo wa ebi ta ti mi iwe ategbo na la wa ti se re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo duro ta ohun tin se yan a wa se kini a wa gbogbo se lori e be yan ba ti lu ogun bi e se ni olu ko ni soro dada ni ko sise bo se ye ko sise baba gi tolohun gbe olootu ofa ara ti an fi pe mi olootu ofa ara nu mo bo bayi
2: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
1: ibenu kale si si mo gba mi lago opolopo eyan oju amoti soro lori telephone ngba ba soro tin ba bi olorisirisi ibere oro iwo na ori pe rere loluwa
2: 070-31-44-56-26 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
1: awon kan ti mu ko mokunrin o mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko laye o mo jija ile iso ta ko mokunrin o mo le se bi okunrin atawon ti so ni darugbo kange kange elomi won fa wo danfo won gbe gokada won gbe sokale ni elomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara asi mo da igbesi aye omokunrin atomobirin laamu olootu otetile
3: o de baba igi tolorun bi oko arugbo baba olootu ofa ara
4: ti olohun gbogbo olohun ogun ofa ara mi
3: ya baba ti n jare lona abadi
4: ti owo afi ese ni n gbeju bo ti ye
3: ka ma rin sisun so bi eni te egun mole
4: ka ma le rin daadaa tabi bere mu nkan
3: baba rele mu tabi ra ogiri mu
4: awon apere woyi ki n se n to boju mu gbogbo egbodo ọda fi eyin
3: fun awon ka lagun lagun sọgun sọgun to le maa ba omi tabi ege ara je
4: ẹmi ẹyọjú sí wa àyẹwò fínífíní lọnà ti gbà lóde tó ń tìbílẹ̀ lákọ̀ọ́kọ́
3: àtúwá fún wíwà tí kò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wà kò tú ẹ pè wá kájọ sí mọ̀nà papọ̀ 080-5470-401
4: kọjá dá o 080-5470-401
3: ọfọ ara ò ṣe é dúró wò ìgbọ́ náà máa sùn.
5: bàbá mo gbọ́ tẹ́ ẹ mẹ́nu ba iṣan ara nísìnyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti gbìyànjú ṣùgbọ́n ó gbé ìgbìyànjú wọn náà kọ̀ṣọ̀ ní ń bọ́ sí bóò ló ti rí bàbá.
1: Olóòtú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọgbọ́n ni wọ́n ní ayé ìkáláṣe kùkùrú iṣẹ́ ẹ̀yìn bá ṣe kù tí ò ṣe tán ayé ìkíkù iṣẹ́ èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni sọrí bẹ́yàn bá dààmú lóko dààmú lòdò orí tí ó gbèrè àmọ́ gbá oore kò ní wọ́n ẹlòmíì ń gbòòbá lòun fẹ́ kírun àbò fẹ́ gbàdúrà nílé ìjọsìn wọn ò gbága fún lọ́tọ̀ ni ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbága fún ọ bọ́ bá ti ẹ̀fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá afárí lèèyàn tẹ̀ bó bá ti dọ̀pá apọ́ ń fi gíísì kẹta iṣẹ́ láì tí ìpọ́nmu ogójì ọdún ìpọ́nmu àádọ́ta ọdún ń bí wọn náà rí mi ń gbà fún ọfẹ́ wọnú kúrú ní ààyè ọdí pé fúnra mi ni bọ́ọ̀lẹ̀ nu mọ́tò kì í ṣàì mọ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà mí àṣìbọ́ọ̀lẹ̀ àwa náà àwọnú ààyè ń gbọ́ adé tó ní kí ọ ra ẹlẹ́rìn dòdò ní ókùn bẹ̀rẹ̀ lẹ́rìn dòdò omi ni ó bù wá ń gbà bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rí báà náà fúnra mi ni ojú sì di kíní gbòǹgbò ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n òfin gbà wá láàyè níwọ̀nba bọ́ ọ bá tẹlifóònù mi ìwọ náà gbọ́ iṣan la àfi ìṣẹ̀lẹ̀ ayé bí ò bá ṣiṣan lára ẹ̀dá ẹ̀yìn àbí ṣe ò bá ṣe ń tó yẹ ó ṣe onítọ̀hún kan dàbí òkú igi tí ẹ̀ gbé ti ṣẹ́gbẹ́ kan ni kòkòrò inú ẹ̀jẹ̀ a sì mọ́ ba san jẹ́ gbogbo ohun ti jẹ́ lómi ò mọ wọ ọ̀kan kó bí kíbi kùrùkùrù kó bojú ọjọ́ ara nti je kokoro mo eje ni elomi sire ji dara je ni ni gbogbo igba ko mo nu oko ko mo bi ipade ko mo le banki yo mo da gbogbo ara je ni be lomi ba we bayi wahala ni bi o we na wahala ni awon nti kokoro mo eje nse o po ayewo la koko se awa na lo gba lo de mo ti ana a ti bere bi aise lugo si ewe to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni oje lubulubu oju ologun ni jebe agbo isegun ibile iwe ategun ateso atepogi ba ti nfa wo yebo je nbo lati bi ogoji odun ole pese pese ta ti wa lenu e ati gba osan lodo wa mo awa ko eledun oke lo fa se se nta se ṣugbọn wa di ise iwe ategun bi ati ilu gele ewe ta wa fun awa ra le ta gbe ta ni se mo fowo ra ewe teyan fi bi odidi eka le kan gbe lorisirisi ewe en ta gbe se ti omi en ta gbe sinu ibi ye en ta gbe si ibi bojiwa lorisirisi to je pe a ni mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni oja re para o wa laafia funra re bo ba ti laafia en ti o ti ku lo ni gboke to ni gboke on na number mi
2: 070-31-44-56-26 ni waju bridge elese gbogbo bridge ba tin bo sa ti pe phone number won
1: o fa ara lara ede eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo pe mo ni lewo eni to ni le ni o ni gba fun awon apore to ba wa ri to mo tu mo re to mu ko re iwo pe mi lori telephone alaafi ara wa ko ni gbon danu bu ni elubo o
6: baba e ku atoto mo era kan ba n pe phone number ile kan si se mo pe elomi o le ma raye sugbon bo ti mu phone number yi elomi ati ele lati mo pato ngbo lo wa gan ati bo ni ati ba yin soro
2: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo bridge ba tin bo sa ti pe phone number won 070-31-44-56-26 gbo mi dada o 070-31-44-56-26 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
1: ibe nu kale si gbo mi dada o
2: ke jade wa o ke wa bayi ni baba gi tolorun gbe oko arugbo olooto ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bridge ba tin bo sa ti pe phone number won
1: ibi gbogbo ni sokan kan osupa ijojumo onile molotun
2: 070-31-44-56-26
1: 070-31-44-56-26
6: amore ti yin o to le ti gbo yen eyin eyan se mo pe orire yi fe ke yan se n bayi iwo na jara re gba loni alaafia wa ko ni di fi afia
7: o de baba igi tolorun gbi oko arugbo baba olooto ofa ara
8: olooto ko gbo lowo ogun ofa ara

FM 92.9.

ẹ̀kalẹ́ sa ẹ̀kalẹ́ ma ẹ má ti sùn lóòótọ́ aago mọ́kànlá ti kọjá ìṣẹ́jú márùn-ún àmìmì àti lọ́rọ̀ tá a jọ fẹ́ sọ di bí owó aago méjìlá yẹn ọ̀rọ̀ náà kò dẹ̀ gùn rárá mo kàn fẹ́ gbọ́ àmọ̀ràn yín ni ọ̀rẹ́ wa kan ló wá bá mi nírọ̀lẹ́ ìní mo forúkọ bò láṣìírí ó ní ìyàwó òun máa ń lu òun ó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ fún òun torí nígbà tó bẹ̀rẹ̀ torí pé apá òun kàun tí nǹkan ọwọ́ bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó wá di ìjà ọwọ́ ẹ̀ wá le ju tòun lọ òun á dẹ̀ filẹ̀ dípò kíyàwó òun kó jẹ́ kó tán síbẹ̀ ìgbà yẹn ló máa ń múra kankankan tíyàwó òun máa lọ pààrọ̀ aṣọ kúrò nírò táwọ ṣòkòtò péńpé táwa máa báwọn jà bí ọkùnrin. ẹ máa gbọ́ mi o ó ní ìyàwó òun wá wá di Bashali Mike Tyson Lennox Lewis Anthony Joshua Oleksandr Usyk Tyson Fury sóhun lọ́rùn. a máa wá bí ẹ̀ṣẹ́ lu òun máa gbáhùn lẹ́ṣẹ̀ òun á tún doríkodò bí òun ṣe doríkodò torí ó ti ń gbáhùn lẹ́ṣẹ̀ lójú kó máa lọ sùn léṣe ìyàwó òun ṣe tán àti máa kó ẹ̀ṣẹ̀ gbogbo tí òun kó ẹ̀ṣẹ̀ gbogbo ọrùn òun gbáhùn lẹ́ṣẹ̀ nú. òun bá rí ibi sá jáde lòun ṣe máa bọ́ lọ́wọ́ ẹ̀ òun á jẹ́ kọ́wọ́ pa kẹ́sẹ̀ pa bí ọwọ́ aago méjìlá ń lọ lóru òun á yọ wọlé ìgbà mẹ́ta tilẹ̀kùn wàá lọ sun ọ̀dẹ̀ ọ̀rẹ́ òun ọ̀rẹ́ àwọn ní kí ló dé àwọn àlejò kan wá kí òun ni òun á ṣàdùnmọ́ parọ́ wọ́n dẹ̀ pọ̀ yàrá àwọn òde tóbi lòun ṣe ní

0: Hello.
1: Hello. Èmi ni mo pè lẹ́ẹ̀kan. Owó tọ́lú iṣẹ́ ọ̀dọ̀ mi ni.
0: Ah, baba, ẹlẹ́gbẹ́ padà ẹ ṣe.
1: Ẹ
0: ṣe rántí bẹ́ẹ̀ tí mo bèrè lọ́wọ́ yín sà.
1: Ẹ̀ṣẹ̀ rántí bẹ́ẹ̀ tí mo bèrè lọ́wọ́ yín sà.
0: Ẹyin ó dẹ̀ ja wọn lé kọ́nà rí. Ẹyin ó dẹ̀ ja wọn lé kọ́nà rí. Tó túmọ̀ sí wípé ẹ̀ ń gbìyànjú àsọ pé ìyàwó kan ò tó fọkùnrin tẹ́mi ẹ̀ bá fẹ́ gùn. Mi ò gbà. Ṣé rí topic ọjọ́ mi nu ọ̀sẹ̀ tó ń bọ̀ ń dàgbéyẹ̀wò nu. Ṣé lóòótọ́ ni ìyàwó kan ò tó fọkùnrin tẹ́mi ẹ̀ bá fẹ́ gùn ọ̀sẹ̀ tó ń bọ̀ nu o. Ẹ wá gbọ́ sá o, ẹ wá gbọ́ mo fẹ́ bèrè ìbéèrè kan lálẹ́ tó ṣe pàtàkì tẹ́ ń gbọ́ mi. Ẹni tí wèrè orí ẹ̀ bá wálẹ̀ ẹ wà padà wọlé. Ṣé o tẹ́ ń gbìyànjú àsọ ni pé gbogbo obìnrin ló ní wèrè lórí ló ní sọ́nsọ́n lórí.
1: Ó dàrọ̀
0: mo rògó mo ṣe kọ́ o.

081-8150-9290. 081-8150-9290.

Ibaja to kun ti o lero side osupa

gbogbo alangbọ rẹdiyo lójó yuma ẹni tí o ní tẹlifíṣàn lé oní rẹdiyo. Wọ́n pariwo orin lọ́pẹ́ ìkà òpè, orin lọ́pẹ́ ìkà òpè, orin lọ́pẹ́ ìkà òpè, etí ẹ̀dá ọ̀dẹ̀ di àgbọ̀n náà.

0: Ọ̀ṣọ́lá.
1: Ọba Orinkin Dr. Saheed Òṣùpá. Ọmọ pé tóun náà bá ń gbọ́ láìfù yìí. A mọ̀ pé òun pèdè nínú ẹ̀. Àwọn láìfù òṣùpá kan wà tó yẹ pé ó dára sínú ẹ̀gàn nìyẹn ká má ẹ má ṣe mí gbọ́ pàṣùmá náà ní àwọn láìfù kan tẹ́ ẹ bá gbọ́ inú yín á dẹ̀ máa
2: dùn. Ọ̀rẹ́lẹ́yìn kò fara ríro kò fa wá.
1: Nǹkan tí mo ṣàkíyèsí náà ọ̀rọ̀ àwọn méjì ni pé ó níbi tí wọ́n jọ da sí orílẹ̀ níbi tí wọ́n jọ kù sí. Sẹ́mi ò wá láti wá tú gbogbo ìyẹn palẹ̀ o ẹ má gbàgbé ẹ tí ń bá ní kí n tú méjèèjì palẹ̀ mo ti ṣiṣẹ́ ìwádìí mi débẹ̀ kọjá ibì gan pàápàá. Torí pé tèmi náà ń bẹ lára tèmi àìmọye ibi tí mo kù sí kọ́ ló ń bá kó kọ́ wa kó dẹ̀ bá wa ṣe ni àmọ́ kankan ṣe.
2: Àmọ́
1: èmi ńlá ti gbé fún àwọn olórin orílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ ńlá lè ń ṣe. Àwọn ní tíátà orílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ ńlá lè ń ṣe o. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń gbọ́ mi iṣẹ́ ńlá lè ń ṣe. Gbogbo ẹyin tẹ́ ń gbọ́ wa náà lápá ọ̀dọ̀ tí náà ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ yín bí ò bá sẹ́yìn ni ta ni àwa onímọ̀ ẹ̀ṣẹ́ sa ẹ̀ṣẹ́ mà. Iléeṣẹ́ bond 92.9 ilẹ̀ tí ń gbọ́ wa lálẹ́ tòní ọmọyé Adéolúwa Adéfọlárin Okun Adé Mr. Pilot Bukki pé láti iléeṣẹ́ bond 92.9 ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà.
3: Bond FM 92.9.
4: Bond FM
3: 92.9.
4: Bond FM 92.9.

I'm not sure if you're going to be able to do it.